mo kiyin e ku ojumo iroyin ni kutu aire lati le se radio adaba fm 88.9 akure ilu laramo kan la wa ta tin gbon satagun folajin oye tayo ni royin yin sajuna egbo awon koko to wa ni royin na gomina yebanji te waju ninu ipolongo re lese koko nipinle ekiti iwada satleyin fun eto eleeto mo yen lori ninu eto ayewo to nlo lowo ninu egbo silu apc banki apapo le yi ni ki awon ni ki won se amulo eto isuna kaakiri awon ipinle iroyin na re lekun rere egbe awon omo ilu jirinwo ni ijoba ibile ilaje ni agbegbe ipinle ondo lo ti ke si gomina loke ayedatiwa lati jami lori igbese ele ti won gbe lati yo olu ti jirinwo oba olawole inspiration ajimusun nipo pelu erongba lati fi oba miran je nilu ohun egbe on lo fi esun kan wipe n se ni eto kan ti lo labele lati yan jackson okoriza gege bi olu ti jirinwo bo tile je wipe oro on lo si wa ni ile ejo won fi kan wipe oba ajimusun ni won yan gege bi oloja ti ilu jirinwo lodun 2021 lati owo olugbo ti igbo nigba na lohun ko to wa di wipe agbende ba ipo ohun eleyi to mu ki o di mimo pelu sise idamo re lati owo ijoba ipinle yi ni ojo 24 osu kejo odun 2024 leyin ibuwolu lati owo igbimo to ti ajana eleyi to mu ki ajimosun di olu ti jirinwo egbe ohun wa fi esun kan wipe ijoba ipinle yi lo tun gbe igbese kan ni osu kesan odun 2025 lati gbe enikan le ilu ohun lori eleyi to mu ki oba ko fi ese ofin to ese ofin to nile ejo giga to wa ni oketi pupa won wa se kilo tako irufe igbese lati yan oba miran nigba ti oro si wa ni ile ejo ogba be ni won wa ro gomina ayedati wa to fi mo awon toro kan lati yago lori irufe igbese eleyi to le dami alafia ru nilu ninu ilu ohun waye o gomina ipinle ekiti bi odun oyebanji ni yo ma te waju lori ipolongo to nti ibara eni soro to fi ma le lo kakakiri awon ijoba ibile lawon ijoba ibile eleyi ti won ti pin ya makale ni ipinle ekiti oro ni won fi lede latowo taiwo latunbosun eni ti o je oludamoran agba oroyin lori ati ibara eni soro fun eto ipolongo gomina oyebanji pelu bi won ti sese lalaye pe eto ni yo bere ni ijoba ibile ijero ni dede ago mokanla owuro ti won si takete lo si ijoba ibile efan ni dede ago meji to fi mo iwo orun ijoba ibile ni nkan bi ago merin irole olatunbosun se lalaye pe lilo kakakiri ohun ni o tun te siwaju lojo isegun ni ekiti southwest ati irepodun to ti fe lodun nigba ti opan yo sun kan ijoba ibile ado lojoru ose yi won wa ro awon olugbe ni awon ijoba ibile toro bakan lati tuyaya tuyaya sita lásìkò ètò náà wáyé o alága gbogbogbò nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress nentawe yiwada ló ti ṣe lálàyé ìdí abájọ ilé tí gómìnà ìpínlẹ̀ rifa similalaye fubara kò fi sí níbi àyẹ̀wò ilé tí wọ́n ṣe fún àwọn tó ń díje dipò fún ipò gómìnà ní ìpínlẹ̀ náà ṣáájú ètò ìdìbò gómìnà ilé tí ó wáyé nípínlẹ̀ rifa ó wá pa bìyàbìnú ọ̀rọ̀ tó ṣe lálàyé pé ìwádà wá ṣe lálàyé pé gómìnà ni kò sí ní lásìkò ètò náà eléyìí tó ti kọ́kọ́ mú kó gba àṣẹ wípé òun kò ní sí nílé tó sì lọ ṣe iṣẹ́ eléyìí tó jẹ́ kókó ní ìpínlẹ̀ náà ó ṣàlàyé síwájú wípé àwọn gómìnà mìíràn eléyìí tí wọn ò sí níbi àyẹ̀wò náà ló ti kọ́kọ́ gba àyè àti wípé iṣẹ́ eléyìí tó wà níwájú wọn ló ṣe gbòógì àti kókó eléyìí tó jẹ́ wípé wọn ó kọ́kọ́ lọ yanjú náà kó tó di wípé wọn ó wá ṣe àyẹ̀wò tọ́rọ̀ kan tó ṣe lálàyé pé àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kan ni yóò fún àwọn tí kò bá tì ṣe àyẹ̀wò láǹfààní ọjọ́ mìíràn láti lè jẹ́ kí wọ́n ó ṣe àyẹ̀wò wọn níwájú àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kan ó ṣe lálàyé wípé fubara nìkan kọ́ ni wọ́n yọ sẹ́yìn láti má ṣe jẹ́ kó ṣe àyẹ̀wò ṣùgbọ́n tó jẹ́ wípé ń ṣe ni iṣẹ́ tó wà wájú rẹ̀ níjọ́ náà lọ́hùn-ún ni kò fààyè gbà láti lè jẹ́ kó wá síwájú ìgbìmọ̀ ìròyìn jẹ́ kó yé ni pé lára àwọn gómìnà eléyìí tọrọ tún kàn láti rí gómìnà ìpínlẹ̀ kánò gombe kebbi plateau benue ebonyi delta niger samfara cross river sakoto àti akwa ibom eléyìí tó ṣe wípé wọn ṣe àyẹwò wọn lásìkò ètò náà
wáyé o àjọ serap ló ti ké sí ààrẹ bọlá tinubu láti se ìwádìí owó kan tó ń lọ bí bílíọnù mẹrìndínlọgbọn ó lé mẹsànán náírà ti se pòórá bíi so ní àjọ àsùnwọn universal service commission nínú lẹ́tà kan eléyìí tí ó fi ṣọwọ́ láti ọwọ́ igbákejì ọ̀gá àgbà rẹ̀ ìyẹn Kọ́lá Wọlé Olúwadáre ló ti fi ojú ọ̀rọ̀ léde tó sì ní ààrẹ tinubu ni kó pàṣẹ fún mínísítà eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ tó ń ti ọgbọ́n ànúbọ̀sún tìjáni tó fi mọ akọ̀wé iléeṣẹ́ náà Yomi Arowosafẹ́ láti ṣe kúlẹ̀kúlẹ̀ ibi tí owó náà lọ àjọ òun ló wá ké sí mínísítà fún ọ̀rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ yìí náà Latif Fagbemi láti rí dájú pé ìdájọ́ òdodo wà lórí ọ̀rọ̀ náà àti wípé kí iléeṣẹ́ tó ń rí sí ìwà jẹgúdújẹra kó tọpinpin ọ̀rọ̀ náà ó fi kún wípé ẹni yòówù tí ajé ìwà ìbàjẹ́ náà bá sí mọ́ lórí ló gbọ́dọ̀ fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ bá sì ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù àìrí láti iléeṣẹ́ rédíò àdàbà fm 88.9 àkùrẹ́ ìlú làrámọ̀kìnlá tí ń gbóhùn sátẹ́gùn bá a bá padà dé ẹ ó gbọ́ bí báńkì àpapọ̀ lẹ́yìn ti ṣe pè fún ṣíṣe ìṣúná káàkiri àwọn ìpínlẹ̀ à ń padà bẹ́ẹ̀ máyín kúrò ńbẹ̀ ẹ kú kalẹ̀.

VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó, VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayọ̀ Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: ètò àlàkalẹ̀ ọrọ̀ ajé Mohammed Sani Abdullahi ló fi ìpè náà síta lásìkò gbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ìkàntọ́rọ̀ kan pàápàá jùlọ pẹ̀lú ìgbìmọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ṣe lálàyé pé báńkì àpapọ̀ ilẹ̀ yìí ló wà lójú náà sílẹ̀ jẹ́ kó ṣàmójútó gbogbo bí nǹkan ti ń lọ tó ń ti ọ̀wọ́ gógó nípa àwọn àlàkalẹ̀ ètò eléyìí tó gbé kalẹ̀ tó sì ṣe kókó láti lè jẹ́ kí àwọn ìpínlẹ̀ náà kí wọ́n gbárùkù ti ètò ọ̀hún. Wàyí o, ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan tó tún jẹ́ agbẹjọ́rò Fẹ́mi Fàlànà ló ti ké sí àwọn aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà láti rí dájú pé wọ́n máa ṣe ìwádìí ní kúnnakúnna àti ṣíṣe ẹjọ́ eléyìí tó bá ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn pàápàá jùlọ eléyìí tó bá rọ̀ mọ́ àwọn tó léèfọ̀n lẹ́ẹ̀kanna ní tìbútòrò orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ ló fi láde nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ta lánàá ọjọ́ Sunday tó sì fẹ̀sùn kàn wípé àwọn ẹ̀sùn ìpànìyàn eléyìí tó bá ní í ṣe tàbí tó bá rọ̀ mọ́ àwọn tó léèfọ̀n lẹ́ẹ̀kanna ni wọ́n máa sábà ń da ṣọ́ọ̀bù lásìkò tá a wà yìí. Ó ṣe lálàyé pé àwọn ìdájọ́ àti ìṣẹ́jọ́ kan ló yẹ kí wọ́n máa gbé kalẹ̀ lójú náà láti lè jẹ́ kí àkóyawọ́ kó wà àti láti lè jẹ́ kí ohun gbogbo kó lọ gẹ́gẹ́ bẹ́ àti ṣe kọ̀wé ẹ̀. Fàlànà wá ṣe lálàyé pé ó wá mẹ́nuba àwọn ẹ̀sùn kan eléyìí tó ti wáyé bí eléyìí tó wáyé lọ́dún 2018 níbi tí àwọn adigunjalè ti fọ́ báǹkì kan nílùú Ọfà níbi tí àwọn 23 ti di ẹni àkọlẹ̀bù níbi tí a ti rí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Bákan náà ló tún ṣe lálàyé pé ìwà ẹ̀sùn ọ̀daràn mìíràn eléyìí tó tún wáyé ní ọdún 2026 tako ààrẹ ilé asòfin àgbà ilẹ̀ yìí nígbà kan rí Bukola Saraki tó fi mọ gómìnà ìpínlẹ̀ Kwara àti àwọn mìíràn míì ó ní wọn ó yẹ kí wọ́n ṣe ìdájọ́ rẹ̀ bó ti yẹ. Lábala ìròyìn eré ìdárayá, àwọn agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ Super Falcons ló ti ṣetán báyìí láti ṣe ìrìnàjò káàkiri ilẹ̀ Gẹ̀ẹ́sì lójú náà ti lè jẹ́ kí wọ́n gbáradì fún ìdíje ọlọ́kan òjọ̀kan eléyìí tó wà wájú wọn pàápàá jùlọ ìdíje fẹ̀yà àgbáńlá ayé tàwọn obìnrin eléyìí tí yóò wáyé. Ìròyìn jẹ́ kó yé ni pé ibùdó ìgbáradì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ni yóò sì sílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 23 oṣù tá a wà nínú ẹ̀ tí yóò sì ti gbangbẹ̀n ní ọjọ́ 28 oṣù tá a wà yìí náà. Àjọ ṣe láàyè pé láríjà ìgbésẹ̀ ọ̀hún kò sẹ́yìn ara ọ̀nà láti lè jẹ́ kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún kó gbáradì ṣáájú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tó wà níwájú rẹ̀. Wàyí o, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló ti ń wòye báyìí láti gba ìdíje ti líìgì lórílẹ̀-èdè England ní sáà tá a wà yìí látàrí bó tilẹ̀ jẹ́ wípé wọ́n fi àmì ayò kan dondo jẹjú ikọ̀ ti West Ham nínú ìdíje ti English Premier League eléyìí tó wáyé lánàá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló gbìyànjú tí wọ́n sì sa ipá wọn kó tó wá di wípé agbábọ́ọ̀lù Arsenal ó láǹfààní láti gbá àmì ayò kan dondo wọlé ní ìṣẹ́jú díẹ̀ tí ìdíje náà yóò parí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló ti kọ́kọ́ wọ àṣekágbá ìdíje ti UEFA Champions League níbi tí wọ́n ti kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain nínú ìdíje ti Champions League ọ̀hún eléyìí tí ó wáyé ní Budapest tó bá ti di 30 oṣù karùn-ún ọdún tá a wà nínú ẹ̀. Tọ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtòrọ́ tòní Adéyẹmí làwà lólóòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti ìgbóyin iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti Odùmarè mo kí wa pé a kú àjíòde.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi, ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà.

0: OPPG òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kàn sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Lọ́jọ́ kọkànlá oṣù karùn-ún ọdún yìí 2026 ló pé ọdún kan tí bàbá wa late pa Alpha Akintoye Adenola Tauri dágbére fáyé pé ó dìgbò ṣe.
4: Ó máa ṣe ilẹ̀ ìlẹ́nìyàn.
3: Lọ́wọ́ amú gbogbo ẹbí àti àwọn ọmọ bíi Akibu Akintoye Rukayat Akintoye Ezeketra nílùú Canada àti àwọn ọmọ tó kù ṣe ń ṣèrántí bàbá wọn látàrí ìgbé ayé òtítọ́ sùúrù àti ìwà pẹ̀lẹ́ tí bàbá fi lé wọn lọ́wọ́. Ẹni rẹ ò kí ń pẹ́ láyé. Lọ́jọ́ kọkànlá Monday oṣù karùn-ún ọdún yìí tó pé ọdún kan tí bàbá pa Alpha Akintoye Adenola Tauri jáde láyé ni àdúrà yóò wáyé ní déédé aago méje àárọ̀ nílé wọn lágboolé Adelola Odò Ìkàrẹ́ Àkókó. Ọmọ rere ń ṣe léde lẹ́yìn yín.
5: Ọmọ alákọ̀ abọrùn jẹ̀gẹ́lẹ̀, ọmọ alákọ̀ abọrùn kíkíkí, kéè nínú ẹyẹ kan ń jíjàde irun káre ò bá mi o, ọ̀run rẹ.
3: Gbogbo ọmọ látòrí táyé lamẹ́ríkà ń ṣe lolùkéde.
6: Destiny Grand Resort Hotel and Suites agbára gbàngbà ilé ìtura níjọ.
7: Ilé ìgbafẹ́ àti gbọ̀ngàn ayẹyẹ tójú àdúgbò kan lọ.
6: Destiny Grand Resort Hotel and Suites ilé ìtura tó fọkànbalẹ̀ bí ẹni wà nílé ẹni. Mo débẹ̀ mo ṣajẹ́ pẹ̀lẹ́ ibẹ̀ làwọn tó mọ bó ṣe ń lọ ti ń jayé orí wọn. Iná wọn kì í ṣẹ́jú. Àyíká tó dùn wò ni wọ́n wà. Àwọn yàrá tó yẹ ẹnu ẹ̀ ń kú rìrì. Executive and Presidential Suites standard rooms with free internet facilities wà ń bẹ̀ sẹpẹ́. City Executive Bar swimming pool onírúurú oúnjẹ ilẹ̀ yá àti tòkè òkun. La fẹ́ sọ ni ààbò tó péye wà fún gbogbo dúkìá yín. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wọn jáfáfá. Bákan náà ni gbọ̀ngàn ayẹyẹ tó gbà yìí dáadáa. Conference hall wà ní Destiny Grand Resort Hotel and Suites. Ṣebí Boko Ojìnà Ìlákì Ìko. Number 1 Ebẹ̀ Bọ́dúndé Ọmọ́sá Crescent Attorney Estate Ìbúlẹ̀ Sọ̀rọ̀ nípínlẹ̀ Ondo ni wọ́n fìkàlẹ̀ sí. Fún àlàyé ẹ lè pe aláṣẹ àtolùdarí Destiny Grand Resort Hotel and Suites Prince Ogunléyẹ Bọ́dúndé Ọmọ́sá torí nọ́mbà yìí 0803-984-3608 tàbí
8: 0707-090-1341.
9: Iṣẹ́ pàtàkì ó ṣe kókó ìgbésí ayé ọmọ ẹ̀dá. Èyí lè mi ọ̀nàrẹ́bù. Afẹ́ olówó kéré. Mẹ́mbà House of Rep tẹ́lẹ̀. Ṣé kí àbárí apàrú bẹ́ẹ̀? Fámùyídé. Fàṣọrántì. OFR. Káyẹyẹ ọjọ́ òbí. Ọgọ́rùn-ún ọdún kò pẹ́ láyé. Àbáwọ̀ ti rọ́dún iṣẹ́. Wàdí ṣe lẹ́rẹ̀ mẹ́rẹ̀. Fàmí Fàṣọrántì. Gbogbo ọ̀tá wa máa pawú. Omi oríire òní o. Ọgbà ọdún ọdún kan ní. Ilé ìkókù wa lò láyé. Ara máa ìsàn lò. Ara pípé àtara líle. Ìrọ̀mú lò yókù. Ilé ayé rẹ̀.

ìtanilólobó pàtàkì rè láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo, the State Emergency Management Agency, SEMA, lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Láìdé Adélàmí, MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòyojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀. Wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa, ká la ojú àgbàrá dáadáa, kó ni ó ba lè máa lọ gẹ́gẹ́. Ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò. Kó tó di pé àwọn òjò ńlá ńlá ń bẹ̀rẹ̀, kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ọ̀pá òfin ìrìnnà mọ́. Ayé sàṣà pajúdeere, ká sì mọ́ tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímisán Ayédàtiwá, wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fín ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín, ẹ máa pe àjọ SEMA sórí 0803-488-3275 tàbí 0703-187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency, SEMA.

0: lónúkédé.
1: The Vice President of Nigeria,
2: Senator Kashim Sheltima ń bọ̀ nípínlẹ̀ Ondo
1: láti wá ṣíṣọ lójú afárá olókè Ọ̀yárùbùlẹ̀ lọ́ṣàgàrí. Based on the majority expectation,
2: tipẹ́tipẹ́ ló pè yẹn ti ń bèrè pé
1: ìgbà wo,
2: àsìkò wo,
1: ọ̀nà wo,
2: when,
1: exactly and what, gẹ́gẹ́ ló ń fa delay commissioning afárá olókè yìí.
2: Ṣé bẹ́ẹ̀ rí bó ti ṣe dúró re ń tẹjọ́ kó rẹ̀kẹ̀tẹ̀ jojú ń gbèsè àwòdá mẹ́nu yà á létí ènìyàn.
1: Ìjọba ìpínlẹ̀ Ondo ti ṣetán láti ṣí ọ̀nà yìí kó lè di rírìn fara alẹ́ àtẹ̀rọ oko.
2: Ìjọba ìpínlẹ̀ Ondo,
1: lábẹ́ ìdarí Gọ́vnà Lucky Orímísí Ayédátiwa,
2: wá ń pe gbogbo ènìyàn síbi ètò kọmíṣánì yìí.
1: Lóníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba,
2: ọ̀tọ̀kùlú ìlú àtàwọn ẹni yìí láwùjọ,
1: láti darapọ̀ mọ́ wa níbi ètò náà.
2: Bígbàkejì ààrẹ orílẹ̀-èdè yìí,
1: Sẹ́nẹ̀tọ̀ Kasim Shettima Al-Mustapha,
2: GTON àṣemọ́ kọmíṣánà afárá olókè Ọ̀yárùbùlẹ̀ lọ́ṣàgàrí
1: ní Monday, ọjọ́ kọkànlá oṣù karùn-ún yìí.
2: Abẹ́ afárá olókè Ọ̀yárùbùlẹ̀ gan náà lètò wọn ti wáyé o.
1: Bẹ̀rẹ̀ látago mọ́kànlá òwúrọ̀ títí dọwọ́ déré.
2: Ẹ má wàá fi gbígbọ́ ṣaláì gbọ́ o.
1: Ìpínlẹ̀ Ondo á sì mọ tẹ̀síwájú.
2: Engineer Yorùdí Abiola Ọláwọyè,
1: FNSE,
2: FNICE,
1: Ondo State Commissioner for Infrastructure,
2: Land Announcing,
1: ló ń pe gbogbo wa o.
3: Bàbá Chief Dr. Reuben Famuyide Fàsọrántì, bí ọgọ́rùn-ún ọdún láyé, 100 years, ẹ jẹ́ ká bá wọn yọ̀.
4: Èmi lọ́jọ́ ìbí yẹ, ẹ kú àṣeyẹ.
3: Èyí ni àpapọ̀ àwọn ọmọ màmá atọ́bẹjúwò fi ń kí bàbá wa Chief Dr. Reuben Famuyide Fàsọrántì OFR CFR kú oríire ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rùn-ún ọdún láyé 100 years. Bàbá abáyín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá yìí láti rí ọdún yìí láyọ̀ àti àlàáfíà nínú ìlera àti nínú ìrọ̀rùn. Ọjọ́ kọkànlá 11th of May 2026 ni ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa nílé wọn tó wà lẹ́yìn Ọmọlèrè Primary School, Ìjàpò Estate, Àkúrẹ́, Ondo State. Láago mọ́kànlá àárọ̀ káre o, ọmọ Ṣẹ́gun Ṣòro, ọmọ Amúná Ṣòro má fọ̀rọ̀ Ṣòro, ọ̀fọ̀rọ̀ ṣẹjú alágbéhùn ṣẹta, ọmọ ọlọ́jà méjì kan náà lọ́rìjọ. Bàbá Chief Dr. Reuben Famuyide Fàsọrántì, ẹ pẹ́ bí ewé pẹ́pẹ́ ti ń pẹ́, ẹ̀mí yí tó ṣọdún èyí yóò ṣọdún tó ń bọ̀. Àkàlà màgbo yín ò ní pọdún jẹ. Ǹjẹ́ gbogbo ọmọ màmá atọ́bẹjú wò lónìí? Bàbá, happy birthday to you, sir.
5: Are you an attending health worker? The surest and fastest route is getting admitted into Rehoboth College of Health Technology, Akure, a government-approved health institution that trains would-be health workers. It's currently admitting students for 2025-2026 section. Students with O-level results can apply to study community health extension workers, junior community extension worker, dental health technician, medical laboratory technology, and aesthetic technician course, health information management, environmental health technology, career giver, and many more. Minimum of 5 credits in SSC or GCO level at not more than 2 sittings, including English language, mathematics, physics, chemistry, and biology. Obtain your application form at the registrar's office, Rehoboth College of Health Technology, Alaba Layout, Ofuta Southgate, on payment of 10,000 naira only through the school bank UBA account number 102-56-85067. The completed form must be returned with photocopies of credentials and bank teller before the date of examination, which will be communicated to you. For further inquiries, call 003-82-14452.
6: Late pa Jose Olamuyiwa Awonusika sore o.
7: Ọjọ́ kejì lógún oṣù kejìlá ọdún tó kọjá yìí, 22nd December 2024, Langale Abaso Felele
8: ṣẹ́wá sí bàbá pé
7: Ìlẹ́yà
8: lọ́mọ ọgọ́fà ọdún 120.
7: Káì
8: àṣẹ pé
7: bí àbádàgbà títí a ó padà kú náà ni.
8: Bàbá onínúure,
7: bàbá ọ̀jọ̀gbọ́n,
8: bàbá ọmọ àtẹ̀tà,
7: onígbàgbọ́ tòótọ́,
8: máa sùn
7: lókun àyà olùkọ́.
8: Thursday
7: ọjọ́ kẹrìnlá
8: oṣù táwa
7: 14th May 2026
8: ní dédé aago mẹ́wàá òwúrọ̀
7: láàgbé ara bàbá gẹ̀gẹ́
8: láti Bell Federal Home Àkúrẹ́
7: lọ sílé wọn,
8: number 482
7: Yaba Street
8: Ododo Idare,
7: ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ yìí
8: ní àṣàyàn rin
7: ìsìn
8: fún bàbá.
7: Ọjọ́ ọjímọ̀ ọjọ́ karùndínlógún oṣù karùn
8: 15th May 2026
7: ní dédé aago mẹ́jọ òwúrọ̀
8: ní ìsìn
7: fún bàbá
8: nílé wọn,
7: yà ó sì ara bàbá
8: sí ilé ìkẹyìn.
7: Lẹ́yìn èyí ní dédé aago mẹ́wàá
8: òwúrọ̀ ní ìsìn ìdúpẹ́ àti ìjáde òkú
7: ní CSE
8: Òkè Ayọ̀ Zona Headquarters,
7: Ọlọ́run Ṣògo
8: Yaba
7: Ododo Idare
8: Ondo State.
7: Ayẹyẹ ìgbàlejò
8: yóò tẹ̀lé
7: ní Ọlọ́fin Anglican Grammar School
8: Idare
7: Odò.
9: Wọ́n gbà mọ́ Joseph Olamuyiwa ọmọ olórí àbá ẹ̀ ọmọ bá a dá ìyàwó àmọ́ ṣe kọ ẹ̀ náyé karùn ní ọ̀nàjò ní ọ̀run àwáṣẹ̀dá àwọn àwòlà àtàwọn àdìgbà bàbá kan.
10: Dr. Richard Awonusika announces.

ṣe lójú iná léwu ra òun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Adéṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fò ń tẹ̀lú Datmal DS. Bí Datmal DS ṣe wà fún àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá lágọ̀ ara, kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lórí dókítà.

0: oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn láti fi ẹgbẹ̀ta mílíọ̀nù náírà ṣèfàjẹ. Èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́ pẹ̀lú ẹ̀bùn 50 million naira lọ́sọ̀ọ̀sẹ̀ láti jẹ tàbí kópa nínú ìfarẹpẹtẹ yìí. Ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ìfà tí ìfà náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ̀ wò kó jẹ ìfarẹpẹtẹ. Ìlànà àtàdé ń wá.
1: Yes, oh, this is Jolly Johnny on the street. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
6: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
7: Bẹ́ẹ̀ ni o.

0: jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ìyọpọ̀ ṣẹ́ tó ti sún, yíyálà ọfẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọnú òdi ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
1: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhabayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
0: gas ni o.
1: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èló ni wọ́n ń ta
0: àwọn
1: kínní. Kínní yìí, ọkọ láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
0: Ogójì
1: ọ̀sẹ̀ láti máa sanwó.
0: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sanwó kù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
1: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà máa gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wà fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
0: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ó tó di pé ẹ gbé ọjà fún wọn?
1: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
0: eléyìí
1: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san, kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
0: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
1: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
0: Níbo ni ọ́fíìsì yín?
2: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
1: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995. Lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
1: Ẹ ṣeun olóòtú.
0: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí, kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
5: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
5: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
4: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn. Kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí, mi ò sanwó rẹ̀ tán.
5: o si riru eyi o ti fi pamọ fun mi lati jọ yi
4: iwo lo beere ṣugbọn ni bayi tete download CD Care lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CD Care ni welemu ranto nilo ko ma san wo were were lai ni ele kankan lori e ko si website wa cdcare.app
6: CD Care making life easier
7: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
8: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu
9: logo lo mo ori abaduro to
8: ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fonte gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbugbu iga ijawa ija osi always guide me
10: abale I shift abata Adela e ona koko belo rokutu o abare amota yotela ameri abare ataba abare ndoye joshua amota yo pato yibo ikede romo si tati tati nita ti le osona makure ejo ka etadi logun osu kokola odun kokoja abare aye ire eyin gba ko ti lo 25 odun laye ejo kokoko di logun osu keru odun e nika ti agboku ologbe ori bi igboku pamo si asule loju le tati tati close osona makure logo meso Ago mero erole ayeye itose ori ole gbagba ayelule re lojure kan ejo jimo re itose edagbere ugbeyin Saint David's Cathedral Church ijomo lakora ati ya pagbo weje we mo sagba ede dome na na gba toro lakora ibi ki commander ibi ni so be atomo re toru obe ati

0: tuyo.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chino, pantan joggers, wristwatches, awoka, senator dressing, resource control ní yíṣu. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Ọmọ ìgọ̀ bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣẹlẹ̀ yọlẹ́yọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbí bàtà kó kó kà.

0: together with Astimine, a blend of amino acids and multivitamins.
1: Anamba se lokalaye oruko re ra pare laye o ti podun kan bae kabaria oba joseph oluwadere agunbe ade jp ototu bi osuketa oloba wo daye tu loba ule ko ya mara mara oro kare o oloba wo daye omirin ko beji okan le ni bimo lule re o kiriki se o ma ton ro omo ibabi omo yebi asiko re san lulu oba ule on le mu afo ki keteketi omo oba lule loko ati leyin odi tomo su tomo ya tolule talejo ya pade bi atomo oloba Eare oba ukomo elegbe igiri ati keteketi omo oba lulu oba ule bibi ayeye odun kan oloba ti mora mora oro ijo kejilogun osu kero odun ni le ka pade lejo semes lulu oba ule
2: la ogo mewa oro le yin gbon ba paris la moju si shukuru ijoba
1: libi kona fun ti agba lejo eyan aturusu se jija ati memo eyan te ayun tin lenria kabiyesi kasikure se san ai eyin po gbon re era baje o ami oba ule club usc le fokin shukiri
3: atodun ogoji odun idasile ijo Christ Miracle Evangelical Ministry Olugun Loye Quarters off Danjuma Road Akure Lowore Were come and celebrate our God and his appointed vision
4: Olorun wa gba we are very grateful
3: ìdánilẹ́kọ̀ọ́ náà fi bẹ̀rẹ̀ àjọ̀dún lọ́jọ́ kẹtàlá àti kẹrìnlá oṣù karùn-ún 13th-14th of May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́
5: Reverend Godwin Idogo
3: Brother Kayode Oladipupo àwọn olùdánilẹ́kọ̀ọ́ anniversary rally yóò tẹ̀lé ní Friday ọjọ́ karùndínlógún láago mẹ́rin ìrọ̀lẹ́ bákan náà bàbá ń bari pọ̀pọ̀ ṣinṣin àjọ̀dún di Sátidé ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2026 guest speaker Bishop Olufemi Elijah Bankole gbogbo ènìyàn ẹ wá bá wa yọ̀ nítorí ìpè bàbá Reverend Solomon àti màmá Prophetess Remilekun Batire Belaye síbẹ̀ ìsìndúpẹ́ yóò wáyé ní Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 2026 Pastor Dr. Dayo Ajayi co-anniversary chairman Elder Engineer Akinde Ojo alága ìgbìmọ̀ àjọ̀dún Pastor Dayo Fadipe regional pastor Dr. Martins Olumide Batire general overseer Christ Miracle Evangelical Ministry ìgbìmọ̀ tó ń ṣètò àjọ̀dún ìdásílẹ̀ ogójì ọdún àwọn olólùkà kéde ẹ̀ ẹ wá bá wa yọ.
6: Ṣé wọ́n ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún un.
7: A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
8: Ó yá sọjọ́ fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrùkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀kan nínú orúkọ màmá rẹ kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk ìlera àwọn màmá àjọ ẹbí.
9: Ni baba wa ninu Oluwa Right Reverend Prophet Gabriel Ben Omoge JP Pastor Supreme Head CCC Worldwide se darapo mawo eni mimo ba se se ye keyin eni mimo re o Monday 11th May ni service of song ni CCC Reverend Jason Memorial Cathedral Ojo Ta Lagos Wednesday 13th May ni service of song mi ti youth program ni CCC Igbo Liki Cathedral Regional Headquarters Akure Lago Merin Irole Thursday 14th May la ma gbe ara baba kuro ni Lut Leko ama duro die ni CCC Golden City lona Eko Ibadan awa gbe baba tara o di CCC Holy Land Parish Akure fun iteye atorin asale onigbagbo bere latago marun irole Friday ni sinkeyin ka to feru fi yepe fun yepe igbalejo wa di tara ni Arcade Grand alagbaka Akure baba wa Gabriel Beni Omoge JP Emerson laya olugbala titi dojo ajinde superior evangelist engineer omowole olumuiwa parokia chairman uri akari parish Akure lunkede.

0: ìfẹ́ tọba òkè fífún yín láti máa tọ ìran yìí sọ́nà. Àwa ń gbàdúrà pé kí Ọlọ́run Olódùmarè túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí yín fún wa, kó sì sọ agbára yín dọ̀tun bíi ti idì, káyé yín túbọ̀ kún fún orí ọ̀fẹ́ àti ìlera pípé láti ṣọ̀pọ̀ ọdún láyé. Bẹ́ẹ̀ ti ń tọ wa sọ́nà lọ́nà gbogbo. Bàbá Ruben Fáṣọ̀rántì OFR at 100 Long Life and Prosperity sà. Iṣẹ́ ìkíni pàtàkì ló wá látọ̀dọ̀ Ọ̀nàrẹ́bù Babátúndé Fáró.
1: Ṣo le fi run mi dárú ara yìí?
2: Oníbàárà mi ọ̀wọ́n.
1: Ó kọ lórí YouTube ni.
2: Ṣé o ní data tó pọ̀ tó bá yẹn ni?
1: Data láti MTN ó yàtọ̀ mà ni. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta data.
3: Má dúró má rosẹ̀, jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.

méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì kà ní lára. Kà sí MINL Limited ní nọmba 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone 0916-000-3434 0803-258-1864. Òrùlé Sumo àti

0: ilé iṣẹ́ kan ń bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ́ Mass Fashion Studio ó yá ẹja àjọ débẹ̀.
1: Sísun láyé bá sísun ṣáláyé.
0: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnnà mọ́ ẹ máa bọ̀ ní Mass Fashion Studio wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913 795 2276 tàbí 0706 952 6360 Mass Fashion Studio ẹdín wa wò lónìí ẹ rí pẹ̀rẹ̀rẹ̀ ntoluwa.
2: Bẹ́ẹ̀ni, ilé fàájì pàtàkì kan tó múlẹ̀ títì. Femlas Hotel and Event Center. Sùúrù lérè ro. Òkè ọrọ̀ àkókò. Home away from home ni. We provide well-furnished accommodation with AC and DSTV. Níbi tẹ́tí máa wo gbogbo channel tó bá wù ní kárí ayé. Gbogbo ẹni bá fẹ́ ṣayẹyẹ. Event hall wa is full of air conditioner. Kò sì sírú ọtí àti wáìnì pẹ̀lú ẹlẹ́rìí dòdò tá a ní nínú bá. Ní restaurant wa. Gbogbo oúnjẹ tẹ́ ẹ bá fẹ́ làwọn professional caterers wa máa provide immediately. A ní swimming pool. Wọ́n á bín salo. Àti mini supermarket láti máa rajà. We sell ice block ní bọ́ndúbọ́ndù fáwọn tó fẹ́ máa rà láti máa tuta. Àti lẹ́yọ̀lẹ́yọ̀ fáwọn tó fẹ́ máa lò fúnra wọn. 24/7 ni náà tómi fi ń ṣiṣẹ́. The security and the electricity supply are indisputable. Bẹ́ẹ̀ sì ni environment wa wà extremely fascinating and captivating. Ẹ wo mi ò mẹjọ́rò people jù. For hotel and event booking, call 070-390-518-71 or 090-826-3416. Femlas Hotel and Event Center. Ní sùúrù lérè road òkè ọrọ̀. Let's go!
3: Residents of Ondo State are by this means informed that the predicted rainfall for year 2026 is here. The State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laide Adelami Emena, is advising communities in flood-prone areas to clear their drainage channels. Gutters should be expanded and made free for erosion. Leaking roofs to be repaired before the rains become perennial. Motorists to obey all traffic regulations and avoid overspeeding. Ondo State Governor Dr. Lucky Orimisan Yedatiwa FCA is urging residents of the Sunshine State to allow our ease agenda resonate with safety of lives, property and environment. In case of any emergency in your area, call SEMA on 0803-488-3275 or 0703-187-7570 or contact Office of the Deputy Governor, Governor's Office Complex, Alagbaka Akure, Ondo State Emergency Management Agency, announcer.
4: The Vice President of Nigeria, Senator Kashim Shettima ń bọ̀ nípínlẹ̀ Ondo láti wá ṣíṣọ lójú afárá olókè Ọ̀yárùbùlẹ̀ ń lọ́ṣàgàrí. Based on the majority expectation, tipẹ́tipẹ́ lòpọ̀ èèyàn ti ń bèrè pé ìgbà wo, àsìkò wo, ọ̀nà wo, when, exactly and what gẹ́gẹ́ ló ń fa delay commissioning afárá olókè yìí. Ṣé bẹ́ẹ̀ rí bó ti ṣe dúró rente jókòó rẹ̀kẹ̀tẹ̀ jojú ń gbèsè àwòdá mẹ́nu ya létí ènìyàn. Ìjọba ìpínlẹ̀ Ondo ti ṣetán láti ṣí ọ̀nà yìí kó lè di rírìn fara alẹ́ àtẹ̀rọ oko. Ìjọba ìpínlẹ̀ Ondo, lábẹ́ ìdarí Gọ́vnà Lucky Orimisan Ayédatiwa, wọ́n ń pe gbogbo ènìyàn síbi ètò commissioning yìí. Lóníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ọ̀tọ̀kùlú ìlú àtàwọn ẹni yìí láwùjọ láti darapọ̀ mọ́ wa níbi ètò náà. Bígbàkejì ààrẹ orílẹ̀-èdè yìí, Sẹ́nẹ̀tọ̀ Kasim Shettima Ali Mustapha, GTON àṣemọ́ Commissioner afárá olókè Ọ̀yárùbùlẹ̀ ń lọ́ṣàgàrí ní Monday, ọjọ́ kọkànlá oṣù karùn-ún yìí. Abẹ́ afárá olókè Ọ̀yárùbùlẹ̀ wọ́n gan náà lètò wọn ti wáyé o. Bẹ̀rẹ̀ látago mọ́kànlá òwúrọ̀ títí dọwọ́ déré. Ẹ má wàá fi gbígbọ́ ṣaláì gbọ́ o. Ìpínlẹ̀ Ondo á sì mọ tẹ̀síwájú. Engineer Yorùdí Abiola Ọláwọyè, FNSE, FNICE, Ondo State Commissioner for Infrastructure, Land and Housing, ló ń pe gbogbo wa o.
5: Bàbá Chief Dr. Ruben Famuyide Fashionranti, bí ọgọ́rùn-ún ọdún láyé, 100 years, ẹ jẹ́ ká bá wọn yọ.
6: Ìnilọ́jọ́ ìbí yẹ, ẹ kú àṣeyẹ, ẹ mi aṣọ pọ ẹ.
5: Èyí ni àpapọ̀ àwọn ọmọ màmá atọ́bẹjúwò fínkí bàbá bàbá bàbá wa chief dr ruben famuyide fasoranti ofr cfr kú oríire ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rùn ọdún láyé 100 years bàbá abáyín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá yìí láti rí ọdún yìí láyọ̀ àti àlàáfíà nínú ìlera àti nínú ìrọ̀rùn ọjọ́ kọkànlá 11th of May 2026 ni ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa nílé wọn tó wà lẹ́yìn ọmọ lèrè primary school ìjàpò estate àkúrẹ́ ondo state láago mọ́kànlá àárọ̀ káre o ọmọ ṣẹ́gun ṣòro ọmọ amúná ṣòro má fọ̀rọ̀ ṣòro ọ̀fọ̀rọ̀ ṣèjọ alágbéhùn ṣẹta ọmọ ọlọ́jà méjì kan ná lọ́rìjọ́ bàbá chief dr ruben famuyide fasoranti ẹ̀pẹ́ bí ewé pẹ́pẹ́ ti ń pẹ́ ẹ̀mí yìí tó ṣọdún èyí yóò ṣọdún tó ń bọ̀ àkàlàmàgbo yín ò ní pọ́dún jẹ́ ǹjẹ́ gbogbo ọmọ màmá atọ́bẹjúwò lónìí bàbá happy birthday to you sir.
7: Ọ̀rọ̀ ríra ni ro ìyọlú ìrìà o bàbá fasoranti.
8: Ọ̀nì ìyọlú ìrìà o.
7: Famuyide Fasoranti OFR ọgọrun ọdun kan lapẹrẹ èyí lè mi His Imperial Majesty ọba Dr. Aládétòyìnbó Ògúnradé Aládérùsì CFR Deji and Paramount Ruler of Akure Kingdom Ṣèbá Àbáríà Fàrúbẹ̀ Famuyide Fasoranti Ṣàjọyọ̀ ọjọ́ ìbímọ ó pé lọ́gọ́rùn ọdún láyé èmi Deji ìsinmi Àkúrẹ́ àtúndúkè lẹ́gbẹ̀ẹ́ báwo yọ̀bọ̀ Ọlọ́run dá ẹ̀mí rẹ̀ sí lágbára náà ẹnu ọ̀dà tẹ́lẹ̀ pẹ́pẹ́pẹ́ ẹ̀pà ọgbọ́n ẹ̀mọ̀ òye ọba òkè kọmẹsẹ̀ rẹ lé ẹ̀rọ ayẹyẹ láíláí lásìkò ìwàlàyé Àbáríà Fasoranti èmi kì í mọ jẹ Deji mẹjọ lá elédùnmọ́ rẹ kọ ẹyẹ kébi ẹyẹ eku kébi eku ọmọ ènìyàn fọhùn bí ènìyàn Làkúrẹ́ mọ̀ṣú òye happy birthday bàbá Fasoranti òṣìṣẹ́ alẹ́ sàrọ́ ní òròyìn ọmọ adálá ọmọ inú òkèlè sà ìdí kè ogbé ṣọ̀pọ̀ sí iná ṣò láti ìṣájọ́ wọ̀tíwọ̀tí ọ̀nà òkèlè sà ọmọ amúmàlú ṣọdún ìgbàgbọ́ èmi ọba dr aládétòyìnbó ògúnradé aládélùsì cfr Deji ti Làkúrẹ́ àtúndúkè lẹ́gbẹ̀ẹ́ lẹ́fọ̀ kémi akéde Àbáríà Fasoranti wo oríire ayẹyẹ ọgọ́rùn-ún ọdún kò pẹ́ láyé o.
9: Listen into this announcement. In loving memory of our late father, grandfather, and great grandfather, Pasamo Ojo Oloye 1908 to 2006. Papa, we remember you today and always, just like yesterday. It is already 20 years since you left this sinful world to be with your Creator. We love you, but God loves you more. Continue to rest in the bosom of the Lord until the resurrection day, when we shall meet to part no more. Omoludofin Ororo Ibile, Omoludofin Ujaboyede, Omoloja Oshodi Anoye, Omoloja Oshodi Anokoru, Sunreo Baba Omo, Dr. Martin Sifedayo Oloye, announcer on behalf of the Oloye dynasty.
7: Iṣẹ́ pàtàkì ó ṣe gbogbo ìgbésí ayé ọmọ ẹ̀dá ilé mi ọ̀nàrẹ́bù afẹ́ olówó òkèrè mẹ́mbà house of rep tẹ́lẹ̀ ṣéèkì àbárí apàrúbẹ̀ famuyide fasoranti ofr ayẹyẹ ọjọ́ òbí ọgọ́rùn-ún ọdún kò pẹ́ láyé àbáwọ̀ ti rọ́dún iṣẹ́ wàdí ṣe lẹ́rẹ̀mẹ́rẹ̀ fàmí fasoranti kú ogbó ọ̀tọ́ ọmọ pawú omi èrìkìrẹ́ jóbi mọ́dà pọ̀mọ́ ẹ̀ ọmọ nàìjíríà ríre ọkà àbárí fasoranti àti ìpínlẹ̀ Ondo Làkúrẹ́ ààyè kọ́ lọ́run máa bárí fasoranti sí ààyè wọn ara ṣòfo tọmọtọmọ rẹ̀ àbárí awo kú oríire òní o ọgbà ọdún ọdún kan ní ilé ikọ̀ kùkù alò láyé ara máa ìsàn lò ara pípé àtara líle lọ́mú lò yókù ilé ayé rẹ̀.

0: Ajeji Ajé laye.
1: Ká tó rẹ́rìn odigbo. Ká tó rẹ́pọ̀ ó dọ̀dọ̀. Ó di bí ẹni jọ ni. Ó di bí èèyàn jọ èèyàn. Bàbá wa pa. Joseph Ọlámúyíwá. Awónùsìkà. Ó dàárọ̀. Èyí la fi ń kéde. Ìpapòdà àti ìsìnkú bàbá àti bàbá bàbá wa. Ẹni tó sùn nínú Olúwa lẹ́yìn àìsàn ráńpẹ́. Lẹ́yìn ìgbà tí wọ́n pé ọgọ́fà ọdún láyé. 120 years. Bí ètò ìsìnkú bàbá yóò ti máa lọ nìyí. Yọba di ọjọ́ Thursday. Ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2026 láò gbé òkú bàbá kúrò ní. Bẹ́ẹ̀ mọ́ṣúárì ní Àkúrẹ́ lọ sí ilé bàbá. Ní Yaba Street opposite First Bank. Odòdó Ìdánrè. Ondo State. Èyí yóò wáyé ní dédé agogo mẹ́sàn-án àárọ̀. Yóò bá di ní àṣálẹ́ ní dédé agogo mẹ́rin. Ní ètò ìtanijí onígbàgbọ́. Èyí tí a pè ní wake up. Yóò máa wáyé ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́. Yóò bá wá di ọjọ́ Friday. Ní ètò ìsìnkú yóò wáyé nílé olóńgbé. Èyí tí ó bẹ̀rẹ̀ ní dédé agogo méje àárọ̀. Níbi tí a ó ti fi eru fi eru. Yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Lẹ́yìn èyí ni a ó lọ fún ìjáde òkú àti ìdúpẹ́. Òkú ní inú ìjọ CAC. Òkè Ayọ̀. Ọlọ́run ṣògo. Yaba Odòdó Ìdánrè. Lẹ́yìn èyí ni ayẹyẹ ẹni ọmọ sin yóò máa tẹ̀lé. Ẹ bá mi koríki bàbá yìí.
2: Mam Joseph Ọlámúyíwá Awónùsìkà. Ọ̀ràn lọ́sàn ẹ ò bá mi. Ọmọ dìgbà bábà fún. Ọmọ láwo láta. Ọmọ báyàgá Ìmọ̀nàkùn. Ọmọ yèyí ẹ̀ òkèdí mi kà. Ọmọládé ọmọ kọ.
1: Àwọn ọmọ àti ọmọ ọmọ àwọn olùkẹ́gbẹ́.
3: Ilé ayé yìí àwa nà jà sí orí o. Ìlú Ayọ̀.
4: Ní bàbá wa nínú Olúwa Right Reverend Prophet Gabriel bẹ́ẹ̀ni ọmọge JP Pastor Supreme Head CCC Worldwide ṣe darapọ̀ máwọn ẹni mímọ́ báṣẹṣẹ yẹ kẹyìn ẹni mímọ́ rèé o. Monday 11th May ni Service of Song ni CCC Reverend Jesse Memorial Cathedral Ojota Lagos. Wednesday 13th May ni Service of Song mi ti Youth Program ni CCC Igbo Liki Cathedral Regional Headquarters Àkúrẹ́ láago mẹ́rin ìrọ̀lẹ́. Thursday 14th May la máa gbé ara bàbá kúrò ní Lut Lẹ́kọ̀ọ́. A máa dúró díẹ̀ ní CCC Golden City lọ́nà Èkó Ìbàdàn. Àwa gbé bàbá tààrà ó di CCC Holy Land Parish Àkúrẹ́ fún ìtẹ́ ẹ̀yẹ. Àtọrin àṣálẹ̀ onígbàgbọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún ìrọ̀lẹ́ Friday ní Sinkẹ́yìn. Ká tó fẹ́ irúfẹ́ irúfẹ́ yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Ìgbàlejò wa di tààrà ní Arcade Grand alágbàká Àkúrẹ́. Bàbá wa Gabriel bẹ́ẹ̀ni ọmọge JP ẹ máa sùn láyà olùgbàlà títí dojú àjíǹde. Superior Evangelist Engineer Ọmọwọ̀lé Olúmúyíwá Parochial Chairman Orí Akari Parish Àkúrẹ́ ló ń kéde.
5: His Imperial Majesty Ọba William Olúwaṣẹ́gun Akínyẹmí
6: Àmọ̀pẹ́tutù ilẹ̀ Màhín
5: Àrọ́lé Alágbẹ̀
6: Nísì ọdọ́ rẹ̀
5: Iyẹ 2026
6: Òkú oríire
5: o. A ti gbẹ́ òkùtẹ̀.
6: A ti rọ òkùtẹ̀.
5: A ti fi ìrànràn balẹ̀.
6: Wednesday May 13
5: Ìwòsàn ọ̀fẹ́.
6: Àti ìrànlọ́wọ́ mú àwọn ọpọ́.
5: Friday May 15
6: Ìyàwó
5: Ẹlọkọmọ̀nà.
6: Right.
5: Àti
6: Ibure
5: ní
6: Èbúté Lílá.
5: Saturday May 16
6: Nílùú ìbílẹ̀.
5: Àti orin
6: ìjọ́ dára wáyé.
5: Aago méje àbọ̀ alẹ́.
6: Pípè
5: àti àdúrà
6: mú àwọn alálẹ̀
5: wa. Mú ìdàgbàsókè àwọn ọmọ wa.
6: Àti orílẹ̀-èdè wa.
5: Sunday May 17
6: Nílùú Àbàtà.
5: Lato Monday.
6: Tuesday May 19
5: ìdíje ijó ìbílẹ̀.
6: Wednesday
5: ara lùlù.
6: Ọ̀tọ́
5: àgbélé
6: àdèdè ọjà.
5: Thursday
6: 21st May
5: Nílùú Àbàtà.
6: Àti ìdíjà gidigbora wáyé.
5: Ìwọ́jà oro.
6: Ẹ̀pà
5: Òtòbò.
6: Àti Ògúndà
5: àjáde
6: ní ọjọ́ yìí.
5: Friday
6: May 22
5: Èkínẹ́ra àjáde.
6: Sunday May 24
5: Ohun Èkínẹ́ra sọkùnrin
6: o. Àwa kà fọ pé.
5: Àṣẹ yìí sùnmọ́ dán o.
6: Èdè ọmọ egungun rẹ̀.
5: Agbóòrò àgbè wa o.
7: Àṣẹ.
5: IGED
6: Ọmọsùn yìí.
5: Àtàrí.
6: Bájẹ́wọ̀lú tilẹ̀ màá
5: yìí. Àti akọ̀wé dédé àwọn òjòyè pátápátá.
1: Olùkéde.

0: ẹ kojúmọ ẹ kojúmọ mọ
1: ẹ kò lè láàárọ yìí gbogbo ẹyin èèyàn wa
0: ní gbogbo ibi kíbi tẹtẹ láǹfààní àti máa gbọ lóòrò yìí
1: dáadáa làbá yín lónìí o
0: ẹni mọ pẹkẹ mú yẹ
1: ó pẹkẹ o
0: àtòun fọkẹ bí èkó funfun yìí
1: ẹbí mi kọ
0: àtòun fọkẹ yìí
1: ẹbí mi kọ
0: àbí kí n wá kí ọdá bá parí ètò
1: rárá ń wọ fàlejò
0: àdáni kan jẹ́ òdá o
1: ilẹ̀ tutù díẹ̀
0: àlọ́ọ̀ni jẹ́ kó gbóná mọ́ wa tutù náà dà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o tó mú wa lọ láti òpin ọ̀sẹ̀ tó kọjá tó tún wà padà lónìí nínú àánú ẹ̀ ọba alágbára mọ́ bèrè àyè kó tó lo ṣé o kábíyèsí ọba pọnmọ má jábọ
1: agbé
0: ọgá yẹn ológo àtùkú àtàlàyé káwọ rẹ ló wà ọlọrun àtẹni tó sùn àtẹni tí ò rọrùn sùn káwọ rẹ ló wà àtẹni ṣe rere àtẹni ṣe bí àkàtà rẹ náà ń bẹ ọlọrun ṣùgbọn gbogbo tó ní kálukú bá ṣe ló sọ pé ó fún léèrè rẹ bó ṣe rí o ní fiṣẹ táyé fún kẹhìndé lówó o ní fiṣẹ kẹhìndé fún táyé níkò lórí ọlọrun à ń gbé ọgá o amọrírì rẹ o a mọ takuntakun tó ń ṣe o láì ṣe wípé a bẹ̀ẹ́ lọ́wọ́ láì ṣe pé olówó kan tá a fún ọ àsan ìdámẹ́wàá oṣooṣù àsan ìsan ìdámẹ́wàá ọ̀sọ̀ọ̀sẹ̀ wọn wàá gbowó orí lọ́wọ́ wa tipátipá àwọn ìgbé kọ́kọ́rọ́ sẹ́nà ọ̀nà wa torí pàjọ ọlọ́run lówó síbẹ̀síbẹ̀ ọlọ́run rọ̀jò fún wa ó ń fún wa lóòrùn lásìkò òun fi afẹ́fẹ́ tó yẹ kó ṣe wá lóore ń fi fún wa a sọ ẹyọ àgbàdo kan síbẹ̀ nígbà ni ó sùn jáde alágbára ni ọwọ ọlọrun ìbájẹ pé àwọn kan ìbájẹ pé wọn jọ ọlọrun níbí ọdún irú wa yìí wọn ti fẹ sọ wá dé ìrà
1: torí ká wọn bá fà jẹ ṣúgà wọn gan wá tún pàwádà kó lè rà
0: kí ló sọ yìí wọn ní fi wá kantikanti wọn ní ṣúgà làwọn yẹn máa jẹ
1: wọ́n lè fi wá ṣe kẹ́kẹ́
0: níbo wọn ń lókè wọn mọ̀ pé a tún lóró bí n tẹ́ nú
1: àbí
0: ayé kí lè yẹn fẹ́ fà kéèké ṣe ńgbà tó gẹrù ẹ̀ dànù o gẹrù à kéèké wá sọ lẹ́hìn oníkọ́ máa jẹun kí ni èyí jẹ́ o yọ eyín kìnìún wọn
1: bá ti sọ wá dèpò ló.
2: Professional ń ta

Ti ma pọ̀jù nílùú olúkòsí lọ́jọ́ náà. Gbogbo àwọn àgbàgbọ́dẹ tó jẹ̀sẹ́ bì nínú ètò ààbò. Ní Sàfuẹ̀. Tí ìlú olúkòsí Ògùn sè. Níbi ìpàdé kan pàtàkì tí ó wáyé. Lábẹ́ olú ọ̀tẹ̀ jẹnẹra. Ilé wọlé ṣe ń dè. Bọ́ọ̀lù Ìbàdàn. Níbi tí gbogbo àwọn àpapọ̀ pòfẹ́ṣọ́nà tí wọ́n ti máa ń ṣàpérò. Lórí ètò ààbò Nàìjíríà. Tí gbogbo ẹ̀ bó ṣe ń dagẹgẹ tó ṣe ń mẹ́hẹ. Olú ti kan àgbààgbà. Bí ọ̀rọ̀ bá ṣe p

0: olukosi o sogbaro eruko meyan ye
1: ogoro odun ori ofe baba wa paru ben fashionati eku rire ojo ibi je ayeye pataki lati fi ope fun olorun ati se iyanu re laye omo niyan lemi onorebu babatunde faro fin baba ba wa eni ye ni eye lawujo wa ati kaakiri gbogbo le karo ojire ti mo si n ba won yo paru ben famuyide fashionati ofr pe won ku ayeye ogorin odun 100 years lori le ala baba wa pa fashionati gbogbo ala mo ipari biribi te n ko laye wa pelu ogbon iriri atori ofe to ba oke fi fun yin lati ma to iran yi sona awa n gbadura pe ki olorun olodumare tubo lore mi yin fun wa ko si so agbara yin dotun bi td ka ye yin tubo kun fun ori ofe ati lera pipe lati sopo odun laye be tin to wa sona lona gbogbo baba ruben fashionati ofr at 100 long life and prosperity sa ise ikini pataki lo wa latodo honorable babatunde faro
2: Eku dede wo yo eyin temi emi ayafemi alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
3: Kano Bale ti ilu Adua Ekiti ni on the 27 titi di on the 30 ni Sadiat Hotel ni Old Ilawe Road ni ilu Adua Ekiti ninu osu me
2: tabori wo birin to ti wa ni ile oko lojo to ti pe ti oro mo pe ranise ma bo lodo femi alagbo tabi wo to ti ni kan ri to si nwa si ni tabi wo birin ti nkan osu re ndin ni tabi on le ni tabi what in corin kiri lagu ara re ma bo lodo femi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si elara tabi wo ti nkan rin kakiri agu ara re ma bo lodo femi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo asiri ti won fi wa nile femi alagbo disin ma bo ke afifun ni
3: tabi wo ti on to welewele lorire bi e meta si meri ma bo nile ise wa
2: number wa re 070 6532 6843 lekan si 070 6532 6843 aiso ni fi ara wa se ibugbe o ami
4: omo ba Emmanuel Aderosoye Fadola e ti ma gbo o n jade fun asoju ile igbimo asofi kekere Federal House of Rep lati soju idore federal ni 2027 akorire in advance eku ile gbo ko so fun toko komode gbo ko so fun agba pe Aderosoye Fadola la fe waye o idiboku mese o yo primary election ma waye laipe e fon re fe fi body pe Aderosoye lo le se simply because he has shown us how generous benevolent he is through his various empowerment sunshine ka san owo ile iwe awon grammar scholarship for students in different high institutions of learning supporting and payment of hospital bill for many patients sheti laptop iwe kika ati ohun elo ile iwe ni ka so o jibijibi o rorun fun lati se oruko amaro ni omo ba Aderosoye Fadola ilu femi loye fun ojo ola idore ifedore to gunrege Aderosoye Fadola ni ki agbe ninu idibo abele to nbo yi eni ti o si ni ipo to nse gudugudu meje to ba wa dori ipo kan oh my god a se beyond our expectation omo wole adegbero coordinator honorable Akioluyi group lo ni dero for me dero for you dero for everybody
5: Eyẹ òkè ti lọ níjù gbogbo ìgbẹ́pa lọ́lọ́.
6: Right Reverend Prophet Gabriel Ben ni ọmọge JB.
5: Pastor and Supreme Head.
6: Ní CCC Worldwide.
5: Lórí ìrìn àjò mímọ́ o, takọ ní ilé mi tuntun.
6: Kòkòrò jẹ́ ká lè gbá.
7: Bílẹ̀ bá ti ṣú, dandan ni kárẹ̀lẹ̀ o. Àjọ láyé ni ọrùn nílé wa.
8: Ojúlówó ọmọ ìkàlẹ̀ àkọ́kọ́ tó ṣàkóso Adéyẹmí College of Education tó ti wá di Adéyẹmí Federal University of Education nílùú Òǹdó. Onígègé ara ni ọ̀mọ̀wé Rúbẹ́ẹ̀nì Adépọ̀jù Adéboyè jẹ́ ni. Ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ ilẹ̀ ìkàlẹ̀ ló di ẹníríṣẹ́ ọba ṣe lásìkò ọ̀mọ̀wé tí Adéboyè jẹ́ jẹ́ alákòóso.
9: Gbogbo ìgbà ló ń fún rere rẹ̀ wípé ẹ̀yin ìkàlẹ̀ ẹ rántí pé orí ọjà ni ìgbèsí jẹ́.
10: Ẹ máa wo tiwa mẹ́pì po.
9: Ìyẹn lẹ́yìn ọgọ́rin ọdún nílẹ̀ alayé.
10: Ayẹyẹ ìsìnkú.
9: Ọ̀mọ̀wé Adéboyè jẹ́ bẹ̀rẹ̀ ní Thursday.
10: Ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún 2026 ta wà yìí o.
9: Pẹ̀lú gbígbé ara wọn kúrò ní.
10: St. Peter's Great Mortuary ní.
9: Òkìtì pupa.
10: Lọ sí ilé rẹ̀ ní.
9: Òde ìgbèsìn.
10: Ibẹ̀ làìsàn onígbàgbọ́ ti máa wáyé.
9: Àbò mẹ́sàn-án àárọ̀ kùtù
10: àìsàn. Fúrádìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí.
9: Òun ni ara ọ̀mọ̀wé
10: Adéboyè jẹ́.
9: Máa wọ kálẹ̀
10: àkàṣe èsì pàtàkì fún olóògbé yìí.
9: Lọ́ máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
10: Ní St. Benedict Catholic Church.
9: Ìgbèsìn.
10: Ọgbà Catholic School.
9: Òde ìgbèsìn.
10: Ní ojúkọ́ ìgbàlejò.
9: Ọ̀pọ̀ ọmọ
10: àti ọmọ ọmọ
9: ló gbẹ̀yìn ọ̀mọ̀wé Adéboyè jẹ́ o.
10: Ọmọlọ́tọ̀ àwùjí o.
9: Nígbẹ̀yìn nígbẹ̀pẹ̀ olú.
10: Lórí o.
9: Ọ̀gbẹ́ni Adéọlá Tèmítọ́pẹ́ Adéboyè jẹ́.
10: Olùkéde lorúkọ ẹbí.
5: Ẹyẹ òkè ti lọ níjù gbogbo ìgbẹ́pa lọ́lọ́.
6: Right Reverend Prophet Gabriel Ben ni ọmọge JB.
10: Pastor and Supreme Head.
6: Ní CCC Worldwide.
10: Lórí ìrìn àjò mímọ́ o, takọ ní ilé mi tuntun.
6: Kòkòrò jẹ́ ká lè gbádùn obì tó gbó. Akọni ti juwọ́ sí dúníyàn kó dìgbà.
11: until Monday, 11th of May by 4 p.m. in the service of songs at CCC, Reverend Jesse Memorial Cathedral, Ojota, Lagos. Wednesday by 4 p.m. in the service of songs and youth program, Igboleke Cathedral, Regional Headquarters, Akure. Thursday, 14th, Nigbigbe Baba, Lati Lut, Leko, Pelu Stopover, Rangpe, CCC Golden City, along Lagos Ibadan Expressway. From there, Odile Wolakure, Eye Ilatugbe Wonwa CCC, Iriakari Holy Land Parish, Olaine Estate, Christian Way, and Night of Tribute by 5 p.m. till dawn. Lotto Friday, 15th by 10 a.m. in the funeral service and interment at the church premises. See reception, Yosi Tele, Akete Grand, to Bugbejo CCC, Iriakari Holy Land Parish, Luni Akete Epe, Baba Right Reverend Prophet Gabriel Ben, your Moke JP, Pastor and Supreme Head, CCC Worldwide, Odaro, Babilo. When some bridles and blings in the kema bearable, what you come can't at a wolu, boni be a what, and I a ton first special attire, and you ton first simple and captivating dresses. Let's go to Winsome Bridles at Winsome Plaza, number 70 B, Badeshida Road, a rare undo stay. Tile, say, long win, Latin, Tilia, Titi, Doki, Okuni, Washing, when you win so. Our services include bridles, ready to wear, stone board, and also the Nisakot, and fiber laser services. Nispita, more competent, efficient, and professionally oriented staff. Putting fee sophisticated industrial machine dapira. Aye ti koja ngbe glasses oju lati bo wusa bere irinse bale latoke okun si be gija oto lo nge to nko to ran to won to nlo to nto to na to design to engrave to ewo e ma je nsoro ju bo se lace bo sankara bo se stuff at awon latest aso le nfe. Just come for any style, any stuff, any manner, any mode that will give you a distinctive appearance. Telephone 080-609-104-18. Wisdom Brothers and Blings, let's go.
12: Ìjọba pa ìpínlẹ̀ Ondo ló ti fi kélé òfin gbé àwọn afurasí méjì kan lórí ẹ̀sùn wípé wọ́n ba okùn náà ẹ̀lẹ́ńtíríkì jẹ́ ní ilé ìwòsàn ìjọba léyìí tó wà ní Ìgbótakù níjọba ìbílẹ̀ Òkìtì Wupa nípínlẹ̀ Ondo. Àwọn afurasí ọ̀hún náà porúkọ wọn ní Promise Gods Power àti Pogbara Sigalo léyìí tí wọ́n fi ẹ̀sùn kan wípé wọ́n kó òbítíbitì okùn náà ẹ̀lẹ́ńtíríkì ní ilé ìwòsàn wọn kó lọ léyìí tí ó jẹ́ ti àwọn okùn náà pẹ̀lú ẹ̀rọ tí wọ́n fi ń ṣe ìwòsàn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ẹni tí ó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh Olúmọ̀ ṣàlàyé wípé Sigalo lẹni tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ilé ìwòsàn ọ̀hún ni wọ́n fi kélé òfin gbé olórí ìfurasí pé ó lọ́wọ́ lẹ́sẹ̀ pẹ̀lú God's Power tó wá ba okùn náà jẹ́ tó sì yí ká. Gẹ́gẹ́ bí Jimoh ṣe ṣàlàyé, ó ní ibi tí Sigalo tí ó rá mọ́ ni lásìkò ìgbà tí God's Power tó wá ṣe iṣẹ́ ní oríkù ọ̀hún ó jọ wọ́n lójú òun ló jẹ́ kí wọ́n fura sí wípé àfàìmọ̀ kó mọ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ nítorí wípé gbogbo bí God's Power bó ṣe ká òkun náà kò sẹ́ni tó sọ pé ǹlẹ́ ń bẹ̀ ń wo kí lòun ṣe ń bẹ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ṣe ṣàlàyé, ó ní ìwà ọ̀daràn náà ni wọ́n hù lágbà tí àwọn afurasí ọ̀hún tí wọ́n sì ba òbítíbitì àwọn ẹ̀rọ àti gbogbo àwọn tó jẹ́ ti ìjọba tí wọ́n bàjẹ́ nílé ìwòsàn ọ̀hún o léyìí tí ó yẹ kí wọ́n mọ̀ fi ṣe ìtọ́jú àwọn aráàlú. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wa ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún léyìí tó wà lábẹ́ àkóso kọmíṣánná Adébọ̀wálé Lawal PSC Plus MNIPS ni ó ti ṣe àkọsílẹ̀ àṣeyọrí léyìí tó lórin o nípa gbígbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn àti dídáàbòbò gbogbo ohun tó jẹ́ àwọn amáyédẹrùn ti aráàlú àti bí ó ṣe wọ ṣòkòtò kan pẹ̀lú ìwà ọ̀daràn àti àwọn oníwà ọ̀daràn káàkiri òru àtìbú ìpínlẹ̀ Ondo látàrí bọ́n ṣe fi takò òfin gbé àwọn afurasí ìbàsíjẹ́ òbí tí ń sun lẹ́rùn léyìí tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ṣíṣe àfọwọ́rá àti bíba ẹrù ìjọba jẹ́ nílé ìwòsàn ìjọba tó wà ní Gbótakù ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ni ó jẹ́ wípé ogunlọ́gọ̀ àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn ni wọ́n fi ọ̀rọ̀ náà tó ọlọ́pàá létí pé ẹnìkan tó ń jẹ́ Promise God's Power léyìí tí ó jẹ́ ọkùnrin lọ́nà kò tọ́ ohun ló wọlé sí ilé ìwòsàn náà tí ó sì bẹ̀rẹ̀ sí ní já okùn náà ẹ̀lẹ́ńtíríkì léyìí tí ó jẹ́ ti àwọn ẹ̀rọ tó wà ní ilé ìwòsàn náà tó sì ṣe bẹ́ẹ̀ tó kú lọ. Ẹ lọ kàyíkù nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
13: Káyọ̀dé
12: bí ọdún
13: láti lè mú àdínkù dé bá lílo egbòogi olóró láwọn ilé ìwé girama wa gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí o, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti gbé àwọn ìgbésẹ̀ kan láti pé kí wọ́n lè rí dájú pé wọ́n mú àdínkù dé bá o, pẹ̀lú bó ti jẹ́ pé wọn yóò máa ṣe àyẹ̀wò fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n bá fẹ́ wọlé sí ilé ìwé. to si je pe enikeni ti won ba ti ri to je pe ngba ti won ba se ayewo fun to ba je pe on lo egbogi oloro ti won si lo toju re ti won so pe ko tun pada wa si ileiwe ti won ba tun pada wa se ayewo fun ti won si ri pe o tun pada mu egbogi oloro hun won ni irufe eni be ni won yo so fun pe ko lo fidi mo ile re o gege bi won si so won ni eleyi lo wa pataki julo fun awon akeko yi ti won ba se fe gba wole won ni koda ko tun yo awon akeko yi to ti wa ni ileiwe tele ko tun yo won sile o won ni gbogbo sa kokan ti awon omo ileiwe ti won ba ti fe ma wole si ileiwe won ni won yo ma se ayewo fun won boya won mu egbogi oloro tabi eje egbogi oloro o nbe lara won won ni eleyi ni won se lati le je ki opolo won ko le ji pepe daada ati pe ki ilana ti won yo ma fi ko eko won ko ba le mu sosan si nitori omo to ba ti lu egbogi oloro ti o si ma nkan to nse ma ko si bo se fe ko eko le ti yo peye ati pe owo ti kini ohun to fi da won lori ru o ti koja be idire o ti joba apapo orile ni se so pe won yo ma se ayewo fun won o ko to di pe won yo ma wole ni sa kankan e wo e koja lo sinu we royin pons ke lo ka lekun re
14: Daddy Junior Joe Jensen, ma Jimmy Kale, gbogbo e na ojuseju meji lo.
15: Ah, mommy Junior, ma yeye mi. Mo ti yato si ti tele.
14: Fimi le jare.
16: Digo tap apakasu, lo tu shiko.
14: Yeah, ma pa mi jare, jen shi ya won mo mi.
15: Mbo lo nsa lo.
14: Bruno, Daddy Junior, ogbon wo lo dat.
15: E mi na ko, isho wo, vigo tap apakasu ni. Ogun, ta fi ma ijile, kwa iwe ati ewe le, wakpako lona igbalode. Fuan wakun ni, ajabi idani.
14: Eh?
15: Eh, ni, oremi alo lo fumi. O wulo fa wakun ni, ton repete, do wole, bi ewe okede, ta fi na pa. Lo ju ishe. E wo ni konjo wan le, lati je koko ni, o ma woke. Finu ka, bi o she bo kele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803 860 6858 le kan si 0803 860 6858
17: Anumo riba adoriro
18: Oma ga o oro television mi wa toju so mi po oni ku fo ladide ojojumo ni mo nawo si television yi
19: boya ki wa gbe lo silu eko ko le ni atunse
20: ewo lo se oton kun bi oyinu igo
18: oro television mi ma ni
19: o ti le lo sumerin ti mo tin gbe television kiri
18: ilekeji awon mo mi ti lo nwo tele
20: farabale ko gbo amoran mi o odo alaba ni ilu akure ikechukwu global services ni ko ma lo ko si rufe aisan to ba se television re ti ko ni gba iwosan bo wule ti gori odo patapata le yo soka ni alaba yo wa atunse si be gege ni won se pasiparo awon television atijo abi eyi to ba ti gbagbe patapata be ba ti le niri si ti e si ti gbalode be ni won tun ta awon television ni tutun lorisirisi adiresi won ni yi olu ilese won wa ni number 292 legbe corner infilling station ladojuko CAC grammar school Ondo Road Akure eka ilese won wa ni number 77 Arakale Road opposite Bake and Cook Store Katode Eco Bank Lakure
18: o wa ya mi number won
20: number won ni yi 08033709870 tabi 08149 105137
21: Alaba nikan lo mo na bayo si isoro television re
22: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
23: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu
24: logo lo mo ori abaduro to
23: ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062625309160626253 oruko money janu omo 24/7 abamisho gbugbe iga ijawa ija osi always guide me
25: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo àwọn òbí tó pọ̀ngbẹ. Àǹfààní ti ṣí sílẹ̀ ilé-ìwé Impact International School ṣe ń fa àwọn ọmọ wọlé sí sáà ìkẹ́kọ̀ọ́ fún ọdún 2026 sí ọdún 2027. À ń gba àwọn ọmọ wọlé sí nursery, primary, JSS1, SS1 nílé-ìwé Impact International School. À ń tọ́ ọmọ lọ́nà ìgbàlódé fún ọpọlọ tó yẹ kóró láti darí níbikíbi tí wọ́n bá bára wọn. Bẹ́ẹ̀ náà ni àyíká wa rẹwà fún ìkẹ́kọ̀ọ́. A ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ pípẹ́ pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé láti kọ́ ọmọ yín lọ́nà tó gbayì. À ń kọ́ ọmọ ní ICT pẹ̀lú àwọn àwọn eré ọpọlọ tó mú ọpọlọ ọmọ yín jí pẹpẹ láti ilé ìkẹkọọ eré ọmọdé títí tó fi dé ìkẹkọọ primary àti secondary school fún àwọn ọlọpọlọ pípẹ ọjọ fún ìdánwò ìgbàmọwọlé ti wà ní àrọwọ tó wà ọ ìlànà ẹkọ ọfẹ wà fún ẹni tó bá ṣe pò kíní ìyẹn 100% nínú owó iléèwé tí ó san ẹni tó bá ṣe pò kejì máa san
0: 75%
25: ẹni tó bá ṣe pò kẹta máa san ìdajì owó iléèwé ìyẹn 50% fún àlàyé lẹkùnrẹrẹ
0: ẹ pèsè orí nọmbà yìí 09095256260
25: Impact International School
0: Raising Angels Beacon of Excellence.
1: Àwọn mi rọ̀dẹ̀ òde ire.
2: Mo rìn kiri títí mo dọ́dọ̀ àgbà ìṣègùn. Tómẹ̀wé mẹ́gbò tí ń sá ti ń jẹ́ Àìchìf Táyé Àgbájẹ́ Ọ̀dọ́lọ́fẹ́ of Ararọ̀ mi ọmọládàn. Àgbà wo bí ọba ilẹ̀ ibòmí. Ó gbóná bí ẹlẹ́gun ṣàpọ̀nà ṣàpọ̀nà ògbóná ẹlẹ́gun ẹ̀ ló gbóná. Ọkùnrin dandan tí ń fewé àtegbò. Tún ni sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro. Táyé fi kanni tàbí àfọwọ́fà. Ẹni fẹ́ gbọ́mọjọ tí ò fẹ́ fọwọ́ sùn ògiri gbígbẹ mọ́. Iṣẹ́ tó dojúrú táyé tọwọ́ bọ̀. Ẹni wọkọ̀ wáyà. Bí wọ́n ṣe pọ̀ tó yìí, àgbéjù sílẹ̀ ní ti gé léèrà náà fi ọṣẹ. Yóò dópin. Àgàgà ẹni táyé da táìmí ṣe ni ẹrú ti ṣe gángangan. Ìbá ṣe ẹni mu tí ò yẹ kó mu. Tàbó jẹun lójú oorun tó dìṣòro sí lára lójú ayé. Agbára Ọlọ́run nípasẹ̀ iChief Ọ̀dọ́lọ́fín ká. Torí àdìtún ti rú àdìtún ti yọ̀. Bọ́n bá dì lọ́jà wọ́n ń tu nílé ni. Ẹ máa kó wọn bọ̀ lọ́dọ̀ iChief Táyé Àgbájẹ́ Olórí Awo àti Ọ̀dọ́lọ́fín ìlú Arárọ̀mí Ọmọládàn ní Asa Street. Ẹ gba ìlú Ìjàrẹ́ wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé epo jẹgun. Ẹ gbà pé agbára ń bẹ ìmọ̀ wà. Ẹ pè wọ́n sórí 0813-030-2186.
3: Atótán ààrẹ rẹ̀.
25: Gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ondo pàápàá gbogbo ẹ̀yin ọmọ bíbí ìrèlè ẹ wá gbọ́ o. Ẹjọ́ ti Prince Ademola Idowu olówó rí yìí bí pé Mr. Samuel Saka Odimayo pẹ̀lú àwọn mẹ́fà míì àtàwọn afọbajẹ́ ìrèlè sí ilé ẹjọ́ High Court of Justice Òkìtì Pupa Judicial Division Òkìtì Pupa suit number HCOK/61/CIV/2026 lábẹ́ Honorable Justice AW Fabulujẹ ni adájọ́ yìí ti fòfin káwọ́ Mr. Samuel Saka Odimayo kò. Láti máa pe ara ẹ̀ gẹ́gẹ́ bí olófin elect kó má sì parade ara ẹ̀ gẹ́gẹ́ bí olófin elect níbikíbi Wednesday 6th May 2026 yìí lọ́fò télé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni adájọ́ ni kí àwọn afọbajẹ́ àtàwọn olóyè má ṣe dọ́wọ́ léètò àti ìgbésẹ̀ fífi olófin ìrèlè jẹ́ títí tí wọ́n fi dájọ́ ní yàjò yàjò kí gbogbo nǹkan wà bó ṣe wà tẹ́lẹ̀ àtijọ́ba àtàwọn aráàlú àtàwọn olóyè má ṣe bá ọ̀gbẹ́ni Samuel Saka Odimayo dá nǹkan kan pọ̀ gẹ́gẹ́ bí olófin elect ẹnikẹ́ni tó bá bá dá nǹkan pọ̀ ó tàpá sófin ilé ẹjọ́ ìdílé Fanny àtàwọn ẹbí márùn-ún tó kù ló ń

ṣe lójú iná lè wùrà oorun àgbẹdọ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹunráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹmítà àti lumefantrin tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ní àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o

0: bí ọdún
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí ikú akẹ́kọ̀ọ́ tí ó wà lábala ọlọ́dún àkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ fáfitì fún ìmọ̀ ẹ̀rọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà nílùú Àkúrẹ́ Fútà léyìí tá ń porúkọ akẹ́kọ̀ọ́ ní Favour Ọláníyí. Ọláníyí ló jẹ́ akẹ́kọ̀ọ́ ní ẹ̀ka tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ilẹ̀ wíwọ̀n àti ṣíṣe àyẹ̀wò ilẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ilé ẹ̀kọ́ léyìí tí ó jẹ́ ti ìjọba ọ̀hún. Gẹ́gẹ́ bí lóyìn ṣe ṣe àlàyé, akẹ́kọ̀ọ́ náà ni wọ́n dédé bá òkú rẹ̀ nínú igbó níbi tí kò jìnà sí àwọn ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ náà tí kò sí nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún nílùú Àkúrẹ́ tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ondo ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá yìí. Ohun tó ṣokùnfà ikú arákùnrin ọ̀hún ẹni kò tí ì yé ẹnikẹ́ni tí di àsìkò ìkóròyìn jọ bó lè jẹ́ wípé àwọn ọlọ́pàá kan kẹ́kẹ́ wípé wọ́n bá ìgò kan lẹ́gbẹ̀ẹ́ òkú ọmọkùnrin ọ̀hún léyìí tí wọ́n sì fura sí gẹ́gẹ́ bí ìgò tí ó jẹ́ ti egbògi májèlé léyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá níbi ìṣẹ̀lẹ̀ náà bákan náà ni ló mú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fúnra ò wípé àfàìmọ̀kúmọ̀jẹ̀ wípé arákùnrin náà ṣẹ̀mí ara rẹ̀ ní kúkúrú ni o. Nígbàtí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó tari síta lánà ọjọ́ Àìkú ni ló ṣe àlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo iná ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn o lórí bí wọ́n ṣe fúnra wípé ikú tó pa ọmọkùnrin náà ó dàbí ṣíṣe ẹ̀mí ara ẹni ní kúkúrú. Jimoh wá ṣe àlàyé oníléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo iná ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ìwádìí o nípa bí wọ́n ṣe fúnra wípé ọ̀rọ̀ ikú ọmọkùnrin Ọláníyí Favour ẹni ọdún 23 wípé ó jọmọ́ gbígba ẹ̀mí ara ẹni o. Akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele ọlọ́dún kìíní ní ilé ẹ̀kọ́ fáfitì tí ó tìmọ̀ ẹ̀rọ léyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ Fútà nílùú Àkúrẹ́ gẹ́gẹ́ wọ́n ṣe sọ olóògbé ọ̀hún ẹni wọ́n dédé bá òkú rẹ̀ nínú igbó léyìí tí ó wà ní apá ẹnu ìloro àríwá Fútà náà nílùú Àkúrẹ́ ní ọjọ́ Àbámẹ́ta tó jẹ́ ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún tí a wà nù rẹ̀ yìí. Àwọn òfin múfilẹ̀ nínú iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe àbẹ̀wò sí oríkù ọ̀hún o ṣùgbọ́n tí wọn ò rí àpá tàbí àmì rògbòdìyàn tàbí làásìgbò lára ọmọkùnrin náà ṣùgbọ́n ìgò tí wọ́n fura sí pé ó jẹ́ ti ìgò májèlé ni wọ́n rí níbi ìṣẹ̀lẹ̀ náà léyìí tí wọ́n bá ní ọ̀dọ̀ ọmọkùnrin ọ̀hún. Wọ́n wá fi kún pé òkú ọmọkùnrin náà ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí o láti ṣe é lọ́jọ́ kí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ nígbàtí ìwádìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ń tẹ̀síwájú láti wá gbogbo ọ̀rọ̀ dé kùnkùndùn kí wọ́n lè mọ bí iṣu ṣe kú bí ọ̀bẹ bó ṣe bẹ́ẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ilé ẹ̀kọ́ fáfitì ọ̀hún náà àtẹ̀jáde tí wọ́n fi síta láti ọwọ́ adarí ìròyìn àti bí ọ̀rọ̀ ṣe ń lọ ọ̀gbẹ́ni Adégbènrò Adébánjọ lójúwe ikú akẹ́kọ̀ọ́ náà bí èyí tí ó bá ń lọ́kàn jẹ́ àti èyí tó mọ́mi lójú ẹni. Ẹ wo tẹ bá fẹ́ kàyúkọ ẹ mọ́ sakiri ẹ lọ sínú ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Ó bà tún ti dé wo ọkùnrin pàtàkì ni.
3: Àrí ìró àlá òfìrìbájì gán òfìrìbájì gbọ́
2: atókì atókì.
3: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tún kì í.
2: Jésù ni.
3: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
2: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù olùgbàlà.
3: The right hand of God miracle ministry.
2: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
3: Ní Jẹ̀gẹ̀lẹ́ Last Bus Stop Ado Road Àkúrẹ́.
2: Gbogbo Tuesday lè tó bá mi ṣe.
3: Ní 9 to 11 AM.
2: Gbogbo Wednesday sì ni bọ́sì ní ògo tuntun.
3: Ìjọka òjọ̀pọ̀ lábẹ́ Mango.
2: Gbogbo ọjọ́ Thursday
3: sì ni ètò pàtàkì tá a pè ní.
2: I disagree, mi ò fara mọ́.
3: Ní Jẹ̀gẹ̀lẹ́.
2: Every Saturday.
3: Ìletò Operation Go for Maximum.
2: Níbi tí kálukú ó ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ olùgbàlà.
3: Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débi òní bá ni padà lọlé mọ́.
2: Ògbó òtajà Fàdúrà Jágun ni.
3: Prophet Alfred Shitu.
2: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
3: Òní ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹngbẹngbẹ.
2: Tí ó máa fi já ìdè tú ìdè.
3: Tí gbogbo ogun èṣù àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
2: Ẹ pe Prophet 0806-671-774.
3: Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o.
2: God bless you as you come.
4: Pẹ̀lú bí gbogbo wa ṣe mọ iléeṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ Olúwa Bread gẹ́gẹ́ bí iléeṣẹ́ búrẹ́dì tí kò lẹ́lẹ́gẹ́
5: àti bí ọwọ́ kẹ́ iléeṣẹ́ wa ṣe dé gbogbo ilẹ̀ kílẹ̀
4: a ti wá ṣe tẹ́ báyìí o
5: láti lè jẹ́ kí búrẹ́dì wa máa tó yín lọ́wọ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà.
4: Ìdí nìyí tá a fi ń pe gbogbo ẹni tó bá mọ kọ́ wà dáadáa
5: tó sì ní láísẹ̀nsì
4: tàbí tó ti wọ ọkọ̀ tí wọ́n fi ń ta búrẹ́dì rí
5: láti tètè kàn sí iléeṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ Olúwa Bread.
4: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àǹfààní ìgbanisíṣẹ́ wà fún gbogbo àwọn tó bá ti ní ìrírí
5: nípa àti máa tẹ̀lé ọkọ̀ tó fi ń ta búrẹ́dì káàkiri
4: tá a mọ̀ sí Sales Rep
5: láti kàn sí iléeṣẹ́ wa bákan
1: náà
6: gbogbo ẹnikẹ́ni tá a bá ṣe àyẹ̀wò fún
1: tá a sì rí pé ó pegede la ó gbà ṣiṣẹ́ lójú ẹsẹ̀
6: yálà ó jẹ́ ọkùnrin tàbí obìnrin
1: bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni à ń wá àwọn alágbàtà tó bá fẹ́ máa ta búrẹ́dì tó ń jáde láti iléeṣẹ́ wa
6: tètè kàn sí iléeṣẹ́ ẹjẹ́ kó yẹmí kalẹ̀ olúwa bread tó wà ní onígàrí ìrẹsẹ̀ road
1: ìmọ̀yinwá quarters
6: off mega school àkúrẹ́
1: tàbí ká ẹ pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí
6: 07033712545 07033712545 bàbá àwọn ráhùn kiri mọ́ pé kò ṣiṣẹ́ o àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ iléeṣẹ́ ẹjẹ́ kó yẹmí kalẹ̀ olúwa bread ti kóre dàálẹ̀
1: ìwọ náà wàá bá wọn hé
7: ètò òkìnà dáhùn àdúrà mi.
8: Èrò wìtìwìtì nínú ìjọ CAC òkè ìṣẹ́lẹ́gbò mi abọ́sẹ̀dé bus stop between first and second gate ọba afúbíowó estate ìdẹ̀rẹ̀ road nílùú àkúrẹ́ níbi àjọ̀dún alàlú káyéjẹ́ lẹ́ẹ̀kejìlélógún bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrin sí ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2026 nínú ìjọwà àkórí àjọ̀dún ni ìlẹ̀kùn sí open door ṣáájú ni ìsọjí alágbára ti máa wáyé lọ́jọ́ Monday sí Friday láago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Friday yìí kan náà ni wákàtí ìyìn láago méje ọ̀sán àwọn olórin ẹ̀mí tọ́lọ́run máa lò ní evangelist Bukola Praise, Evangelist Gbenga Soyemi Ariwayo, Evangelist Tope Olutokun Ase Irorun, Evangelist Dr. Bishop Alawiye Aluko JP, yo ma forin emi jaide tuide, wole subale, babambari re ni Sunday, ti se ojo ajodun gan, lago mejo wuro le to ti ma bere o, awon ranse Olorun t'Olorun ma lo ni, Pastor Momo Stephen, Prophet Ayo Daniel, Prophet Dr. Femi Dairo, Pastor Blessing Stephen, Evangelist Gio Oyerede, Ijoka DCC Superintendent, Olugbalejo ajo na ni mama wa ninu oluwa prophetess doctor abosede mayo wa jp e wa kajo yajo ajodun odun kejilelogo
9: kajigo wa pa to sura omo
10: faramo ebe ti para
11: gbogbo ẹ̀yin èèyàn wa nínú ẹgbẹ́ òṣèlú APC ọmọ yín Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògún Àkúrẹ́ ló ń kíyin wípé ẹ kú àdúró ti gómìnà Lucky Ayédàtiwa àti ààrẹ Bola Ahmed Tinubu fún àwọn iṣẹ́ ìdàgbàsókè ìlú tí wọ́n ń ṣe ṣe borí tó bá máa dáde inú agorodẹ ní tiwa ọrùn tí ó bá lè jìgbà lẹ̀kẹ̀ inú agorodẹ náà ní tiwa ìbàdí tí ó bá lumọ́sáàjì aṣọ ọba ti ń taná yinrinyinrin inú agorodẹ náà ló ti ń wá àsìkò ti wá dé wà yìí láti ẹni tó káàtọ̀ tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú APC létéńté bí Oṣùmarè gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin nílùú Àbújá fún ẹkùn ìdìbò gúúsù àti àríwá àkúrẹ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògún Àkúrẹ́ ní ẹni tí awọ rẹ̀ kájú ìlú láti kórè wálé fún gbogbo wa ó gbọ́ bí ifá ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ẹ̀yin olùdìbò nínú ẹgbẹ́ wa ẹ gbà á ẹ jẹ́ kí ikán wa parapọ̀ kó mọlé kí ìrún wa parapọ̀ kó màgìyàn ká fún Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ ní tíkẹ́ẹ̀tì nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú wa ẹ jẹ́ ká jùmọ̀ sínà fógun Àkúrẹ́ kó gbogbo lè di rọrùn
12: ti gbogbo ndo nọ sẹni toria district ti n bere fun iye abdul tuji muhammed 80

ẹbí ọ̀rọ̀ yẹn sa ò fà lóye. Lúlu ọ̀bà ilé. Ẹ pè á síbi ayẹyẹ. Ètò ìsìnkú. Àbárí apá Emmanuel. Adékunlé Adẹ́niran. Ìgbẹ́tẹ̀ èrò mọ̀ sí. Lásbọ̀ ẹ jọ̀wọ́. Ẹ̀ka bẹ̀rẹ̀ lẹ́jọ́ bọ̀ Tọ́sídẹ̀. Lẹ́jọ́ keje. Oṣù kẹrin ọdún yẹn. Níbi kàtẹ́ gbòkú àbá. Kọ́ni jíná mọ́ṣúárì lúro Lákúrẹ́. Asúlé rẹ̀. Lójúlé kọkàndínlọ́gbọ̀n. Cross street Ushò. Níbi kàtẹ́ a. Kọrin èsè. Ìdágbére ọlẹ́ gbàgbọ́. Àbárí a bẹ̀rẹ̀. Lọ́gbó mẹ́rin. Ọ̀sán. Ẹjọ́ jímọ̀ rẹ̀. Ọ̀sẹ̀ igbó lẹ̀tọ̀ ìsìnkú. Àbárí olóògbé. Adégòkè. Kàá yẹrúlé rẹ̀. Lójúlé kan. Lọ́gbó mẹ́wàá. Ọ̀rọ̀. Èyùngbẹ́

0: Machapolo.
1: Dr. Wenga, pẹ̀lú Jason, Idongongon.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú gbogbo báyìí?
3: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
2: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CD Care ni.
3: CD Care, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
2: CD Care, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rira gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀. Bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára. Fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀ gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọn. Tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
4: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adinosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 0707484-3351.
2: Ẹ kàn sí wẹ́bsáìtì wa sí

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáraji míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin, ó wà ní 200 ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbẹ́pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó pọ̀ sípò.
1: Ọkùnye wúlò púpọ̀ púpọ̀ fara ìrèdè.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
2: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together. Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
4: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
5: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Hypo.
9: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
10: Wọ́n ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Nínú gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò. Gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
9: Ara ń tà wúnú. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
10: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
9: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
11: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 0707484-3351.
9: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
12: Making life easier.
13: Kí ló ń sún ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
14: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Oh, no.

0: kí ló dé tó rojú kókó báyìí.
1: Wo ọ̀rẹ́ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
0: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
1: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
0: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ adáwọ̀ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀ gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
2: Ẹ kàn sí wa ní Danco Plaza Adelosun beside Olo Motors opposite Maria Assumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State ẹ lè pè wá sórí 0707484 3351
0: ẹ kàn sí wẹ́bsáìtì wa CD

0: lásìkò yìí ẹ dẹ̀ káàbọ̀ sórí ètò pàtàkì tẹ́ ti ń retí ẹ̀ tómogún olúbùnmi ló kọ tèmi o lónìí a tún ṣe iṣẹ́ díẹ̀ nípa àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa ní Ondo North Senatorial District torí bẹ́yẹn bá kàn sọ pé òun fẹ́ lọ ọjà òun fẹ́ lọ ọjà kí ló fẹ́ lọ ṣe lọ́jà ó mátà tí a bá dẹ̀ rẹ́ni tó ti lọ ọjà rí ó ti mọ nǹkan tí wọ́n máa ń ṣe lọ́jà ó dẹ̀ ti mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé ó ti mọ ibi tí bàtà ti ń ta àwọn èrò ọjà lẹ́sẹ̀ ó dẹ̀ ti mọ báwo la ṣe rí òróró àti pé irú òróró wo la máa ń bù sí ojú egbò tó bá ń dunni ẹ mọ̀ pé òróró tí wọ́n fi ń dín àkàrà ó yàtọ̀ sí òróró eléyìí tí àwọn tilé ìjọsìn tí wọ́n ń lò bákan náà ni òróró tí wọ́n ń lò láti bù sí àwọn ẹ́ńgìnì ó yàtọ̀ sí eléyìí tí wọ́n fi ń para ẹni tí ò bá dẹ̀ ṣiṣẹ́ dójú àmì kò lè mọ̀ yàtọ̀ àwọn òróró wọ̀nyí torí bẹ́ẹ̀ la ṣe ni pé ẹni bá mojú ògún òun ní ń pa bìíní rè.
1: àpàdà sẹ́yìn kò ní jẹ́ ti wà ó láyé oṣù náà tó máa ní bàjẹ́ òun.
0: bí la bá ń sọ lógúnlógún ṣe nínú olóko máa ń dùn mọ́rọ́ yín sá. nítorí ẹ̀ làwọn tọba ti jòyè àtàwọn olólùfẹ́ òun rere. ní Ondo North Senatorial District fi gbósùbà káre fún sinetọ jíde ìpínsàgbà. wọn ló kú iṣẹ́ pé ó kú ọmọ ṣe. àwọn nǹkan tó wúlò fún ọjọ́ ọ̀la àwọn olùgbé ní Ondo North ló ń dáwọ́lé. ṣe wùrùwùrù tó di ansa dáńdá wí olóko ògbówó. ó ṣe bẹ̀bẹ̀ lórí ètò ẹ̀kọ́. ètò ìwòsàn ètò iṣẹ́ ọ̀gbìn àtìlẹ́yìn fáwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò ọjà bọ́sìrì fáwọn akẹ́kọ̀ọ́ ẹ̀wù ti ICT centers táwọn ọmọ wa ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n dẹ̀ máa gba laptop àtàwọn irinṣẹ́ míì káwọn náà ò lè dẹni pàtàkì tó máa wà independent lọ́jọ́ iwájú ọ̀pọ̀ nínú wọn ló ti ń ṣe dáadáa báyìí tí wọ́n dẹ̀ ń dúpẹ́ ẹ̀wù àtúnṣe ọ̀nà lóríṣiríṣi ẹ̀wù kíkọ́ ọjà ẹ̀wù tinú sólà àtàwọn nǹkan pàtàkì bẹ́ẹ̀ tá a lè kà tán oh my god ẹni tó bá lajú ló máa ń ríràwọ̀ lọ́wọ́ alẹ́ ẹni bá létí tó látílẹ̀ ló máa ń mọ̀gbà òjò ń kù ẹni bá dijú mọ́rí ò lè rí nǹkan ara ní pópó torí àgbà tó bá lómi nínú kì í dún woro kiri agbègbè sinetọ jíde ìpínsẹ̀ àgbà ṣiṣẹ́ púpọ̀ ìyẹn ló fà á táwọn ìgbìmọ̀ kan fi ní ká jáde ká polongo ẹ̀ torí gbogbo olólùfẹ́ nǹkan rere tó dẹ̀ mọ yìí nǹkan rere ló

0: ìrànlọ́wọ́ òlóǹkà tí wọ́n ṣe fún technical school nílùú ọ̀ká tí wọ́n kó steel materials fún wọn láìmoye. Ó gbé òbítíbitì arábájì gan transformers sí ọ̀wọ̀ ó gbé sí ṣùà ó gbé sí kàrẹ́ àtàwọn agbègbè míì tá à ti ẹ̀ lè kà tán. Bákan náà ló tún ṣe civic center ní kàrẹ́ àkókò bákan náà ló tún ṣe sókè àgbè. Ẹ wo bẹ́nìkan bá sọ wípé òun ò rí àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mọ̀ pé onítọ̀hún kàn fẹ́ pè gan ni gbogbo wa la mọ̀ pé èdè àwọn olóṣèlú ni nígbà tí wọ́n bá ti ri pé ọ̀nà wo la lè gbà láti ṣe nǹkan míì kákọ̀ tún kó ariwo yọ́yọ́ kan sáàrin ìgboro wọ́n lè ní pé wọn ò rí nǹkan kan tó nítọ̀hún ṣe gbogbo wa la mọ̀ pé ìran ni irú èdè bẹ́ẹ̀ tí a bá fẹ́ sọ òdodo ọ̀rọ̀ fáwọn èèyàn ló sínétọ̀ jíde ìpín ṣàgbà ó gbìyànjú gidi o ẹni tó bá sì mokooro òun là ń gbé ọkọ lé lọ́wọ́ ẹni tó bá mọ̀nà yẹ̀ òun là ń fún ládàá ọkùnrin yìí gbìyànjú púpọ̀ àwọn ọba àwọn ìjòyè àwọn oníṣòwò ọjà àwọn ọmọ ilé ẹ̀kọ́ dìdì wọn ló ń gbóṣùbà kárí fún a ń ṣe àtúpalẹ̀ àwọn iṣẹ́ wọ̀nyí láti jẹ́ kẹ̀yìn ará ìlú kẹ́ mọ̀ pé sínétọ̀ jíde ìpín ṣàgbà kò lọ wòran ní house of senate rárá o iṣẹ́ gidi ló lọ ṣe ń bẹ̀ ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ pé ẹni bá ń lọ sáwùjọ àwọn senators tó bá lọ jókòó tó bá lọ sùn ńbẹ̀ kò ní ríṣẹ́ ṣe sínétọ̀ jíde ìpín ṣàgbà jẹ́ olórí pípẹ́ tẹ́lẹ̀ oníṣòwò pàtàkì ni tó dẹ̀ mọ bí wọ́n ṣe ń kówó jọ kò dẹ̀ kìí ṣẹni tí ń fowó ṣòfò èyí tó máa wúlò fara ìlú lọ́jọ́ òní lọ́jọ́ ọ̀la àti lọ́jọ́ gbogbo òun ló máa ń ra wọlé tẹ́yìn náà bá bá àwọn ọmọ ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà pàdé ẹ béèrè àwọn itú tí sínétọ̀ yìí ń pa ń bẹ̀ ẹ wò ó kí mọ́tọ̀ yín ọ̀kan kókó kì í ní sínétọ̀ jíde ìpín ṣàgbà mú bọ̀.
1: Àbádá sẹ́yìn oníjà ti wá ò láyé ojú ọ̀nà tó máa ní bàjẹ́ òde.
0: Tó ẹ jẹ́ kí n tún dánu dúró fún ti òní o a tún máa pàdé nígbà míì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí a jọ mú ètò yìí wá ẹ̀yin èèyàn wa ní Ondo North Senatorial District ayé sì wà fún yín láti máa pè mí nígbà tí mo bá parí ètò tán ẹ̀yin tí ẹ bá sì ní nǹkan kan tàbí ìmọ̀ràn kan tí ẹ bá fẹ́ fún wa tàbí nǹkan kan lẹ̀ sì ń fẹ́ kí sínétọ̀ wọ́ wá bójútó lágbègbè yín ayé wà láti pè mí àbí kẹ́ pé kan lára àwọn òṣìṣẹ́ mo dẹ̀ mọ̀ pé ẹni tó máa ń gbọ́ ìmọ̀ràn ará ìlú òun ni sínétọ̀ jíde ìpín ṣàgbà kì í gbéraga kì í hùwà ìbàjẹ́ kì í ṣe alágídí ẹ̀dá kì í bá àyàn jẹ́ ọmọlúàbí àtàtà tó dẹ̀ fi ìwà ọmọlúàbí ṣaṣọ ìbora òun ni sínétọ̀ jíde ìpín ṣàgbà tó títí di ìgbà míì tí a máa pàdé tó mogun olúbùnmi ló kọ tèmi o ẹ kú òkàlẹ̀ ẹ

0: àti ẹ̀yẹ ní ìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfí lọlé ayé. Kọ́lọ́hun má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́hun má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07064606419. 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 yeju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o se mu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi koli o bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfa ni egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfa ni ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi o de ni baba mi awo de si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe atebo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wata lan ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu akura nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
0: o ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
2: agbo ni ise lo se je lo be se wo gbo ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
5: mo ń gbádùn àdàbà
6: gbogbo wa la ń gbádùn àdàbà.

0: Big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: What summit? Will be 2 day ogbonge meeting where President Emmanuel Macron of France and Kenya President William Ruto the host. This summit now one of the largest gatherings of government leaders and private sector gathering for the African continent, as more than 2,000 people, including heads of states and governments, international institutions, business leaders, investors, entrepreneurs, youth representatives, and civil society actors for Africa, they attend. For this ogbonge meeting we go hold for May 11 and 12, them go chook eye inside 7 major topics where organizers talk say it is important to blow the African economy. These topics now: energy transition and green industrialization, reform of the international financial architecture, blue economy, sustainable agriculture, AI and digital technologies, resilient health systems, and the last one, na peace and security. President Tinubu, they take part for this summit to demonstrate, say, Nigeria, they committed to enter into strategic partnerships with other African countries plus European giants like France for the growth of the economy, and also to show the world some of the reforms where him administration don't undertake to position Nigeria as ogbonge investment destination for Africa. This summit now also opportunity for the French government to rebrand the usual France-African summit, where they have been they used to strengthen their relationship with the African continent, and where the last edition now since October of 2021. Those summits been the only involve African heads of states. But according to the talk-talk person for the French Ministry of Foreign Affairs, he said this edition includes individuals and business leaders, and now to show say France don't move on from their colonial past with Africa, and now they look into the future. Follow BBC News Pidgin for all our social media platforms, including our TikTok and WhatsApp channel for more.
3: That's now the breakdown
4: from BBC Pidgin.
5: Aṣíwájú Bọ́lá Tinúbú tó kan sára sí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròńgbà ìrètí ọ̀tun. Ìrìnlúdùn ọba agenda ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé ó le gún gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára lámọ̀ pé ya mọ̀ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó ń mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká ṣíra wọn wò ká jọ ọ́ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
6: Ẹyin ẹ̀yọ́ mo kí wa pé a kò dédé àsìkò yìí ní gbogbo tí a bá ti láǹfààní àti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM. Ọlásùnkànmí Olújọba ó ní orúkọ tèmi. Mo rẹ̀ kí a kábọ̀ sí orí àkọ́tun ètò ìríjú mi ní ìkànnì níbi tí a ti ń sọ̀rọ̀ nípa akitiyan ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú ìgbáyé gbádùn bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí, kókó ohun tí a máa mẹ́nuba ó pínsọ́nà bí mẹ́ta àbí nǹkan pàápàá jùlọ pẹ̀lú nǹkan bí nǹkan ṣe ń lọ ní ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo. Ètò ìdìbò ètò ìbò abẹ́nú ìyẹn primaries ti ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan sísìn òun ni gbogbo ilé tí ó máa bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Àti pàápàá jùlọ àtìlẹyìn ilé tí àwọn ènìyàn tí wọ́n ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí ààrẹ Bọ́lá Tinubu pé ó yẹ kí ó sì tún ṣe ní àǹfààní láti tún tí ẹ kan sí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo eléyìí òun náà ni a máa wò ní orí ètò yìí. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jómi tọrọ àlejò mi, àwọn náà ti wà pẹ̀lú mi nínú yàrá agbára. Ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òṣèlú APC òun ni wọ́n, kódà tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ senior special assistant fún gómìnà ìpínlẹ̀ Ondo lórí Ondo North send or mobilization on donor honorable body Obala Mokiyan.
0: I got some lot to e kulu e yale
6: ora eh e je ki like dey no penu ki awo bi bi nkan se bo se lo ko to ri pe aso nipa eto ribo abenu ni egbe oselu APC ti o n lo lowo ati ayewo won ti ti pare ayewo nkan isi ni androde ti a tin ri awon isi kankan ni awon ipinle mi sugbon a ri pe ninu ni ipinle Ondo bi ipinle Ondo se bo se ri enikan ti o dabe ni pe to lewaju nipa kiko awon eniyan jo ni lati se atileyin fun isejoba Bola Ahmed Tinubu oni Olubunmi Tunji Ojo ti o je minister for abenu ni orilede ni minister of interior now pelu gbogbo gbogbo akitiyan yi lati ri pe ise isejoba Bola Ahmed Tinubu gbogbo nkan ti won se lo n dese kuku ti awon eniyan awon orilede Nigeria papa jula awon ara ipinle Ondo won de mo ni poko ba ni kan se lo bo ni kan de duro bo ni kan se de duro sugbon pelu eleyi atun ri pe atako fun Olubunmi Tunji Ojo o de tun se be ti o leken ka si ni ipinle Ondo na kini de te fi ro pe o fi ri be ti Tunji Ojo to fi je po nkan lo fe ru ele lo fe ru leri ju pe nkan bye bye ni are Bola Ahmed Tinubu ni o nse o
0: ese olotu e kule ayora leo Ondo City a bi ta n fe ko Ondo City wa lagbara Olorun Adebe won la so pe the sun will shine again be lagbara Olorun orun wa si ma ton si ile te bere yen Olubunmi Tunji Ojo o da pe Olorun fun ara e o momo bless for the politics in it because oloselu ni that's the first thing oloselu lo je e ba ri activity e pe oloselu ni o de tun ni o ni ile ile o ni good of bringing ile e da o n go fun ara e omo ton da ni omo ton bi dada ni o wa well brought up so o de mo iya to ye ko ko silu o de mo nkan to ye ko se at any point in time oloselu pombele ni iya koko for e ekeji o ni pe eni to je are nisin yàtọ̀ sí pé ó yàn gẹ́gẹ́ bí mínísítà ẹ̀ bàbá ló jẹ́ sí torí wọ́n súnmọ́ ra dáadáa ìgbọ́dọ̀ bá ṣẹlẹ̀ sí ààrẹ olóṣẹlẹ̀ sóhun nítorí pé ìṣiṣẹ́ ààrẹ ló fẹsẹ̀ sí ó dẹ̀ mọ̀ pé ẹlẹ́rù ló ń kọ́fẹ́ nígbà tí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ túbò dì ń bọ̀ ó ti ṣe rẹ́ẹ̀rí ó ti kọ̀ǹtẹ́sì rí ó dẹ̀ bó ṣe máa ń jẹ́ ibe lati bere ni wa ti to ero e ataro ni yoba so pe won ti somo bibe bi oro se dile wa o pe oro yi kan meju gbogbo eyan lo o kan meju gomina lo o kan mi ju awon ara ilu lo nitori pe emi ni mo n tele are yi kodo ni pe are yi wole wahala po atoke ya ni o lati ile ibo ni o lati ile yoba gan ara e wahala po òun náà gẹ́gẹ́ nìkan nígbà tó fẹ́ lọ lẹ́ẹ̀kejì nígbà tó wà ní house of rest ó mọ̀ pé wà lápọ̀ gẹ́gẹ́ bí àwọn experience tó kójọ yìí lọ́wọ́ pé nǹkan tó wà ń lẹ̀ yìí a gbọ́dọ̀ tètè bẹ̀rẹ̀ kíákíákíákíá lábẹ̀rẹ̀ sí sọ pé nǹkan báyìí la fẹ́ o nǹkan báyìí bí ààrẹ bá gbéṣẹ̀ á sọ fáwọn èèyàn tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ á sọ fáwọn èèyàn yẹ́ká àwọn èèyàn gbọ́ báyìí làárẹ̀ ṣe o òun náà gẹ́gẹ́ nìkan ibi tó ń fi sí láyé ibi tó ń fi sí ó dẹ̀ tó wá tayọ ó tún wá ṣe dáadáa ó ṣe dáadáa ó wá wo òṣèlú ta wá wà tó a ti wọlé àti wà níjọba kó dé pé ìjọba tó wà ńlẹ̀ kó dé pé ó dé a ti wọlé òun náà ti jẹ́ mínísítà kó tó di pé ayédàtiwa ẹsẹlẹsì kó tó di pé wọ́n dìbò fún wọn wọlé torí òun náà ó ipa ribiribi ló kó láti rí pé gómìnà eléyìí ó di gómìnà ìgbà tí gómìnà dẹ̀ débẹ̀ wọ́n yàtọ̀ síra ní experience lóòótọ́ ni gómìnà ni wọ́n àwọn dẹ̀ ní olórí ẹgbẹ́ wa ní APC àwọn olórí ẹgbẹ́ ní Ondo State according to the convention bí nǹkan tá a jùmọ̀ gbà kì í ṣe òfin
6: alakalẹ̀ bọ́n ṣe
0: tó nínú ẹgbẹ́ wa kì í ṣe òfin o ehn ki yo fi tori olori egbe ka ni pe nigbati egbe si jegbe olori egbe ni chairman ni party ehn nigbati awon nigbati mo ti mi lo dagba nigba yen na gba ta awon yen si wa gba ti na npn ni si akiloye to ba wa lori joko awon chagari ma wa ni isale ni but nko ti ya to ba tori pe owo lawon yan sin so but nisin nigba to ri pe olori wa olori egbe wa to je gomina wa lo to no je gomina sugbon enikan ni experience enikan lo oye oselu ye minister wa ju gomina lo oje otito niyan oye oselu oye won jura lo going by experience nitori pe enikan na di dije le meji to di wole o de ti sise dada ti ilu to sise ti ilu ti ilu de ri nigbo wa don fi se pon lo si house of reps o n pe asoju wa ni ilu abuja bumi olubun to yojo ni the first person to ye ka mo pe bi abuja se ri niyan tori pe nigba to wole sibe lati jo to ti wole ti gba to ti kuro ko si gba to fa yan sile boye se fun lagbaja lo se fun tamedo lo se orisisi lo le sise ilu asi pe boya ni rep ri ni bo se ri niyan so ni ilana be yen perform dada o de mo awon eyan now ni lana oselu o de ye dada ko se to le blame nikan ko ye nikan bi ko ye nikan o be lori nkan bo kalu ba se o ge be nikan fi esin ni afani ti gomina ni lati ji gomina iyan na wa o wa wo pe ton ba nikan duro bi nkan se wa bi leyin nkan yi awo o tori ba se wa e do ba fe so to ni Ondo State nisin ba se bere oselu mo yen tori mi ngba ta dibo fun gomina ton la ko wole la koko ti olongbe leader wa olongbe akedolu olorun forun ke nigbati won ku ton to yan gomina eleyi awon na nwo pe bawo la se fe se ijoba yi bawo na fe se ko le je ijoba daada to le te Ondo State lorun to le ti je pe egbe wa moke ari pe nigbati kini yen bere awon na gbuyanju iyoju ta ngba nigba yen na ni pe gomina nbo awole probably be gomina ile ti gomina to lo to se latara ti pare pe gomina ba se nba lo yi o to ba pada wole abere program e in the process ba se nba lo yen lo to na gomina ade gbugbu ko opjopo gomina so le ni bayi na so pe awon ni 180 awon ni ko le ni 180 ga wala ni gomina ko lo ni 180
6: so awon to sise fun
0: awala sise fun awala
4: 180
0: yen gise gomina
6: kije pe
0: gije oro gomina gije gomina lo wa so odo mi wa dibo ni because ni ilu mi bayi nisin awon pdp ni odo no ni gomina ko lo wa se emi ni mo se so bo ni 180 won ti wa
6: kide se pe toruko won mo gomina
0: kije ko emi no mo kije gomina emi no mo emi mo so fun won pe gomina o olumu mi tun jojo lo se daada tawon yen fun mo pe o ye kon dibo fun gomina gbogbo awon egbe wo awon tajo segbe gbogbo won tajo se mo la joko la so poki ah egbe yi o egbe wa ni gomina yi gomina wa ni o ya ye ka dibo fun ki se gbe gomina lo da to be je fi dibo fun
6: so ara goodwill
0: ara goodwill ti wa won yi awa
6: won yi
0: o lo extent de gomina ti gomina ba so pe awon 180 ngba mi enu ma ngba mi nitori pe o ye ko fi kini o ko fi ope yen fun olorun ko le dun fa wa ta sise yen bi ti gomina gan tun miss e niyan do tun miss e die niyan a re le blame won it depends on the experience woni now nigba ti ta se tun ti joba bere ta bere joba a de ri pe won si ba lo en ti mo ri nibe o to boil down to experience no gba ti mo mi ri pe ah bi nkan se nlo yi ara lo dibe si feel somehow wa yi pe ta ba ni ka fe gbe sile beleyi egbe yi ma ku o aba bere ke lo ma sele aba si ko sa won eyan mo wa nu won o aba si ko sa won eyan o ya dide egbe wa ni aba lo so do e pe o fe sise asiwaju ani oke kile ni te fe se emi mo gba bo sa wole ba ti wa ani iru gmt to ko amg lo ko bere bayi nisin o joko awon lo ko ti se asiwaju gogo amg iyen asiwaju mandate group awon lo ko sise ti brother mi chief asagula to head nigba yen o ko awon eyan jo ka ka ka kiri nko do bi AMG AMC o di bi mo nko do di pe gomina a wole nitori pe ko do pe gomina wole rara rara
6: ko to ri pe se ibo
0: ko ri pe adibo gomina nko ti gomina gbagbe niyan ko ye ko mo emi ni mo nko ti mo so le ni bori AM tin so gomina ga ma listing bayi to ba le si mi awon pe AMG ti wa ki gomina to de nitori pe Bumi Odo nigba yen o ni ipa lati ko ni gomina to nbo awon awon sagunla awon osifa sagunla osito osito asikase anko o ko ra won jo la so pe ki minister has so direction to n lo fun won bu wa me ni bo ni go je labuja won ni ko so bi to n lo fun won emi ati minister la debe minister has so fun mi ni moto o ni pe nkan to aso fa won eyan to wa ko so bi to n lo yi o 10,000 bi to bi ta n lo o I pe but won so fun won pe asiwaju yi o ni concern o I pe konjo ko ma sise asiwaju pe oro gomina do state olorun ba wa settle e o de debe o so the same thing lati joyen ni awon asagun lati dide to so pe asiwaju mandate group na fe se bi ti oro yin waye ni e o won de be si nba lo be bi ton ti ma yan lo igba to tasiko kan ni awon kan to ko ra onjo won ni kini kan wa leko gmt grassroots movement for tinubu won de joko won de to wo pe awon o le ma wo king of alo beleyi je ka won to join ni teko yi won pe teko yen wa won ro da fin won le finance for but won ni concept o ba pe tun jojo o tun da si fun won o ni gmt ji waye then after that now we was one sprinkle there
6: tabanika wo kaka ni mini meji le ni bayi ati fe ma to bi ma dogun
0: a o dubo dogun bayi olotu yato si
6: ma do lati sise
0: yato si ma dogun yen
6: lati sise asiwa
0: olotu yato si ma dogun yen awon kan wa ti a kin ka mo to e pe awon yen professionals ni won like sister wa kan bayi omo le luji to ti ko ni o sa o ti pe ti pe ti pe o ba ya be lo sise ni ni kogi o je ireti akirowo je kwa boye mo lotu o lo se ondo community connect nisin nigba to ni concept yen ondo se je logun o ni nkan to n se ni kogi state pe o fe wa se londo state pe communities won yi ko ma da soro won looto bi ti o pe o n da si awon to campaign but je ko n ba won da si awon eyan to wa ni communities ko le alleviate poverty bi jo da wo nkan to mu wa as proposal won ah ele to ma help party wa no igbe at least ba nda sa won eyan ba da sa won eyan ya to si won eyan se pade ya to si bon se campaign okay to ma nda si oro awon eyan boya community ko ni problem boya solar energy no need boya doesn't ma no need boya school kan ko se dada
6: lo baje
0: boya ona ni o da boya bridge kan ni o se kini ni iba ba keke do wa ki o ma nda si that kino ma do se gbe wa but we don't between the Muhammad ade joko ade exam dada awari pe nko to se ni nko ni joba ko ma se ni sugbon oni to ma se aran gbe wa lowo aran saju lowo aran do state government lowo to ma don do se we go ba se dada awon ya feran party wa to ma se dada awon ya feran party wa so gba yen ni won fun akirowo ni se ko lo ma se o wa na group yàtọ̀ sí yẹn wọ́n gbọ́ o.
6: ẹ jẹ́ ká wò ṣe rí ní orílẹ̀-èdè nàìjíríà lénìí tí wọ́n bá ní lára àwọn abáṣiṣẹ́ olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu bíi mínísítà àti gbogbo wọn kan tó dárúkọ méjì mẹ́ta wọ́n á dárúkọ olúbùnmi tún jòjò látàrí àwọn iṣẹ́ tí ó ń ṣe kódà tá a bá ń worí social media àti kíní kákàkiri wọ́n tún fi kankan kún orúkọ wọn ní àwọn kan máa pè ní star boy ìjọba ẹ̀ now pẹ̀lú gbogbo akitiyan tún jòyè láti rí pé ìṣèjọba Bola Ahmed Tinubu já gbangba àwọn èèyàn wọ́n ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ìṣèjọba pé kì í kàn ṣe pé ẹnìkan kọ̀ jòkó sí Abuja wọ́n kàn ń ṣe pé ó tún dé ẹsẹ̀ kùkú now kí wàá nìdí ẹ̀ tí ẹ fi rò pé atako ṣe wá pọ̀ tó báyìí fún àbí iṣẹ́ ọ̀rọ̀ òṣèlú náà ló fà
0: olótú ìyẹn nọmà ẹni bá ń retí yẹn tí bùnmi òjò gan mọ pé tóun bá fetí sí wọn yẹn bóòdì ṣe nǹkan kan nítorí pé bó ṣe bí ó ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìkíṣẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nísìnyí ìgbà tó wà ní house of records ló ṣe gbogbo nǹkan tó tọ́ sílùú now nǹkan tó ṣẹlẹ̀ tí mo rí olótùú ní ọ̀rọ̀ ambition pé ẹnìkan fẹ́ ṣe gómìnà ẹnìkan ṣe gómìnà
6: òun
0: ló fa wàhálà
6: ẹ
0: mọ̀ pé èmi kan sọ fún olótùú èmi kan sọ fún gómìnà torí gómìnà báyìí a máa nígbà tó súnmọ́ mo sọ fún wọn nígbà yẹn mo ní bùnmi òjò wà gómìnà nígbà yẹn ni mo sọ yìí o kò yẹ sí yìí o nígbà yẹn mo ní bùnmi òjò wà gómìnà mo ní bó ṣe wù tó máa ń ṣiṣẹ́ nìyẹn ṣé ẹ di pé èèyàn perform olótùú pé èèyàn ń ṣe dáadáa níbì kan ó dùn lọ́dọ̀ ìgbà grand ẹ̀ náà ṣé mo pàdún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi olótùú mo lọ́mọ tán bí dáadáa tán bí ire ni ọmọ tán tọ́ dáadáa ni olótùú ó ní background tó dáa orí ẹ̀ dẹ̀ pé bí alájọ ó mọ̀ nǹkan tó yẹ kó ṣe at a point in time so kò yà mí lẹ́nu wá perform bàbá ọmọ tá à ń sọ yìí ẹ̀gbọ́n tún jí bàbá ọmọ tá à ń sọ yìí ó ní best graduate student nígbà tó wà nígbà tó kúrò ní UNILAG ó ní wérò ìgbé ti iná ni tó mọ̀wé dáadáa ìyẹn lọ ìyá àti ẹ̀ today sarah kanta ní ìsìn fẹ́lò náà kẹ́lè mọ́ bí tí kẹ́lè mọ́ olótù kẹ́lè mọ́ bí tó ti jáde ọlọ́run dá lóhùn dáadáa láti inú ilé wá bó dẹ̀ ṣe wà kò ní jàǹkárí òkan lọ́wọ́ kò ní anything tó yẹ kí ni ọmọ méjì ló bí àti ìyàwó ó nìkan ni ìyá ẹ bí àti bàbá ẹ kẹ́lè mọ́ pé ọmọ tó rẹ́dì tá a mọ̀ pé a lè wà kó lè tọ́jú wa ni now gbà ọlọ́mọ tó ní that kind of background tó ní gbogbo nǹkan tí mo sọ yìí tó ní perform dáadáa wàhálà ẹ̀mí àti ìwọ àti gbogbo wa tá a pọ̀ òun ló lè kiri báyìí torí kò lè fún àbúrò kò lè fẹ́ gbọ́n àbí òun nìkan náà ni now wá sí olótùú nǹkan tó fa gbogbo problem tó wà ńlẹ̀ yìí tí mo mọ̀ dáadáa òun ni ambition tí àwọn kan gbé lórí sọ́bìlì pé bóyá ìkíní mi ò gbúdọ̀ fọ̀rọ̀ mi ò kí ẹ tó bá mọ̀ mi dáadáa òun kí mi ò kí fọ̀rọ̀ pamọ́ màá sọ tinú mi bùnmi tí òjò tẹ̀ ní interest ní gómìnà torí nǹkan tó gbogbo bóyá ṣiṣẹ́ tó nǹkan tó fa nǹkan tó wà ńlẹ̀ yìí kò kàn wá o torí kò kàn ní tó pọ̀ àwọn tó fẹ́ jẹ gómìnà ló kàn o kò kàn àwọn aráàlú o eléyìí tí a sọ pé àtakọ ó nọ́mà nǹkan tó bá dáná máa ń dùn ẹgbẹ́ kìíní ẹ̀ sọ ó nọ́mà kàn bá fà á èmi náà mi ò kì í wà mí tán ti tàn ti fa nǹkan ó yẹ ká ẹjọ tó máa fa kò ní dùn bá a ṣe jọ ń pò yìí òun ló dùn jù olótùú bó ṣe wà kò sọ pé òun á gómìnà but
6: ṣùgbọ́n ẹ̀rù pé ẹ̀rù ń bá àwọn kan
0: ẹ̀rù ń bá àwọn gan-an
6: ó ṣeé ṣe kí túnjò jùlọ
0: ó fi ṣe gómìnà ẹ̀rù bá àwọn gómìnà ṣùgbọ́n nísìnyí ìgbà yẹn nìyẹn o torí èmi ti wá sáyìn báyìí bá ṣe gómìnà o ẹgbẹ́ kìíní ẹ̀ sọ torí ìgbà yẹn mo sọ fún gómìnà wa lucky onímọ̀sán ayédàtúwà ọ̀rẹ́ mi ni dáadáa he's my very good friend and he's a very good person èmi mo lè sọ pé ẹni tó dáa ni gómìnà ẹni tó dáa ni mi ò lè parọ́ yẹn he's cool headed he's okay I love him wọ́n lájọ wà pẹ́pọ́ ti ṣe rí àwọn gbèsè kan àti máa ń gbé tó máa ń mìsì ẹ̀ kò dẹ̀ kí n ṣe ẹ̀mí gómìnà ẹgbẹ́ kìíní àwọn gbèsè kan tó máa ń gbé tó bá ń mìsì ẹ̀ kí ẹ̀ máa ṣọ́ra náà ni torí pé ìyẹn jẹ́ gómìnà kò mí ìpè bóyá gbogbo nǹkan tó lè ṣe ṣùgbọ́n màá yẹn wọ́n sọ fún mi pé gbogbo òjò fẹ́ contest election fún 2028 wọ́n á ní ìgbà ọ̀la wà yìí àṣẹ wọlé ni àjẹ tí tú ọ̀rá gómìnà wà ẹ sọ pé nìkan fẹ́ contest wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní kò sọ fún mi tó lè mi àtẹ súnmọ́ rárá ìyẹn tó wà lọ́kọ̀ọ́ tó ń sọ fún mi ni pé tó bá lè fún láǹfààní láti ṣe ẹ̀ẹ̀mejì as minister tó bá lè ṣe tán pé foreign appointment ló ń wá nǹkan tó sọ fún mi nìyẹn nǹkan dàdẹ wà lódò wà lórí wa nìyẹn èmi tẹ̀ ẹ́ sọ wọ́n foreign appointment wẹ́mi náà ti lọ nìyẹn foreign appointment tó bá lè ṣe tán èmi náà ra kúrò lóṣèlú mú jókòó sílé mi ayé ọ̀rọ̀ sound now so alájọ sọ bùkà tí gómìnà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó fẹ́ ṣe kejì ó fẹ́ gómìnà á sọ fún mi nígbà yẹn ṣé mo kún mo ń sọ níwájú gbogbo ayé báyìí mi ò sọ pamọ́ o ẹni wọn mọ̀ pé ń parọ́ kó wá sọ so gómìnà á sọ fún mi pé àlàdé wù wo wọ́n ní àlàdé wù wo mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní tí wọn bá gbọ́ látẹnu ẹ̀ ibẹ̀ kò ní máa jáde mo ní wẹ́ mi mọ̀ yẹn o wọ́n pàtàkì àlàdé wù wo fún mi can you understand now after some time n bẹ̀ sí àpìsì wọn awon to wa nta awon youth o pe ti bumi ti wa is in the street o wa ni street wa wa lo e ma go ati da go ba ni sin o wa ni street yo wa lo ko si gba ta awon omo to wa nta ton ni heli ton ni ma bi laruge o de nowo o nora o de suma awon eyan bo so gomina pe awon to heli ni social media to sori si won yin awon mo de no la won na
6: so be se wa bayi to ba be si ni heli na social media bayi ya ru ti le ma tun ba awon eyan pe abi body on banla fe se gomina na
0: no yan pe eni to en ta so bu mi ta so oni fun ati ikono se mo pe en to ba le challenge lo mo challenge ire mi ba so mo fe se gomina pe lu gomina bayi ani ko ma da body lo ani se bo lo ti fe se gomina eh ko ni kan bo o ti mo ke ni oni fun ati ikono o le ba un fa but nigba yen ni waju olorun ati yan bo mi o ni interest kankan o today now nko de ka wa wo pe awa joko ba ola awa lo be si fa nisin awon yan so but mi lo ke ka di on dispel rumo yen aso so pe ani ka ma da won lohun ani lo be se governor ani governor wo ni to se o te ti ri ide to o ma se governor so but igba yen o so yen igba to wa ya la won o pe ah ere ma ndo to ana so koki
6: ohun yen kere do to ba
0: eh o ma do to gbara na olodun so be
6: e je ka wo eto idibo abenu egbe oselu APC to n bo lona yi ati ikun sinu awuyewuye o ti n lo ngboro koda ti awon eyan ni to n noka si gomina ipinle Ondo Lucky Aida ti wa pe o fe fa awon eyan le won lori in position won pe won lo si Abuja pe Are Bola Tinubu so fun awon gomina pe e lo se bi awon to ma je asofin bo yen ma bo se ma image eyen lo se nitori ti be ni ipinle Ondo bayi ani serving senate asofin ni legbimo aso senator meta eyo kan o si meji bayi house of reps bi meson ti won je omo egbe oselu APC pe ninu gbogbo ko sele ti gomina fe ko pada o fe fa awon eyan ti e ko fa awon le awon eyan lori pe awuyewuye le o den lo ti ru ele to ba je oto abi to ba ri be se ki to nkan ti o le tu egbe oselu APC ati pe leyin oreyin gbogbo akitiyan iru awon eyan bi Bumi Tunjojo ati lati ri pe awon eyan se atileyin fun isejoba Bola Ahmed Tinubu leyin oreyin o ma pada wa se palara fun
0: olotu bo e ma tura eto egbe APC ni mechanism to fin resolve problem la ira won ko si bo se le to ati ni ati baba alolori a se pe ti olori to ba to asiko baba yen a pe wa wa resolve the whole issue and ko de wa le ni sin ko si nkan be olotu ko si nkan tori ko si pe awuye kan wa ko sanity o fe contest election is normal ko ba fe gbapo ti bayi gbo yen a jade iru atogiri gbogbo lu a jade gbogbo oyan lo ma pere lodu get me because politicians they are always optimistic pe ah won ti wa lokan pe nkan to se se yi wa lo se se o wa bayi lo se lu bo ile to sele yi olotu to fe fa awo lo do ni asuaju to je baba wa oni ka gomina lo take care egbe ko pe si o so pe rara oni bye ni ko to se ko lo se direct primary ye mi pe ibu abale abele ti gbogbo yan ma
6: gbagbala shanta
0: so o ti wa so yen tori pe bi ko ba se n sele si legbe mo so pe won ni internal mechanism of resolve issue o ba gbe kini kan du sile tori pe wahala fe sele lori e won pada to da pada lo to mo pe ko lo se consensus ka kire nkan to ro o ya do si nkan ti o wa sele ga bi da pere bi gomina bayi gba ton de on wa lo pe pade kereje ogo se na lo ke ni central district kankan odo igbade kan but awon don gbe won yi awon eyan won don gbe sibe ni mi o ti gbori pe won fe se primary election mi o ti gbori pe gomina wa lori alefa gbogbo awon house of rep meso to wa nbe awon senator meta ko ni pade lori kere pelu won o ya mi lenu ekeji minister meta lo ti ni bayi ko si pade lori kere ni pelu won eyan no fi sese lo lodu bu won da so yi lo nje ilu gbogbo awon ta san woyin lo nipa ton ko ni ni gbogbo odun won ki se gomina nikan lo to ni
7: awon eyan san gboro pe gomina se ba ja na o fe ah o fe ba gomina ja
0: iro ni gbogbo eyan olodu e je ka so kan fun yin egbe ajo nini ajo ni freedom ni egbe lati se ko to wa ni ba di pe egbe o a gba wa wole a wa egbe mi lo but nisin egbe ta wa yi egbe baba wa yi egbe to fese mule dada ni ko de se nikan to le so pe bo le nikan lo lo to ni gomina ni se wa ni party wa ni la kan le wa o je olori egbe sugbon eyan lo eyan eyan aso lo ka yo no matter how powerful the governor is ogudo ko awon yomora nisin nkan to sele ni pe gomina gan ko ni role lati yoyo but bi the governor to je leader party to wa ti wa joko to wa so pe iwo lokan bu e dan be yi bu da hinu mo se kini kan wahala ni sugbon aba agbare e to yele ni pe gomina gebe nikan awon igbese to gbe ti o da niyan o de ma sa tun se igbese yen
7: ero pe gomina ma sa tun se
0: je bi ofin wa lati sa tun se
7: o ti ni foro wiro pelu lara awon to je agbagba inu egbe oselu APC e kan egbe oselu APC ni ipele Ondo so je pe won so pe ninu awon ko gbo ni pe lagboja lagboja ni constituency awon ni bi ti awon ti wa pe lagboja lagboja ni won fa kale lai je pe normally ton ba fe se bo se kan se se iru igbese be yen ko ye ki won le gbe lai ba je pe iru awon eyan be yen wa ni joko na ni constituency ti
0: won te pe mi si gbade
7: ni
0: won te pe mi do mi won te mo ngo lo sele won te pe mi ifa di mo te si pariwo gan ni yo meta igbe ah and visible gan to je as our assembly member to ye ko lo je won te consider ati ba so rara o gomina bi gbade kereje kereje kereje awon kan to won sibe lati ba won so won o sose lu be olodu o se le ma fa jogmo ni
7: tabi gomina mo pe boya esin le ngba ti won se pade
0: ko ten se mi ko ten se mi ba awon to okay o le be so ko fe se pade to wa to nbo ki awon awon to wa nbe ko ma joko pe do e la se pade ke de so
7: bi awon pe won ton wa
0: mo ni a se bi olotu mi le paro fun yin awon to e kon pe si pade won pe won olotu won ke won awon to won lo pe no no do buy nisin okay igba to igba de yen minister fe lo wa sibe no ari minister meta amo ko ikon wa nbe to pe technocrat ni iyen yi wa o like oselu but meji ko wa to like oselu iyen ke be aburo mi ayo wisdom ati aburo wa na
7: tojo
0: kilo le fa ni ni state ti e won wa ta jo nse egbe
7: so
0: because you are governor
7: consensus consensus ta nri at least consensus ta nri lori facebook ati gbogbo yin particularly le ti wa lati akoko lati akoko ibi ti Bunmi Tunji Ojo
0: to ti wa
7: Bunmi Tunji Ojo mo si pe
0: ko mo si olotu
7: ko se yan
0: ko mo si olotu igba to yan local government gan se mo si ni igba don yan esco gan se mo si ni olufaja
7: se le oni ma wa da iru nkan bi gbese bi se ko ni ma da ikun si
0: bi gomina bi gomina se mistake ah to so na ore wa ni a leader party wa ni
7: igbese wo le
0: ti to ba se mistake ah
7: igbese wo le ti di ru ba se so re bayi lati bi ose to koja bi ose meji si bi ti ru e tin lo igbese wo le ti
0: olotu e ma ni suru ni nitori pe nitori pe ohun na gawi gomina o ti ma won igbese ti awon gbe ti o da bo to on gbe se be lo se lu you cannot do it alone, it's not possible ngo awon gomina to ti je ni lu yi o bo se man se o le dede awon gbogbo alomo e bo do contest lomo e now ko le dede gbe joko joko ko ko si joko ko ni mo meni ah olotu ko le je olotu ko le se se na what happen is that nigbato ti ko sile bayi kan ni ile yi ati bo abi ati bo but agba sugbon o gbe gbe gomina o ni ase lati ko ba wo sugbon awon to du wa lo aba pari e pe gomina wo ke se leyi to ba se leyi egbe ma da
7: iru
0: ten se leyi iru odida
7: iru ten so to n dun yin ni pe ile o se se ko fo egbe kaka kakakiri awon to jo to ju yin lo
0: ndori asise ti gonu ba se gomina gebe nikan awon kan to se o le ja sise sugbon won ti nto sona lagbara olohun gbadun ma ku die e ri pe gbogbo aniyanju tori egbe wa ni ona to fi resolve issues to gomina ba ni si ki je pe ba won se dada to mo ona to gbogbo yen won n gbadun oselu be yen ah won se be na won ko da
7: sugbon bi oro eto oro eto debo 2027 bi o se ma lo eto debo abenu primaries leyin primaries candidates why awon to ma je oludije won ma emerge then campaigns ko to di eto debo yen gogogogo sugbon ka wo ni ipinle Ondo bye lati ba so fun awon eyan egbe oselu APC yi o de ko si da bi o se ri o ki awon eyan le ta lo ma le waju nje si gomina ba le waju sa awon eyan ma le tele
0: gbogbo den so yen nkan to fa wo kekeke bayi nisin o lo primary bu fe so fun egbe wa duro dada egbe wa duro fese bejeji
7: sile re po wa
0: ah o fese bejeji tile e je kin so won lotu to ba tin du kan be leyi ibi kan ni le oba ta ba n du oyi ija ma wa ni bere buru gba ba ya to ba ti stable won be si wa amari concern now nisi bayi on yo omoyi abi awon do be dije abi on yo bayi kosi gba ti wa lo ni ma si bo se wa yi gomina se mistake awon to tele na se mistake awon do je minister se mistake awon do je rabu to me se mistake gba do ya ti ko ba to dada ani baba ani oke alawon eyan to le je pe won tun tun kini yen to bo je ko je o do so pe ani internal mechanism ta fi man solve problem won egbe wa a ki se gbe ti olorori now won do sele ni pe won se n ba lo ibayi nisin ni osu yi nikan la ni ni wa la ma wa osu ni olotu mo so fun yin osu yi nikan ni to ba ti pa de osu yi awon so fun gomina bi te ti se mistake ni gomina bi te se dada ni gomina bi te ti se saida ni won a so fun won ipe tori ojo mi e ma se bayi e ma se bayi ati pe olotu gomina go oko fun ni wahala ni nitori pe ti ma mo sympathize pelu gomina mo sympathize go because to ye pe bemi ni ma mo yi pe awon assembly ti gomina n ja fun yin to ni teuni teuni to ma di June wa wole abi a ba wole tan to ma di January wa dibo ibabele gomina ejo ni gomina jeri won lo because Edward Everton yan nigba yen oluma kere won so bo ni gomina fe fe bo ni bo lawon ke bo na fe chef gomina because laarin me lati reset budget aba o budget ko budget ton o ma de bere aba de yan o ma de se mo oye ko eni lo be jo gomina to nbo o ton de kini why much ado or nothing kini gomina yo ju si won yen fun kan gbe mi ni o mo yan adake ni yen because mo mo pe igba die ni mo ni nisi ba se ma lo wa ni si ba January wa dibo are won ba dibare o selu lawa inu oselu ni kini ma nwa ife won anu won se mi anu ndo se tin se mi anu awa yo se mi tori pe nko de gomina wa se ba ni ko face ise because arin ta wa yi anu oselu gbogbo e parapata oselu gbogbo ma je because lati si
7: no oselu kan
0: lati si ma wo January oselu ni drought
7: leyin yen
0: lati igba yen oselu gomina bere ni yen baba ti wole to oselu bere so arin won yi ise de gomina se bayi ko face ijoba e ko le legacy ko face e gidigidi today now to speak e ma wo ona ti ona akunba ton file lati joyi ona akunba si kare to be do analysis lati gba don ti se ona o ti lo du ko bayi o le lo du ko bayi ko ti single kan do bayi ori nbe o
7: tan ti pare
0: e mbo to ma pare bayi ni se bi atu ya sadu mo ma dada ni because ko si presence dada nbe okay e ma wo ona gbogbo nkan to se e ma wo iragbele e ma wo ona ijoka e ma wo risisi nkan to wa nle lai se
7: shetima ti wa commission oyarugbele bayi
0: okay commission bayi
7: se that commission le
0: mi emi mo yen o adupe lowo olohun but gbogbo ise to e ko wa lati se o ye ki se wa gbe awon ise po ti gomna face kini gomna face oro politics fu because ise yin lagbara gbo politics ba dalamu o ma dalamu because nisin bayi o yan won yan ni house and then ihun gbe eleyun gbe iwo gbe to ati pada de mezon wala ma wa fun lati igba ti awon ba pada wole titi igba ta ma se tan
7: tori awon ti gomna
0: ko ti gomna fere wala ni
7: awon de se wa nle
0: won de se wa ni house
7: e je ka wo awon
0: se so ki gomna fere ko help on those stage
7: oda e ja wa
0: gomna gomna ko help on those stage
7: awon se akanse to to se oda ona ona okeodu titi de ijare titi de ijare oda ko mo gbo na lanu mi te ro pe contract mi ro pe contractor kokon be
0: e ma won no do se won do se mi fure
7: ati ijoka ta won kan be iru eleyi gan se ko to nti o le ma mu ka won ara ilu
0: to binu ama binu se ko se lu wa yes intani ki gomina face ni yen ah politics to support no lo si ah o se lu yen ra ju lo se won ko se lu yi won ko ni o pelu experience you know nigbati gomina ba ni si to mo pe ijoba to se london state yi ijoba to le gidi ni because time ti ijoba yen bo si tabo se lu lo bo si gomina ba don no state nisin o gbudo mura because offices election ni now nisin a ma se ba ti se permanent ba nisin o se lo ma se titi wo january aba iso ni january ton a tu awon yan a dibo fun wa wole abi o ba ti wole ton wa tu bere wa tu o se lo tu bere to ba bere se e do bere se ni ju ni wa ba ti wole ton wa nisin awon ton ni ko ma wole yen awon ni house o boya no 26 wo boya me wa lo wa meti o to return to lo gomina do return do won e bi wahala ti bere ni e because gomina fa yin sile o ma dogbon se o se lu ni ki se pe le to ma so ma kon loju won pe mi o di bi e mi o di bi e mi o di bi e olori ki se be olori a ma so fun awon to me pe o ni bi e ko da awon olori ki se be
7: oda e je ka soro nipa egbe oselu alatako oda bi adc aruwe adc ni won pa tele tele ṣùgbọ́n ní ìsìn báyìí ndc tún ti ó tún ni ó tún wà lójú ọpọ́n látàrí peter obi àti robbie omisa kwankwaso tí wọ́n darapọ̀ kódà tí ndc tún ní fún ọdún mẹ́rin o presidential ticket wọn south níbí ò ní àwọn fẹ́ zone sí náà irú àti adc àti ndc ṣé lè kò jẹ́ nǹkan tó máa jẹ́ tó máa dá ìpayà àbí bẹ̀rù fún ẹgbẹ́ òṣèlú apc fún
0: ààrẹ bọ́lá mẹ́ tinubu ṣáájú ètò ìdìbò ọdún 2027. Àwọn ìmọ̀ ń pa mi lẹ́yìn ni wọ́n sọ pé bóyá àwọn tí ó yìí ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Èèyàn ní sọ pé ó dọ́bọ̀ mọ́ ọlọ́run náà níbo àbá sọ pé ó dọ́bọ̀ ọlọ́run àwọn ní bàbá òṣèlú tó wà nísìnyí adúpẹ́lẹ́ ọlọ́run ilé tó gbọ́ lọ kóòtù wọ́n ṣe kínní kan ẹgbẹ́ kan òṣè ẹgbẹ́ kan òṣè ó jẹ́ gbogbo máa dùn ní òṣèlú náà gbogbo ẹ̀ àwọn tó fẹgbẹ́ wọn sílẹ̀ tó àbádọ́ ní ẹgbẹ́ wọn tó lọ sí apc ọmọkàn tó ń ṣe àwọn tó wà ní adc nísìnyí kò ń gbọ́dọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ òṣèlú náà ń ṣe àwọn tó lọ sí ndc is part of it we have 21 parties in nigeria 21 parties ibẹ̀ náà ti ní apn tó ti ní ypp tó ti ní oṣiṣi àwọn náà contest káàkiri àwọn tó gbéra sókè wọn fẹ́ ṣe president yẹn àwọn náà fẹ́ dùn nǹkan ni nítorí pé aṣíwájú fún ara ẹ̀ nígbà tó fẹ́ wọlé tìpátìkù kò ní tìpáyà tìpáyà ló fi wọlé wọn among all odds kò sí kọ̀ọ̀tọ̀ ṣe fún tán wọ́n chẹ́jì náírà nítorí tiẹ̀ wọ́n pa náírà lado wọ́n pa náírà ní láró kò sí kọ̀ọ̀tọ̀ ṣe tán láàbùjọ kò kò wọlé but ó pèpà wọlé olóòtú ẹni tó sọ́ọ̀kù bẹ́ẹ̀ yẹn wọlé tó ní èmi lọ́kàn tó wọlé ó wà lórí àgàtán ẹlẹ́fẹ́ yọ kúrò ṣé ó jẹ́ nǹkan tó yìí sì ni so ó gbọ́dọ̀ fa dáadáa ilé náà gbégbé àwọn lọ́kọ́ọ̀tù aṣáájú ló wà ní díẹ̀ apc ló wà ní díẹ̀ irọ́ ní gbogbo ẹ̀
7: kò sọ wá aṣáájú kò sọ wá tí ó
0: wọ́n kí lọ rẹ fún bẹ́ẹ̀ fún ilé òye lẹ́ni pé àìníṣirò fúnra wa náà ni àgbà fúnra wa ni ṣe rí aṣáájú opposition tó wọlé tó ń defeati jonathan lọ́jọ́ yẹn nítorí pé aṣáájú sacrifice ni aṣáájú jẹ́ lórí ni I don't need this room. Oh, sacrifice, but what you couldn't need, oh, sacrifice, into the government of law. It's well focused. Consent to have focused no more. Consent sacrifice, go get me a shame. Il faut dire que l'article est un peu plus de temps. Oui, je suis un peu plus de temps. Je suis un peu plus de temps. Il faut dire que l'article est un peu plus de temps. Je suis un peu plus de temps. Je suis un peu plus de temps. Je suis un peu plus de temps. Je suis un peu plus de temps. Je suis un peu plus de temps. Je suis un peu plus de temps. Je suis un peu plus de temps. Je suis un peu plus de O be si build egbe, o be si build egbe, o build ACN, o di governor befa. O tu duro. O tu duro. Igba to ya, won tu wo ti ti ti ti, o ra oke ah, kini ko tu se bayi. Okay. Agbara won ti ka kini se won igba kini. Bi ko mo ko to se. Aso aju to je pe o ye ko lo si Senate, o lohun o lo. Aso ju ro ya where si Senate mo ko to se. Today as we speak, iya where lo ne meta. Ko si wa to ni senators ka kiri gugu Nigeria. Iyawo can reach anybody in Nigeria because what you need our colleagues. Ni assembly lemme, ni assembly lemmeta, we need colleagues, both are the House of Reps and Senate. So definitely, Iyawo go get another factor. Because see Iyawo olori e to ni yeri. Ko tun ni Iyawo, ti Iyawo na ni leverage, ti Iyawo na ni senator, to ja won colleagues here. Because you know, state badu, I don't go pe, lagwa my colleague. Lagwa my colleague. On est lors système de contrôle chez les gens pareils. Aujourd'hui, on parle plan d'arrêt. Today, as we speak, on m'a joué bota. Today, by his own agency, on m'a joué ni yalo de général. So that man has prepared himself. Cause he obey any party one year. When he discovered people got to new one, go with Jabata. Otas go and ah, oh, lady Fiti, do that to my daddy. He be old nobody. Bari bari debe nkan to ro ni pe o han advice Buhari o du gba o du ayo o tun ni suru o fa ran sile eh get o fa ran sile o be se monitor e awon to ba sile gan to bojo eje o wa jade adendo de oni emi lo kan won jagun se ji abi ko wole olotu wole bo se wole tan and the question I do go.
7: Best you have a beru egbalatako.
0: Egbalatako.
7: ADC.
0: Ewo lo wa. Ogudo ni enikan leyin kan gbe ni ADC yen kan gba ti ku do leyin enikan to be si n pave way fun ero ba mi o lotu ero ba mi kan gbe NDC yen NDC wa ni somo baesa this kin o lo lori won ejo kini ejo kini be se ni egbe yen kilo baesa kilo be se egbe na ta wa difita saju ah ko le sese
7: awon kan lose to koja ni won tun won lo pe are ana iyen

0: John, honey, what to sit go to Jokuzaga? Jokuzaga, one no. She be go back from this. But who are the Aga go? Told me I will lay one no. Pelu go father, Pelu go office to me? One no crumbe. Our dear see, and don't you should watch it now? Do I do that live by Baba Baba? Baba Baba, do I do that live by this? And because of Yonta go, you contest. One, Mavi Logo go nigga. Lan gbodo di kuro ni PDP ajo di kun PDP ko joko ko to PDP lekan PDP lo fun ni kini na lo fun ni opportunity lati contest na lati president lati gbodo di kun PDP ohun so ni gba kan to wa to PDP won pe o ye ko n to so ni gbodo si beri iru yen o le soju le ko se yo lede yi ko se se because PDP to have lati debe gan o ko meto you put them in disarray today na pat jo gbere be o ti ku PDP o ti lo. Now, and why do you go to the content? Not a party will. Say, end this in here, be so look at all that many. I've only got to Shetty and the Koshiri. So you got to Shasha Shirini. I just made a lot of food in Nigeria. Million will make. I want the sign to make all the American law and the Lumuton run up many. I'm a body baby, I'm beginning to look at a little bow of Annie or Jenny. Oh, baby. But what is it? But what? To make. I'm not a lady. They are nowhere to be found.
1: Ṣùgbọ́n epo wọn tún lè ń gbà tó wà ń bẹ̀.
0: Ṣé ilé fẹ́ sọ ni? Ṣé mọ́tò tó ń gùn yẹn? Mọ́tò tó ń gùn gan-an? Ṣé wọ́n tó lè ń gbà tí ń gbà tó wà ń bẹ̀? Nǹkan ṣe ní Nàìjíríà, ó ń ṣe ní gbogbo àgbáyé ni. Epo tó wọ́n sì báyìí bó ṣe wọ́n yìí, ó torí pé ìlànà àṣírá kì í jà ni. Now, nígbà tí Tinubu débẹ̀, ó wò pé Nàìjíríà ń pa owó láti ọ́ìlì wọn, wọ́n fi ọ́ìlì wọn fi jẹ gbèsè. Epo Nigeria, all of his own busy. They have actually nothing. You must have a man, pẹ̀lú ọgọ ọlọ́run ó dẹ̀ntu rẹ̀ tó ó ń lọ déédéé epo tẹ́sán ó sì máa 200 naira bọ̀ nítorí pé ìran wá fàtọ̀mọ̀ nísìnyí wọn ló fi lọ òkè lágbára ọlọ́run bá ti parí ìjà wọn ẹ̀rí pé epo àti wálẹ̀ tó ti wálẹ̀ díẹ̀ tàti epo ní 800 naira epo tó jẹ́ 1,002 tẹ́lẹ̀ 1,003 ó bẹ̀rẹ̀ sí lọlẹ̀ díẹ̀ so nítorí ìlànà ni pé àwọn nǹkan tó jẹ́ kúrò díẹ̀ naira o flow e ma wo o ni ko ma repo nnpc ko ma fi naira sanwo o mo ko do se na o flow ti naira ko je ki naira ko je ki dollar di ko ta we si wa kiri mo to ro ri ndi fun la ba wa kiri so gba to se ye ko si wahala naira stable economy o ti be si nda de ni ye o tu ko full state go develop your state. O tun wa se kini kan to gbe ni autonomy for local government. Pe local government ni grassroots o lo develop odo won. O tun wa create aye for autonomy. It is governors to ya ki autonomy ye waye. State to ti waye e mo godo se be nisin. Because all the state to waye de pe won so won se ona. Won so bi won kole la local government won ye. Awon state ti won ti observe autonomy ni e.
1: Ti won ko si ra ni plan do.
0: Olotu kò sí ló ẹni gbọ́dọ̀ tó bá ti gbówó dé káṣù wá tó dápadà sí tó wà ní bùkọ́ ló ń gbà wá gbàdúrà tásìkò tí aṣọ àgbà wọlé tán kìíní àti rẹ̀ tó torí nǹkan tó tọ́ láṣọ àjùṣe but gómìnà yẹn àwọn gómìnà nùfẹ́ kí ó ṣẹlẹ̀ nísìnyí owó pọ̀ láwọn gómìnà àwọn èèyàn gan nílùú iṣẹ́ ìdè máa bá gómìnà sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ aṣọ àjù gómìnà aṣọ àjù tó kówó lẹ̀ tó ẹ gbọ́ pé state kò sanwó oṣù báyìí ni ṣe gbọ́ mọ́ pé state kan wà tí ó sanwó oṣù kò sí mọ́ náà aláṣẹ aṣọ àjù ṣe nìyẹn náà kò sí state kan láyé ní ọ̀dọ̀ state ní nàìjíríà yìí tó sọ pé òun sanwó oṣù níjọ́ yẹn ṣé afusa kò sí ní ọ̀sùn state tó yẹ pé half salary ló ń san bẹ́ẹ̀ tó yẹ 22 months wọ́n ṣe only state tó jẹ 3 years tó rọra sọ díẹ̀ díẹ̀.
1: Ọdọ jẹ oṣù méje ń gba mí mi kò.
0: Yes but nígbà tí aṣọ àjù débẹ̀ aṣọ àjù ṣe kíni ó crash gbogbo kíní wọ̀nyẹ owó tó wà nílẹ̀ bẹ̀rẹ̀ sí kó fún state wọ́n ṣe tó gba òun lẹ́ ẹ̀mẹrin nǹkan tó gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dẹ̀ lóhun yẹn ná ẹ̀yẹ kan bèrè lọ́wọ́ state kí lẹ́ fi owó ṣe owó tó dọ́wọ́ yín tí aṣọ àjù kó sílẹ̀ kí lẹ́ fi ń ṣe.

0: Gbogbo wa na n gbadun adaba.
1: Àwọn agbébọn la ṣe kọlù sí nípínlẹ̀ Niger, kìí ṣe aráàlú.
2: Iléeṣẹ́ ológun Nàìjíríà ló ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀.
1: Lẹ́yìn tí ìròyìn gbọ́ orí ayélujára pé àwọn ológun ṣekú pa ọ̀pọ̀ aráàlú nígbà tí wọ́n ju àdó olóró láti ojú òfurufú sí ibùba àwọn ajínigbé.
2: Àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ológun Michael Ọ̀nàjà fìlédè ní irọ́ tó jìnà sóòótọ́ ni ìròyìn ọ̀hún.
1: Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà lójú òpó wa.
2: Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń pèsè omi ẹ̀rọ àti ètò ọ̀gbìn lówà Niger River Basin tìlú Ìlọrin ti daṣẹ́ sílẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn pẹ̀lú àtìlẹyìn àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tẹ̀ka ìpínlẹ̀ Kwara.
2: Ọjọ́ méjì gbáko ni wọ́n ní ìwọ́de náà fi máa wáyé.
1: Kí ló wá fa ìyanṣẹ́lódì àti ìwọ́de táwọn òṣìṣẹ́ náà ń ṣe?
2: Kà á lójú òpó bbc.com/yoruba.
1: Ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu ti balẹ̀ sí Nairobi, orílẹ̀-èdè Kenya.
2: Láti kópa níbi àpérò àjọ ìṣọ̀kan ilẹ̀ Áfíríkà.
1: Níbi àpérò náà ni ìgbàgbọ́ wà pé àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà
2: ti máa jíròrò nípa àtúntò ètò ọrọ̀ ajé, ìbáṣepọ̀ àárín wọn àtàwọn ohun tí yóò mú ìdàgbàsókè bá Áfíríkà.
3: Ṣé mọ̀ pé ẹ̀yin onígbìyànjú báyìí náà lọ́lọ́run wà? Bẹ́ẹ̀ bá ti rí okòwò kan tó ṣe é sinmi lẹ́gbára lẹ́ẹ̀já chikini o ká tẹpamọ́, ìyẹn náà ló mú mi gbé màmá wọlé màmá aláṣọ. Wọ́n wà ń bí live and direct pẹ̀lú mi.
4: Mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa pátápátá wípé ẹkú kalẹ̀ ẹkú dédé ìwòyí. Orúkọ mi ni Adéòtí Dèbórà. Mo ń ṣaṣojú iléeṣẹ́ Kingsland Heritage International Company. Gbogbo ẹ̀yin tẹ wà ní Àkúrẹ́ pátápátá, gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀wọ̀, ẹ̀yin tẹ wà ní Òǹdó, ẹ̀yin tẹ wà ní Bìíní, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀yin tẹ wà Lẹ́kìtì, gbogbo ẹ̀yin tẹ wà ní Àkókò. Ẹ máa ti ṣoríire o, ẹ kíra yín kú oríire yán-án. A ti balẹ̀ sí ìlú Àkúrẹ́. Olú ilé iṣẹ́ wa wà ní Èkó, lẹ́yìn AIT lálágbàdo Kingsland Heritage International Company. Ẹ mọ̀ pé a kì í ta òkìrìkà lọ́dọ̀ wa. Ready made aṣọ tuntun ni Kingsland ń tà láti ọjọ́ tó ti pẹ́ ní ìwọ̀nba owó péréte, owó bread lásán. Ẹ máa mú aṣọ tuntun kan, aṣọ ọmọdé kan ní 2,300 naira lóníranran 100 pieces, òun ayẹ 230,000 naira. Lẹ máa mú aṣọ tuntun kan, aṣọ tuntun nìkan pẹ̀lú tag ẹ̀ lọ́dọ̀ wa. Èrèdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn tó ti mọ̀ wá pátápátá, ẹ mọ̀ pé jewelries ni à ń tà. So ní ọjọ́ tí òyìnbó tó ń ṣe jewelries fún wa tó wá kí wa ní Nàìjíríà, mo wá ń gbé lọ sí airport. Nígbà tí a wá ń kọjá lọ, a wá dé Katangua nílùú Èkó, ní Katangua bus stop, a wá rí àwọn aṣọ tó pọ̀ tó ń dá alẹ́. Ó wá béèrè, ó ní kí náà ti ń ṣaṣọ, ìṣàkísà ni mo ní rárá o, kì í ṣàkísà o. Ó wá ní kí n jẹ́ ká sọ̀kalẹ̀ póun fẹ́ wòran. Nígbà tá a fi sọ̀kalẹ̀, òórùn òkìrìkà ló kí káàbọ̀. Ó wá dá wọn, wá ní ṣé ẹranko kánà fẹ́ wọ aṣọ yìí fún? Mo léèyàn ló máa wọ, ó léèyàn ló máa wọṣọ tó rùn tó yìí, pé kẹ́míkà tó fi sí pé ó wà poisonous, that is pé ó léwu fún èèyàn. Ó ló lè ràn wá lọ́wọ́ ní Nàìjíríà, mo ní rárá o, ó lè ràn wá lọ́wọ́. Ìdí ni wípé torí wípé aṣọ kan nínú aṣọ tó ń dà alẹ́ yìí 500 naira, aṣọ kan tó ń dà alẹ́ yìí 800 naira, bó ṣe ń wò yẹn 700 naira. Àrìn káàkiri ó mirí, ó fẹ́ lè máa domi lójú, àbá wọnú mọ́tò. Àfi bó ṣe máa da oṣù kẹta ló wá ní òun ti di kọ̀ńténà wá. Pé ṣùgbọ́n ohun tó ń fẹ́ kí n ṣe ni wípé gbogbo àwọn tó ń taṣọ òkìrìkà lẹ́kọ̀ọ́ yẹn lòún fẹ́ máa tà á fún, pé ká máa tà á ní 430 naira. Ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn o, torí pé ẹ lè máa mọ̀. So nítorí náà, aṣọ tá à ń tà yìí fún àwọn alára túntà nìkan ṣoṣo. Ó kéré jù tó o lè rà, òní máa ń dọ́gbọ̀n, tí à ń pè ní 25 pieces. So ẹ jẹ́ kí n máa sọ ní ìsọ̀rí ìsọ̀rí, àwọn aṣọ wọ̀nyí package ọmọdé wà. Ṣe rí package ọmọdé yẹn, ọmọdé lókùnrin lóbìnrin ló máa bá nínú bọ́ndù. Bó o bá ti wá dọ́dọ̀ wa, má kàn sanwó bọ́ndù kò yí padà rárá o. Kọ́kọ́ bẹ̀rẹ̀ sample, wà á rí sample aṣọ tó fẹ́ rà. Sample aṣọ tó fẹ́ rà yẹn tu lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan, kò wá wo àwọn sample yẹn lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. Ṣe rí lẹ́yìn ìgbà tẹ bá rí sample tán, a wá da aṣọ tẹ fẹ́ rà sílẹ̀, a lélẹ̀ lẹ́yọ kọ̀kan, a wá ní kẹ́wọ̀. Èyí báyìí ló wà nínú eléyìí. Tẹ bá ti wá wò tán, là á wá bèrè owó lọ́wọ́ yín ní sùúrù, má ti gbọ́jà ẹ kúrò, wà á wá jókòó kó tu lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. Ṣó ṣe rí bẹ́ ṣe ń tù yẹn nínú wa máa ń dùn, ó máa ń mórí wa wú. Tẹ bá ti tu ní ẹyọ kọ̀kọ̀kan, ẹ rí pé ayọ̀ ìdùnnú lẹ́ máa.

ó gbóná lọ tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. Ó gbóná lọ tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. Bẹ̀m̀bẹ̀rìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ̀rìn ó lónìí lọ́jọ́ ajé. Gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run á kúkú ra jẹjẹun. Ìránṣẹ́ kẹ̀rẹ̀ kan ò ní báwọn ròde ìbànújẹ́. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan lé tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ́mi jẹ́ o. A tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jálẹ̀ bí àpò òyèrè. Àwọn ìròyìn ọ̀hún àgbọ̀ sí fìlà àgbọ̀ sọ gìlì kalẹ̀ gbèrú kí a wá tún lé lẹ́yìn. Àkókò fi dẹ́rù bara wa fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má bàa ṣe jìn kóòtù ayé ká sì má bàa ṣe bó kọ ara ẹni jẹ́ ni. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ́mi jẹ́ o. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ ń pẹ́ pàpà. Ìbo ni ti bẹ̀rẹ̀ náà ń bo ni ti kò. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Imo. Ilé ẹjọ́ ló ti ní. Kí wọ́n lọ yẹgi fún ọkùnrin kan títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu ẹ̀. Lórí ẹ̀sùn ìjínigbé àti ìdígunjalè. Ilé ẹjọ́ gíga yìí tó fìdí kalẹ̀ sí Òwèrì nípínlẹ̀ Imo lọ́jọ́ pé ó ti dájọ́ ikú báyìí fún ọkùnrin kan tán pọ́ kọ́ rẹ̀ ní John Bosco Chindera Asigbu. Àníkàn lọ yẹgi fún títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu ẹ̀. Lẹ́yìn tí wọ́n ní ọ jẹ̀bi ẹ̀sùn onírúurú ìdígunjalè àti ìjínigbé ni. John Bosco ọ̀hún ni wọ́n ní ọjẹ́ ọmọ bíbí Amayi Akabo ní ìjọba ìbílẹ̀ Ikeduru ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ṣe ni ọwọ́ bá lọ́dún 2024 pẹ̀lú ẹnìkan tọ́pọ̀ kọ tiẹ̀ náà ní Okugwe ní ojú ọ̀nà Òwèrì. Wọ́n ní ọlọ́jí ọkọ̀ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ sì rí. Lẹ́yìn ìgbà náà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ti jẹ́wọ́ o lórí pé ntáwọn fi ń ṣiṣẹ́ ṣe ń tàwọn ni káwọn máa digunjalè ò ní tàwọn o tí wọ́n sì ní gbogbo àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Imo àti Abia òun náà làwọn ọkọ rẹ̀ wà tí wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀hún. Adájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ CN Akowdu lọ́ba ni ẹ lọ yẹgi fún ìdí tẹ̀mí ò fi bọ́ lẹ́nu tiẹ̀ náà. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. Ọ̀yá mo kú ọ́nbẹ̀ ibo ni tó lọ. Ìròyìn kan mo tún tajú kán láti ìpínlẹ̀ Ondo ni. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n wọ́dí àwọn kan tí wọ́n jẹ́ afurasí. Wọ́n wọ́dí wọn lọ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún fa àwọn afurasí mẹ́rin tí wọ́n jẹ́ onísùmọ̀mí wọ́n fà lé àjọ DSS lọ́wọ́. Ó kéré tán àwọn afurasí oníwọ̀ ọ̀daràn tó tóbi 142. Iná jẹ́ pé ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n ní àwọn ti káwọ́ wọn pọ̀yìn rojọ́ nílé ẹjọ́ láàrin oṣù kan péré nígbà tí àwọn afurasí bíi 64 míì tí wọ́n ní wọ́n sì ń ṣe àyẹ̀wò wọ́n sì ń ṣe ìwádìí wọn lọ́wọ́. Wọ́n ní ikọ̀ àmọ̀tẹ́kùn ọ̀hún iná jẹ́ pé wọ́n fojú eléyìí léde ìwípé lára akitiyan láti lé àwọn oníwọ̀ ọ̀daràn káàkiri ìpínlẹ̀ Ìdánù. Ẹni tó jẹ́ olùdarí ikọ̀ ọ̀hún Adétúnjì Adélẹ́yẹ òun ló fojú ọ̀rọ̀ yìí òun ló fi léde lásìkò tí ó ń bá àwọn oníròyìn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lópin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bó fi léde pé àwọn mẹ́rin kan tí wọ́n jẹ́ adigunjalè àti pé wọ́n jí àwọn èèyàn gbé òun lọ jẹ́ pé ìyẹn ṣe ni ọwọ́ tún bà tí wọ́n sì ní láàrin bíi oṣù mẹ́jọ. Ó ní ọwọ́ wọn ti ba àwọn afurasí míì tí wọ́n pé wọ́n sì tún fa àwọn kan wọ́n fà lọ́wọ́ àjọ DSS láti tẹ̀síwájú ìwádìí wọn. Ìwé ìròyìn This Day òun lẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ náwà lọ́sàn-án tòní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. Ọ̀yá mo kú ọ́nbẹ̀ tààràtà ó di ìpínlẹ̀ Ògùn. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn. Ilé ẹjọ́ ló ti ju ọmọkùnrin kan ọmọ ọdún 21 ó ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n lórí pọ́lọ jí àwọn ohun èlò kọ́lé. Ilé ẹjọ́ lọ́jọ́ pé ó ti ju ọkùnrin kan tí wọ́n pọ́ kọ́ rẹ̀ ní Thomas Ọlámilékan iná jẹ́ pé ó ti jù sí ẹ̀wọ̀n ọdún 2 báyìí. Ilé ẹjọ́ májísrèétì eléyìí tó wà ní Ọ̀tá nípínlẹ̀ Ògùn
lo ni o je bi esun ti won fi kan to ni se pelu jije awon ohun elo kole en to je olufisun ASP EO adara loye o so fun le ejo wi pe o wi wa laabi na ni tewo gba district ayo mikun ni ojini ni ilu ota gege bi adara loye bo se ti wi oni odaran ohun lolo jasobu oloja ile enikan jayi ti won po kore ni opeyemi onanuga to si ji awon ohun ilu kole eleyi to wa nbe to hun edin ni million kan naira adajo ile ejo ohun fada iru loba ni oda ma lo sewon odun meji lo ma gba tegun nbe o gbona no tutu leyin bemberin iwe iroyin Nigerian Tribune o no to wa losan tuni oya mo tun ko nbe ibo ni kin tun lo o gbona no tutu leyin bemberin mo ku ni pinle ogun o di lu ibadan okun kan lo je pe won ti wodi eti e na lo si ile ejo lu ibadan fonu oni fonu o na lo jagba okun kan ni odun meta din ni adota ti won po kore ni buki toba yin lo je pe won ti wodi e lo si ile ejo magistrate iyagan kun lu ibadan lori esun wi pe won ni o ji fonu meji o jagba lodo obin kan ise ni toba ohun ti won o so bi tin gbe ina je pe won ni o gba fonu lona ti oto to je pe ise ni o ji fonu ohun olufisun yin ni David Adepoju o so fin le ejo wi pe o wi wa laabi na lojo kerin osu ta waye ni agbegbe podo ni ilu Ibadan Adepoju ohun o ni ise ni o gba fonu Samsung kan eyi ti owo e to wo bi 200,000 ati fonu mi eyi ti o je ti arabirin Folasade Magenta oba lohun oje bi esun ti won fi kan adajo ile ejo magistrate ohun Kausara Ayofe o ti wa gba oniduro pelu 200,000 naira bayi egberun lona gba naira ni jebe oba so ejo di ojo kokanlilogun osu kejo iwe iroyin Nigerian Tribune onogbe jade losan tuni o gbona no tutu leyin bemberin awon megbe okunkun kan won se kupa akeko fasiti Uniben ogba be ni gomina lo benu atelu isele ohun iyan meta lo tun farapa awon afrasi agbebon ti won je omo egbe okunkun lo je pe won ti yinbon pa omo akeko kan ile to je ti fasiti ilu Benin ti won si ni awon bi meta mi inu tun farapa isele yi o na lo waye ni ojo ona Benin si Eko ti won si ni iwaju fasiti ongan o na ni isele na ti sele awon ti isele ohun to soju won won ni en ti won pa ona poruko re ni Alexander ani se ni o nwa oko lo ko to di pe awon atilawe ohun ti won da nkan boju awon meji o na lo je pe won yin ibon ti won si se kupa okunrin ohun kolohun oba ko saanu ni ogba be oni gomina ipinle ohun iyi ni opebo lo je pe o ti wa benu atelu isele on bayi lori bi won se kupa Alexander Omojaiti to si ni isele ohun ito je ti ikolu na o na je ohun ti ko bojumu rara akeko ohun ni won se kupa awon agbebon kan na pa iwe iroyin Daily Post onogbe jade losan tuni o gbona no tutu leyin bemberin oya mo tun ko nbe ibo ni kin tun lo o gbona no tutu leyin bemberin awon iko eleto abo olopa awon ti fi kele ofin gba awon afurasi kan ti won lo nko eru eleru nibi ti ijamba oko to ti sele na ba lo be na lo nko nkan nbe ile-ise olopa nipinle Akwa Ibom lo je pe o ti fi kele ofin gbe awon afurasi kan ti won lowo ninu bi won se tin ja awon ti won ni ijamba oko oju oko ajagbejo kan ti won ni ijamba oko na ni oju ona Kalabasi Itun ti won lo nja won lole
ẹ̀yìn tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà dsp timfo john ló fojú ọ̀rọ̀ ìléde nu àtijáde tó fìta nílùú uyo john fi léde wípé nípasẹ̀ àkọọ́lẹ̀ eléyìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ìwà ọ̀daràn náà àwọn èèyàn ọ̀hún ni wọ́n lọ ń kó àwọn nǹkan eléyìí tó wà nínú ọkọ̀ àjàgbéjò kan eléyìí tó fara tí ó fẹ̀gbẹ́lẹ̀lẹ̀ ní ojú ọ̀nà kàlàbáṣí ìtún ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn tí wọ́n mú bẹ̀ àwọn afurasí bíi mẹ́rin ni àwọn ní kódà wọ́n jí bíi táyà àtàwọn nǹkan míì tí ń bẹ lára ọkọ̀ ọ̀hún náà bá bẹ̀rẹ̀ sí í kó ìwé ìròyìn daily post olóògbé jáde lọ́sàn-án ni ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí láti ìpínlẹ̀ zamfara àwọn agbébọn wọn gọdẹ àwọn tí wọn rìnrìn àjò wọn bá ṣekú pa àwọn èèyàn tó tó bí 30 nínú ìkọlù eléyìí tó tún jẹ tuntun tó wáyé nípínlẹ zamfara èèyàn tó tó bí 30 níye lọ́jọ́ pé wọn ti ṣekú pa lẹ́yìn tí àwọn agbébọn kan tí wọn ṣe ìkọlù sí àwọn tó rìnrìn àjò ní lọ sí ìpínlẹ zamfara ìròyìn fi yé ni pé lónìí olónìí láàárọ̀ òní ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ni àwọn èèyàn ọ̀hún láti rí àwọn tọ́jú aráàlú àwọn ọdẹ ìbílẹ̀ àtàwọn asọ́gbò ni ńṣe ni wọ́n lọ gọdì wọ́n tí ó sì jẹ́ pé àwọn ẹni ibi náà iná bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sí wọn ìròyìn fi yé ni pé àwọn èèyàn tó tó bí 30 níye tó fi mọ àwọn aráàlú àtàwọn ọdẹ tó fi mọ àwọn tó jẹ asọ́lù òun jẹ́ pé wọ́n ṣe ìkọlù náà sí tí wọ́n sì ni wọ́n ṣekú pa wọ́n ọlọ́run ọba ó ṣàánú ni ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn the sun ibẹ̀ ló wà lọ́sàn-án tòní.

0: gbọ́ná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ gbọ́ eléyìí. Ọwọ́ ba àwọn obìnrin kan pẹ̀lú oògùn olóró, òun náà ni wọ́n ka mọ́ ọ lọ́wọ́. Ìpínlẹ̀ Delta òun leléyìí ti ṣẹlẹ̀. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló jẹ́ pé ọmọ ti kán lu àwọn kan eléyìí ibùdó kan eléyìí tó wà ní Wọrí níbi tí wọ́n ti rí àwọn obìnrin èyí tó yẹ pé wọ́n ká àwọn oògùn olóró òun náà ni wọ́n ka mọ́ ọ lọ́wọ́. Ibùdó tí wọ́n kán lu ọ̀hún òun jẹ́ pé wọ́n ti rí àwọn oògùn eléyìí tí wọ́n ti gbẹ́sẹ̀ lé tí wọ́n ní kí wọ́n má kó wọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ níṣẹ́ ni wọ́n ka mọ́ ọ lọ́dọ̀ wọn àwọn obìnrin òun jẹ́ pé wọ́n mú bẹ̀. Ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Bright Edafi ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fi múlẹ̀ fáwọn oníròyìn. Ìwé ìròyìn Punch ó ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ náwà lọ́sàn-án tòní. 08162549991 08162549991. Ó gbọ́dọ̀ ná.
1: Owó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
0: Ẹ ṣeun.
1: Ẹ bà ká sàn o.
0: Ẹ ṣeun o.
1: Ìyá Ṣíṣe Aláṣọ láti ìlú Òkìtì Pupa.
0: Ó yà ń gbọ́ yín.
1: Jẹ́ rí ìròyìn kan fẹ́ kà nísìnyín. Lọ́wọ́ àwọn ìjọba wa, ó fẹ́ máa kọ mí lóminú. Ẹni tó ní jàǹbá ọkọ̀ táwọn olè ajigunjalè tó tún lọ kó ẹrù ẹ̀. Wọn kì í ṣe afurasí, àwọn gangan ni ajigunjalè. Kí ìjọba kó fi ojú wọn tẹ nǹkan tó yẹ kó fojú wọn tẹ. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
1: Kò ní sùn yín kò ní rẹ̀.
0: Àmì àmì àmì àmì. 08162549991. Ó gbóná ná.
2: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Ọ̀pọ̀ ẹ̀mí jọ̀dá fún ètò.
0: Ẹ ṣeun.
2: Orúkọ tèmi ni Jina Kasafa, mo ń pè látàrí ìdí ògbèsè.
0: Ó yà ń gbọ́.
2: Ṣé tí mo fẹ́ dá sí ni pé afurasí tó lọ jí ẹrù jọbí mọ́ kan iṣẹ́ bí mọ́ kọ́ lé yẹn. Wọ́n àìfọ́ wọn wá tó dájọ́ ẹran dá tú yẹ fún. Tó bá ti pé mi Jina Kasafa láti ìlú Aídé Ògbèsè ni. 2 years ó kéré nú ayé wọ́n bá fún ní 10 years. Bíkọ́ tó bá lo 10 years bẹ́ẹ̀ tó gbogbo àárí àti rí ìrìndẹ̀ àti kọ́gbọ́n tó bá padà dé kò ní já ẹ̀ ló lè mọ́. Tó o mo kí ẹ pé tó
0: ẹ ní sẹ́yìn gbogbo wọn. Àmì ẹ ṣeun. 08162549991. Ó gbóná ná. Èyí ó ti já. 08162549991. Ó gbóná ná. Hello. Ó yà ń gbọ́ yín. Ọ̀dà gbọ́ yín dáadáa. Ẹ já wọ ẹlòmíì. 08162549991. Ó gbóná ná.
2: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Ẹ mọ̀ pé tó.
0: Ẹ ṣeun.
2: Orúkọ tèmi ni Abimbola Afolabi Bolness Lafiyan.
0: Ó yà ń gbọ́ yín.
2: Ẹ pàtàkì àwọn tó ń lọ dènà díẹ̀ lẹ́nu iṣẹ́ ń bọ̀ sí àsìkò pa wọ́n. Kọ́lù sanu wà lórí ààbò ní Nàìjíríà wẹ̀. Àlà ń fẹ́ Buhari March. Wọ́n ní ọlọ́pàá àpínlẹ̀ ọlọ́pàá àtẹ̀lẹ̀ tó ń gbọ́ mọ́. Tọ́lọ́pàá àpínlẹ̀ bá sọ̀pọ́ọ̀tì àwọn ọlọ́pàá tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ àtàwọn àmì tóbi jẹ́ pé ti ìbílẹ̀. Kíní ò tún yẹ àbó yóò tún wà díẹ̀. Àtúgbọ́ bí a tún sọ̀rọ̀ ìṣúná tán bá àlùkò tó gbẹ́sẹ̀lẹ̀ àtúgbọ́ kan wọn. Ọlọ́run sanu alúlẹ̀dẹ̀.
0: Àmì ẹ ṣeun. Ẹ ṣeun. Ọ̀rọ̀ ọlọ́pàá àpínlẹ̀ sì ń bẹ. Wọ́n ń bẹ lórí ẹ̀. Ó gbóná ná.
3: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ẹ kú iṣẹ́ ọpọlọ òjọ́ dá.
0: Ẹ ṣeun.
3: Ọlọ́run àtúbọ̀ máa ròyìn lágbára o.
0: Àmì àmì àmì.
3: Kọmire Délé Àkárìngbò ló ń pè láti ìlú Òǹdó.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ọ̀rọ̀ àwọn agbébọn yìí ó fẹ́ àbójútó ìjọba. Nígbà tí ọmọléèwé wà tí bàbá ẹ tó náwó tó nára tí àwọn agbébọn tó ń lọ yìnbọn pa, ó jẹ́ nǹkan tí ò bójúmu. Sọ abẹ ìjọba kán jọ̀wọ́ kán jàre kán gbé ìgbésẹ̀ tó nípọn láti tọwọ́ àwọn agbébọn kó tọ wọn bọṣọ. Ọlọ́run fún ìjọba ṣe o.
0: Àmì ẹ ṣe púpọ̀. Ẹ jẹ́ àwẹ̀ nìkan sí ká máa lọ.
4: Ẹja tó máa pàdé lọ́la lágbára lọ́wọ́ Ọlọ́run lórí bẹ̀m̀bẹ̀rùyìn ìpolówó ọjà ńlá gúnmò ẹ máa gbébọn kẹ̀tíkẹ̀tí ẹ sì rí gbọ́jà ń yọ́ tà dáadáa lórí ètò yìí. Ọ̀pẹ́yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mi jẹ́ o. Ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rùyìn.
5: Adaba FM adding value to broadcasting.
6: Ẹkú dédé wòye o, ẹyin tèmi nílùú
7: Àdó Èkìtì.
8: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Máa balẹ̀ sí
7: ìlú Àdó Èkìtì ní on the 27th di on the 30th ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Àdó Èkìtì.
6: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa. Nọmbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n á níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà kán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba. Ìwọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ṣàmàbọ̀ lágbára Ọlọ́run Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlá àgọ́ ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára Ọlọ́run Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra ẹranromí àwọ ẹyin mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
8: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ ara wọn. Àwọn kan á ní pé ọkàn ń já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣe Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
9: Ẹ kú dédé ìwòyí o, èmi aya Fẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹ̀gbẹ́ Democracy Park ni Akure
10: ha ma balẹ ti ilu Adu Ekiti ni on the 27 titi di on the 30
9: tabori wo obirin to ti wa nile oko lojo to ti gbe to reyan pe ran nise ma bo nile ise Femi Alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi on le ni ma bo nile ise Femi Alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo di sin ma bo ka fi fun e help mi help oko mi ni ile ise a nreti yin
6: bi iyawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to nse obirin o awa okunrin na lo mo kan to nse okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e o de si ri iyawo mi
7: ni on the 27 di on the 30 no shuka ohun ti a wa yi ni Sadiat Hotel ni Old Ilawe Road ni Adu Ekiti
6: an office ile Hausa ni bo ni ile Hausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu State ni ile Ibo asukore te yeyin temi keno wa jafani Femi Alagbo adupe lowo eyin te wa loko te ni pe Femi Alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu Olorun lo se o Femi Alagbo kan o di gba te ba wa keyin na gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se Olagbo ara re ni pase Lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fi afia o ami o
11: ku dede asiko yi ni bi gbogbo te ti lanfani lati ma tete se akanse eto ni lati le se Signal Strength Nigeria Limited ti won fe ka ko ninu okuku ka bo sinu imole lai si wahala e ba nki gbogbo mo Nigeria ke si ja wa better better inte to ko de bayi
12: e ku dede asiko yi ayeyan mi tan gba mi le ni wakati oruko temi ni Aderonke lati ile ise Alalubarika ni ile ise Signal Strength Nigeria Limited mo tun si de lati wa ja awon eyan mi better better gege bi ise mi mo se ma nja yin si
11: to ki la won kan te ko wa lote yi
12: ni ile ise wa Signal Strength Nigeria Limited ati ti ko awon solar systems kon wole ni ketiketi bayi lotun lotun lorisirisi ti pe awon solar system to ma gbe television yin to ma gbe fan to ma gbe DSTV decoder GoTV decoder StarTime decoder to ma charge laptop charge phone tono sinu le pelu irorun
11: la won te tu ko de bayi
12: be ni lori ketiketi
11: elo ni awon solar system yi
12: owo ti o kan ni legun eyin rara lati 200,000 naira soke die ni solar systems wa ti bere
11: se n ba gbo yin ye awon eyan lanfani lati je gbanu awon solar system to le gbe television
12: be
11: decoder
12: be
11: fanu charge phone charge laptop bere latori 200,000 naira soke
12: be ni be si ni awon eyan to ba ra solar systems lodo wa lasiko won ni anfani lati gba television kan tabi fanu kan tabi GoTV decoder tabi DSTV decoder si lofe
11: promo n lo lowo ti won lanfani lati gba television kan decoder kan fanu kan si lofe
12: lofe sugbon pelu adehun ati ajoso
11: adehun ati oro ajoso nbe
12: be ni
11: mo ti yo nti mo fe yo
12: be si tun ni Signal Strength Nigeria Limited ti wa ko awon solar systems kan wole losun losun ba te pe o le gbe gogo elo lo na ile yin pata television la fe so ni freezer la fe so ni refrigerator la fe so ni washing machine ni iron ni blender ni microwave ni gogo nkan ta ba se fi gbe pata lo gbe be so la lawon ile to le gbe pumping machine pelu
11: lai se na nepa
12: ara o
11: lodo yin bayi
12: be ni be si tun ni solar freezer wa lodo wa
11: en to ba need solar freezer
12: be ni
11: o wa lodo yin
12: o wa nile ise wa
11: e ba mi juwe bawo la won eyan o se dele ise yin
12: ile ise Signal Strength ni ilu Adu Ekiti office wa wa ni GoTV Yellow Building to wa ni ifegbe kegbe UBA Bank ni Ajilosun ni Adu Ekiti ni ilu Oya Ekiti a wa ni Signal Strength office District 6 Omodowa Street ni idojuko afin baba wa Oloye of Oye Kingdom ni ifegbe kegbe ti anti I to wa ni Akure wa ni Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Oba Osupa Way ni ilu Akure to ba je pe osinle tabi ijokale yin gba wole ile keta si Olukayo de roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na ba Signal Strength House won kun ni oda yellow to ba je pe Nepal leyin fe gba wole te ba si koja Aquinas College Gate siwaju die e ma koja siwaju die eyin e kan soda ke wo awo osi yin ke to kan Olukayo de roundabout ile keta ke to kan Olukayo de roundabout te ba ti soda e ti ma ri yellow building yen GoTV building e ti ma ri be gangan gan la fi kale si ni ilu awo wa ni DSTV GoTV office to wa ni adjacent Parajashin House legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo office wa to wa ni Kare wa ni DSTV office Aframes Plaza Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko
13: ero bani soro tawon eyan le pe si nko
12: ero bani soro wa ni 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4
13: eja tun mule kan si
12: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4
13: asiko re ti to lati je gbadun to po repete ma je kan fa ni eleyi o fu oru
14: wepa
13: signal send nigeria limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni a nsun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise signal strength nigeria limited baba nbari ibe ni pe o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lofe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal strength nigeria limited kanfani o to tenu bepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo fm plaza legbe polaris bank ikari akoko falaye epe 08 1 0 1 0 4 2 8 0 4
15: Odo ma ti jo iko na mi awona aya mara enone ilu yi ma toro ti ma na o ma jo o mo gbewu mi wo mo ya gbe nsun lu afo ijoba ibile ose ohun a todo egungun
16: okirikiri
15: owa la fe ne odo egungun ne o ti bere ire yi o
16: ojo kerin la
15: tu keru odo yo ga ye yi egungun ya jade
16: o me ja
15: o me detu
16: o me doja o
15: alejo ka alejo yi ma jade
16: tu todo ne ni pele kudu
15: kabiyesi imperial majesty
16: oba ese egunjobi second
15: JP Alafo of Afroland
16: o yon ara mi
15: Alafo ni baje
16: ohun oya nlo
15: ori ki egungun yere yi
17: ogwa kun ogwa de
18: ogwa wa lu yere yere yere
17: o ma soro okun e ri mi
18: o mo kikiri gun lojo lojo ni ile nu asun to la so won
17: iyan yan yan arokun la na mo ma ko be fala
19: o ma soro okun e ri mi o mo lo kikiri gun lojo lojo ni ile nu ase de wo la
15: e no fo dim kare
16: kin ka mo don egungun
15: kirikiri lo
16: o dojo kerin la
15: otu keru odo yo oga ye yi
16: e ne so lori ngo
15: ifalade
16: totua
15: ati gidigida won yi
16: so don ne
15: ogwa la fo ni kan o
20: ache
21: Lore lo, o lore lo, ko magbon mi o keru todo, o lore lo.
22: Ona ba se loka laye, oruko re ra pare laye, o ti podun kan bae, kabaria. Oba Joseph Oluwadare Agunbiade JP, otutu bi osuketa. Oloba wo daye tulu oba ule, ko ya mara mara oro, kare o. Oloba wo daye, omirin ko beji, okan le ni bimo lule re. O kiri ki se o ma torun ro, omo ibabi. Omo yebi asiko re sun alulu oba ule on le mu afo ki keteketi omo oba lule loko ati le yin odi tomo su tomo ya tolule talejo ya pade bi atomo oloba e are oba ukomo elegbe igiri ati keteketi omo oba lulu oba ule bibi ayeye odun kan oloba ti mora mora oro ijo kejilogun osu kero odun ni le ka pade lejo semes lulu oba ule la ogo mewa oro le yin gbon ba pari isin la moju si shukuru we ijoba libi kono fun ti agba lejo eyan aturu Je dis déjà tes mémons et n'y ont rien.
23: This is to inform the general public that the Akinrin Educational Foundation wishes to announce the commencement of the 2026 edition of His Royal Majesty Oba Johnson Kolade Otitoju Akinrin of Akinrin Land annual inter-school debate and essay competition. This prestigious academic showcase is designed to foster intellectual excellence among students from Kogi and Ekiti states. Interested schools within the designated states are invited to register via www.akinrineducationfoundation.com as from April 28, 2026. For further inquiries, call 0816 205-7574. Groundbreaking ceremony for Kogi and Ekiti States take place on May 11th and 13th respectively, while the grand finale holds on June 13th, 2026 during the Akinri Day. The bet winners will take home high-end laptops and tablets for the runners-up plus significant scholarship support. For the essay category, a grand cash prize of 250,000 naira will be made available to the most outstanding essayist. Signed, Aribido David Jayoba, Coordinator, Akinri Educational Foundation and Chairman Planning Committee, Akinri Day 2026.
1: Ondo Women Elders Council OWEC celebrates a living legend at 100.
2: Celebrate, we wish you happy birthday.
1: Today, we celebrate not just a birthday, but a life filled with wisdom, sacrifice, leadership, and love for humanity. Ba Ruben Fashionati, OFR, has remained a father figure, a voice of truth, and a symbol of integrity, whose impact continues to inspire generations across Ondo State and Nigeria at 100. Your strength, values, and long life service to society speaks volumes. We are proud to celebrate this remarkable milestone with you and honor the legacy you have built over the years. May your days continue to be filled with peace, joy, good health, and God's abundant grace. Happy 100th birthday to a true living legend. Long life and prosperity. May the light of God continue to shine upon you always. Announcer, Barrister Jumoke Anifowose, BOT Chairman, Engineer Febishola Adeyemi, President, Erelu Modupe Martins, Convener and Secretary.
14: Please listen to this announcement. In loving memory of a late father, grandfather, and great-grandfather, Past Samuel Ojo Oloye, 1908 to 2006. Papa, we remember you today and always. Just like yesterday, it is already 20 years since you left this sinful world to be with your Creator. We love you, but God loves you more. Continue to rest in the bosom of the Lord until the resurrection day, when we shall meet to part no more. Omoludofin Ororo Ibile, Omoludofin Ujaboyede, Omolojo Oshodi Anoye, Omo Olojo Oshodi Anokuru Sure O Baba Omo. Dr. Martins Ifedayo Oloye, announcer, on behalf of the Oloye dynasty.
20: Mama wa olori Felicia Idowu Adekanbi ni Alabi. O ma ti re bi agbanre o nigba to pe 100 years. Se be mo pe leyin glorious estate.

0: ọjọ́.
1: Ṣé o ti ṣetán láti jẹ ìfà? Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín, tó tún tutù dọ́kàn. Láti fi 600,000,000 naira ṣèfà jẹ, èèyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́. Pẹ̀lú ẹ̀bùn 50,000,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ìfà rẹpẹtẹ yìí, ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ìfà, tí ìfà náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ̀ wò, kó jẹ ìfà rẹpẹtẹ. Ìlànà àtàdé ń wà o.
2: Ṣadé kù ṣe ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Here you go, dear.
7: Mom, you didn't add milk.
6: No need to. Taste it and see why.
7: Wow, but how?
6: Is it milky?
7: Yes.
6: Is it creamy?
7: Yes.
6: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
7: I love it, Mommy.
8: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
9: Ṣé o lè fi irun mi dárò ara yìí?
10: Oníbàárà mi ọ̀wọ́n. Wọ́n kọ lórí YouTube ni.
9: Ṣé o ní dá?

Ètò tí ẹ fẹ́ gbọ́ báyìí o náà ló wá láti Diocese of Iduani Church of Nigeria Anglican Communion. Ètò yìí o náà ni a pè ní In Such a Time Like This. Ní irú àkókò báyìí Esther chapter 4 verse 14 ẹ mọ̀ bá wa kalẹ̀.

0: ẹyin ìyìn ọlọ́run ẹ máa gbọ́ nǹkan o. Nígbà tí yóò bá fi dọdún 2050, ìwọ tó jẹ́ májèsí, ó ti di géńdé lọ́dún 2050. Sàmọ̀rí àsìkò yìí yóò ti darúgbó kẹ̀jẹ́kẹ̀jẹ́ lọ́dún 2050. Arúgbó ilé wa yóò ti rè wàlẹ̀ àṣà kó tó dọdún 2050. Ṣé àṣà àti ìṣe wa kò ti ní bàjẹ́ tàbí kó pòórá títí dọdún 2050? Ìbẹ̀rù ọlọ́run ńkọ́ lọ́dún 2050. Àwọn aṣekúpa ní kọ́ lọ́dún 2050. Irú àṣà wo la máa ṣe lọ́dún 2050? Aṣọ wo la máa lò lọ́dún 2050? Àwọn ọmọge òde òní báwo wọ́n ṣe rí lọ́dún 2050? Ìpínlẹ̀ mélòó ni yóò wà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2050? Ìwà páǹlé lọ́dún 2050? Èdè mélòó ni yóò kù nílẹ̀ yìí lọ́dún 2050? Ọrọ̀ ajé wa báwo ni yóò ṣe rí lọ́dún 2050? Ẹ pàdé olówó kéré Joseph Awere tí ń dààmú sọ̀nà bá a ṣe fìran ọjọ́ iwájú hàn lórí ètò alárojinlẹ̀ kan tá a pè ní ọdún 2050. Ètò yìí la gbé kalẹ̀ láti wo sàkún ọjọ́ iwájú bí àwùjọ yóò ṣe rí lọ́dún 2050.
1: Debo Ajaguna Liberty Outreach Dalo in conjunction with Grace Covenant Center present 14th year anniversary pelu akori divine intervention lati ojo Thursday ojo kerinla Thursday 14th to Sunday 17th May 2026 ibejopo aro ati osan yo wa. There will be both morning and evening session. Agomesan abo aro oni morning session ni Grace Covenant Center, agomahun irole oni evening session to je open air crusade niye soji itagbangba ni ugbe moto park grand alakale lori shirishi praise feast fire conference isoji to lagbara awon eni ami ororo oluwa yo wa ni kale awon bi his royal majesty oba adebanji ajibola elesun leti esure ekiti pastor oluwaseyi israel latabuja pastor moses bolaniwa lati badan dr prophet tunde oluyeun ati dalo ministry opo olorin emi ni yo lo orin yin lati fi gbe oluwa ga awon bi pastor mrs lola akambi sister sewon adebiyi sister bola grace ati be be lo isin dupe lojo sunday ojo ketadilogun sunday 17th may 2026 08038729416 08038729416 Number te pe fun adura ti imoran niyan. Dalo in conjunction with Grace Covenant Center lolu kede.
2: Mo ti se leri pe won ni se re ibu mo. Afigba ti awon okoloro si fe ma po mi fun. Bẹ́ atọ́lẹ̀ ìdọ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀hún bẹ ní kùn mi. Èmi tí mo ti nù ìyá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ. Bíbí ni wọ́n bí mi mọ́wọ́ ẹnu tèmi. Mo bá ṣe tán ọ̀rọ̀ sísọ tán. Sọ̀yí-sọ̀yí ó ní ọ̀rọ̀ ṣe ní kùn mi. A sì lè sọ̀rọ̀ káwọn gan-an-gan ni àwọn gan-an-gan-an. Àwọn àlè ìyá akéde òfófó. Àwọn ẹlẹ́ni wọn ó bí ríru ọsẹ. Àwọn gan-an-gan ni àwọn gan-an-gan-an. Irá àwọn abètè bíi pọ̀nmọ́ ìyá Àníkẹ́. Tí wọ́n ṣe kóbíkóbí lórí bí ọmọ pẹ́pẹ́yẹ. Abẹ̀mú pọ̀npọ̀nrán bí abẹ́lẹ̀ mọ̀lété. Iná àwọn èèyàn tí wọ́n ṣe ìkẹ́mù lórí bí ọmọ ìjímẹ̀rì. Kẹ́yàn bímọ sílẹ̀ kó mọ̀ jẹ mọ̀lẹ́bí ìyá kó mọ̀ jọ mọ̀lẹ́bí bàbá. Kò jọ̀yá kò jọ bàbá díjà lẹ̀ ọmọ ní abíwájú kọ̀ǹkọ̀ bí ènìyàn àmàlà. Gbogbo èèyàn ló mọ alábòsí alámòbòsí nìkan ni ò mọ́rẹ̀. Kó ṣe ó táyàn débi tí máa ń lẹ fìlà. Èèyàn tó bá ti lẹ fìlà ti dópin ìpọ́njú. Kíyà ó jáyàn débi pé ṣòkòtò gbọ́ tokùntokùn. Ẹ mọ̀ jà sàbòsí. Bí a ṣe pé mo jọ ń gbàgbọ́ òdodo ni. Àbá ní kí oògùn ó pa lábòsí lápáfàn. Òrìṣà panimọ́ yọ̀dà. Sẹ́ni bẹ́nìkan bá lóun fẹ́ júwe ilé ayé fún wa. Ọba tó dá wa sókè yẹ̀yìn yóò ṣàlàyé fún ọ pé òun náà fẹ́ júwe ọ̀nà ọ̀run fún olúwa ẹ̀. Ẹ ti mọ̀ pé èjìlá owó yàn. bi o ba se ni yin ya si bu oto ni ka lenu bebebe you might have a clean hand without having a pure heart. Eyan le ni owo mimo ko mo ni aya funfun ati gbo nipa awon aja feto omo niyan ti won mo do fi fo le koja won ni awon fe gbe to omo niyan ja a gbo nipa aja feto omo niyan to lo mo benin meta so si n ba won sun eyan le ni owo mimo ko mo ni aya funfun oto ni owo mimo oto ni aya funfun remi oye goke oni an gbadun yin lati ilu canada won ni diyin meru wale e si ni lufin joba oto ni owo mimo oto ni aya funfun atire awon activists don kegbe justice for lagbaja justice for lakasebe to si je pe injustice on lo joba lokan won be ba denu le won te ba ri bo se handu omo odo igbaju igbamu ti kari kari n ba rode alutulu to je to megusi to je pe ere la bayi to se ni gbangba oko inu wa dun ore wa tun lekan remi bi oye goke ore wa tun lekan si o si oni kẹyin ayo ibi o si ni kẹyin ayo be ba ri sori awon eyan bi eleyi ma se handu omo odo asiri awon ojise olorun kanka kanka to je pe igbe ife oni won kegbe lori pio lojojumo ṣùgbọ́n tí wọ́n bá ti wọnú ilé wọn báyìí kìnì ń dé ẹ̀yà júdà ni kẹ̀kẹ́ ń parẹ́ rẹ ni oníkálukú wọ̀ sí bí ọbẹ̀ páànù ni wọ́n gbóná ju àpárà ọ̀tọ̀ ni ọwọ́ mímọ́ ọ̀tọ̀ ni àyà funfun ṣé ẹ gbọ́ nípa àwọn tán pé ra wọn ní wòlíì kàǹkàǹkà tí wọ́n pera wọn ní òjísé ọlọ́run tí wọ́n ń bọ́ ọmọ ìjọsùn a ní fowó ṣe ajíbọ́lá ìmùlẹ̀mí nobi today ọlọ́run ọbọ̀ níjà tẹ́lọ́wọ́ ara wa ọ̀tọ̀ ni ọwọ́ mímọ́ ọ̀tọ̀ ni àyà funfun a rí adájọ́ ti ń bẹ nínú ẹgbẹ́ ìmùlẹ̀ tó sì kẹgbẹ́ this is my judgment lórí ọmọ yahoo sago wa ń búgò ọ̀tọ̀ ni ọwọ́ mímọ́ ọ̀tọ̀ ni àyà funfun ẹ̀yin ò rí ọmọ ẹgbẹ́ àfàdúrà jagun ségun àbí alóore àbí agòkè mi tí wọ́n tún lu kóńgò wọn nínú tí wọ́n lo òṣùwọ̀n èké lọ́jà wọ́n ní lárìjà àgbàdúrà kágbàdúrà àgbàkúdórógbó ẹgbàdúrà àgbàkúdórógbó lójú ọ̀sán ẹ bá fẹ́ sùn lóru ẹkẹsẹ̀ méjèèjì ti kanna ààrẹ síyan bọ́lá olúwaṣẹ́yìn emmanuel ọ̀tọ̀ ni ọwọ́ mímọ́ ọ̀tọ̀ ni àyà funfun àti rí àwọn èèyàn tí ń bẹ lókè òkun kan nígbàgbọ́ nínú ẹni ẹjọ́ ẹ project kékeré bí ilé tí mo fẹ́ kọ́ yẹn wọ ni wàá bá mi handle ẹ o de quality e ma eni eleni lara one send the fake picture e ba si wo won won le je muslim won le je christian you might have a clean hand without having a pure heart. Kebe Jesu loni ko daro la ka ma kebe jewi osun be ba fe josaka e josaka be si josoko e josoko osaka soko yo meyan mo ti gbo nipa imamu ti muti oni ka pe muhammad loni o tun dola ke ma ba won sagun musulumi ni ka pele ni ababorisa tin ba won je oni di osa tin ba ja muti tin fena lede kirun amu kirun kina ina fa tesi bi ufana mara e woni kanyo jiwo lo si meka ko tun dohun ko mo goke arafa e ma ba maka je fun musulumi pari pari pabamba ologbon se bi iwo fo ologbonu be eni to lowo ko mo pe ogbonu alaru po ju teni to ran laru lo olorun lo kan soro alaru be atare ri eni gba die ohun fi oburo sese oburo e ba ri eni gba die e ba mo jatare lo eri bi anu ba se tan lati fon lori eyan kira kira okola asiki o kan mo lagbara kani bi se se ri ni ewe ere se ri ni awon tan ti olomo la ke na ba kokola mo api waju ti won feyin ti won ni eso be e tun ba ngbe nigbẹyin gbẹyin mo fẹ kẹ bá mi kọrin kan ìjálá oníjálá ni ẹgbẹrin àbẹ ẹgbẹrin Reverend Michael Oluwasegun Popoola Sinama Kanjola Anthony Osunyikanmi Ẹyẹ bí ọ̀kín Fọlákẹ́ Abimbola Falaya bọ́ọ̀lù ẹgbẹrin àbẹ ẹgbẹrin. Anu wa miri ni imo wa o wa miri ni imo anu wa miri ni imo wa o bi anu ba se tan to ba wa wa ri bi olorun ba da eko lo si oni pada yo da bi ala loju awon eyan gbogbo eyan laanu mi olorun ba se fi to yin lokan e pe mi 08033842322 number mi nu 08033842322 Imeno na samen yo gori ategun latenu pastor Tola ni falana mo gbagbe ati gba Jesus aye re wa aye lo jorun ni le won aye abaye lo mo wale aye mo ya o kukuru lo san gboro loru in tete yi pada 08033842322 ki anu ku wa gbogbo wa re ko to dodo 2050
3: Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Woman on Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekanje ka awon wundia. Awon obirin ti ya nje at awon obirin ti odise lowo. Awon
4: àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó
5: kódà àwọn olóyún náà ò gbẹ̀yìn
4: nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook Instagram and YouTube at Women on Assignment email at womenonassignmentamerica@gmail.com Women on Assignment on our knees we fight to win.
6: Ẹ kú lé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment. Ẹ kú iṣẹ́ òní lórúkọ Jésù àárí ọjà jẹ́ o àní kú sọ́nà bí ìfin bàbá ẹ ṣe a fi ọpẹ́ àti ìyìn àti ọlá fún yín olúwa gba ọpẹ́ wa ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ a tún ti ṣetán fún yín ẹ wá bá wa sọ̀rọ̀ ẹ ṣí wa níyè ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ yín ògo ní forúkọ mímọ́ yín torí ti a gbàdúrà ní orúkọ Jésù olúwa wa àmì àmì ní orúkọ Jésù. Mo fẹ́ sọ̀rọ̀ nípa the challenge of an intentional mother. Gbogbo pé a fẹ́ jẹ́ ìyá àbí intentional parent bóyá bàbá ni ẹlòmíì wà kò ní àǹfààní láti jẹ́ wípé kó wà nurtured by ìyá ẹ̀ but àwọn bàbá míì abiyamọ ni wọ́n abiyamọ gidi dẹ̀ ni wọ́n ẹ̀yin bàbá bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ̀yin fún ara yín báyìí lẹ máa fi ojú ọwọ́ yín gba èrè iṣẹ́ yín o àwọn ọmọ tẹ́ ẹ̀ tọ́jú tí ẹ̀ jẹ́ kí ego pé ọkùnrin ni mí tẹ́ ẹ̀ jẹ́ kó di yín lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ ẹ̀ dìde bí abiyamọ tòótọ́ lórúkọ Jésù ẹ ò ní kú sọ́nà bí èéfín lórúkọ Jésù ẹ̀ jèrè àwọn ọmọ yín o ẹ ní fi wheelchair àgbà ẹ ní fi oògùn ẹ ní fi medication máa gbà ẹ fi àlàáfíà ara gbà ẹ dẹ jókòó lọjọ ẹyẹ yín wọn ní fẹẹ lòmíì ṣe yín mo gbé fún gbogbo ẹyin bàbá dáadáa ẹyin bàbá tẹ ń support àwọn ọmọ ẹyin bàbá tẹ ń ran àwọn ìyàwó yín lọwọ láti jẹ intentional mother fún àwọn ọmọ so one of the challenges tó máa ń wà nínú pé èèyàn fẹ jẹ intentional mother ìyá tó jẹ́ wípé ó kún ojú wọn ìyá tó make up mind ẹ̀ wípé you know what ọlọ́run ti fún mi ní ọmọ yìí mi ò ní fi ayé ẹ̀ tàràkà mo máa bójútó ọmọ mi so ara àwọn challenges tó lè dojúkọ wa tí ọlọ́run dẹ̀ ti fún wa ní orí ọ̀fẹ́ láti borí òun ni wípé kí èèyàn wà ńbẹ̀ kò wà ńbẹ̀ you know àwọn ọmọ kan wà tó jẹ́ pé wọ́n ṣe nígbà táwọn ọmọ wa bá kéré a nílò láti mọ kí ni wọ́n ń go through a kò máa ma read the signs o kò máa ma rò pé ṣé ọmọ yìí ń ké kí ló ń ké fún báyìí mọ̀ bóyá ẹbí ló ń pa tó fi ń ké yìí o àbí ooru ló mú o àwọn nǹkan táwa ìyá máa ń kíyèsí nìyẹn táwọn ọmọ wa bá wà ní ìkókó tó bá ń ké bó bá jẹ́ pé ó ti jẹun a máa rò pé ó dẹ̀ ti jẹun o kí ló lè máa jẹ́ kó kí ó lè jẹ́ pé diaper ti wet you know a mother will read the signs especially when your babies are young really really young baby when they are babies tí wọn tiẹ̀ tí lè sọ̀rọ̀ tán lè communicate ìyá ló mọ̀ bóyá igbe tọmọ yìí ń ké igbe pé orú mu ni igbe tọmọ yìí ń ké yóò dàbí nǹkan ta ni ọlọ́run jọ má má jẹ́ kí nǹkan kan ṣe ọmọ yìí o wà sáré wo níbi tó tẹ sí bóyá ẹ̀fọn kan ló wọlé wa ni oh my goodness ó fẹ́ mú ẹ̀fọn yẹn kò yìn níbọn so you know àwọn nǹkan tó déèyàn máa dojúkọ part time but at this junction especially fún àwọn ọmọ tó jẹ́ wípé ní choice ju wípé ká let go of them bóyá láti lọ sí school bóyá láti lọ sí daycare bóyá láti lọ sí boarding school ni a ní àwọn challenges kan tó jẹ́ wípé we need to stand up to ìpèníjà ta ní láti dìde gírí ta dẹ̀ mọ̀ wípé pẹ̀lú agbára ọlọ́run ọlọ́run á ràn wá lọ́wọ́ láti ṣe àṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ní ìdojúkọ nígbà tí wọ́n bá jáde ọmọ míì wọ́n á máa àwọn tí wọ́n jẹ́ alágbàtọ́ wọ́n máa ma molest wọn wọ́n á dẹ̀ sọ in fact wọ́n rí bàbá alé tó molest ọmọ ẹ̀ ẹ̀yin màmá this is a big challenge for you you have to stand up to it nígbà tí àwọn ọmọ yín ò bá lè trust yín ta ni wọ́n fẹ́ trust ọmọ mi á sọ fún màmá ẹ̀ báyìí pé dádì yín abuse mi but torí wípé eti wo lo ngbo be gbenu e sohun omo ko omo gbudo soro be baba e wo lo abuse elomi ti e ma ri baba yen gogogon nibi to ti molest omo e to ti ba omo e ni ajosepo sugbon amoju kuro nbe tori itiju ko da be e je ka dide ka defend awon omo wa se tori onje obirin mi ania to n ba ti foko isile ebi apa ohun ebi se onje le yan wale aye wa je ni bibeli so wi pe onje fun inu fun onje mejeji ma se gbe lojo kan na ni kilode ti awon omo yin ma la nkan koja elomi wa ri pe egbon e abi aburo e abi onku omo yen abi somebody there molest omo e but because you feel ashamed because you feel inadequate because you think like ti mo ba paruwo sita iya ma je bayi iya

0: pín wọn réèpù ẹ tó bá jẹ pé wọn réèpù ẹ báwo lẹni yẹn ṣe báwo ló ṣe rọnà wọlé lára ẹ láì jẹ pé bóyá ó fa lára ya ẹyin ènìyàn èèyàn àwọn kan máa wà tí wọn máa tán máa mess pẹlú ẹ tí wọn á sọ fún ẹ pé rọlópa má wọrí dìde kó o jà má dákẹ́ kú. Mo tún gbà ládùúrà lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí, a ò ní jẹ̀bi, ẹ fojú tó àwọn ọmọdé wọn, ẹ má rí wọn bíi burden, ẹlòmíì ti rí ọmọ ẹ bíi burden, kí tiẹ̀ ni gbogbo eléyìí gan, aṣẹ oyún náà kì í báyàn gbé wọ́n báyàn gbọ́mọ, oyún lèèyàn ò lè mú travel, wọ́n èèyàn lè mọ ọmọ travel, ó dẹ̀ fẹ́ jẹ wọn mọ́. You have to take care of your child, you have to be there for your child. You have to stand up for your child regardless ibi tí ìwà àtọkọ yẹn dì sí irúfẹ́ ìfẹ́ wo ló ní sí mi tó fẹ́ máa mess pẹ̀lú ọmọ mi obìnrin ọmọ tí ò tí mọkùnrin rí àwọn bàbá òṣì kan wọn wá jòkó tì wọn bẹ̀rẹ̀ sí máa fayé ọmọ ọlọ́mọ polúkúrúmuṣu irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ má dákẹ́ mọ́ kò sí irú ebi tó fẹ́ pa yín ọlọ́run á bọ yín ọlọ́run á tẹ̀kẹ́ yín ẹ má fi mọ́ra mọ́ tọmọ ọkọ ẹ bá mẹsọ pẹlú ọmọ ìdídé kò ké gbàjarè lórúkọ jésù a ò ní jẹbi o lágbára ọlọrun a máa tẹsíwájú lọsẹ tó ń bọ ó dàrọ.
1: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni eletan je ka awon wundia awon obirin ti anje at awon obirin ti odise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n já opó kódà àwọn olóyún náà ò gbẹ́yìn nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram and YouTube at Women on Assignment, email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment, on our knees we fight to win.

0: àwọn ẹni mímọ́ tó mọ yé ìràwọ̀ ìbàrẹ̀ o atoni ìgbà ìwọ ni ọ̀rọ̀mọ ní sẹ́fàyàtì ìwọ ni atofiṣẹ́ ogun rẹ ògbẹ́ni níjà kẹrù ó bo níjà ìwọ ni o ìwọ ni o onílé orí òkè téńté tírì pẹ̀kú ẹyẹkẹyẹ ọ̀gbẹ́ra jìgì dẹrù oògùn ọ̀gbẹ́ra jìgì dẹrù oògùn ìwọ ni arúgbó láíláí ẹyin tí ẹ lè ṣàmì ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ní àkókò yìí èní ni ìdáǹdè bá ayé yín èní ni ìtúsílẹ̀ bá ayé rẹ̀ èní ni ìtúsílẹ̀ bá ayé rẹ̀ ẹgbọ́ mi dáadáa olúwa wípé ọ̀pọ̀lọpọ̀ ní fi ògo san gbèsè bẹ́ẹ̀ ni sà ogo rẹ ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ogo yìí wọ́n lè ṣàánú ẹ nítorí wípé wọ́n ti ń fògo ẹ san gbèsè ní ibì kan níbi àjèjì tí wọ́n ti ń fògo rẹ san gbèsè ẹ̀jẹ̀ jésù kóra wọn padà a fẹ́ ra wọn padà pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ máa kígbe ẹ̀jẹ̀ jésù agbélébú tó ń tẹ̀jẹ̀ ẹ ra mi padà ní yàrá àjèjì tó ti ń fògo mi san gbèsè àǹtí mọ̀mọ́ dádì ogo rẹ̀ ń ṣàìsàn kìkan ṣàyànmọ́ rẹ̀ àyànmọ́ rẹ̀ ń ṣàìsàn bẹ́ẹ̀ ni sà ó lè jẹun tẹ́gbẹ́ ń ṣe ẹnu rẹ̀ ò gbọ̀rọ̀ láwùjọ wọn jẹ́ o tẹ́gbẹ́ wo bí o wọn da ẹ̀ dúró ogo rẹ̀ ń ṣàìsàn ogo rẹ̀ wọ́n fi ń san gbèsè sọ̀lẹ̀gbẹ̀dúà ẹ̀kẹ́ ní yàrá àjèjì tó ti fògo mi san gbèsè agbélébú tó ń tẹ̀jẹ̀ ẹ̀rà mi padà tó bá lè sàmì èmi ni kò dọ́là igi àràbọ̀ ogun ilé yín kó mọ fàyà kó mọ wúọ́ igi àràbà ogun ilé baba igi àràbà ogun ilé ìyá kó mọ wúọ́ gbòǹgbò igi tó gbé ogun ayé rẹ wọ báyìí lọ́lúwa wí o báyìí lọ́lúwa wí o ó yẹ kó mọ wúọ́ kó mọ wúọ́. Kọ́mọ wọ́ gbòǹgbò ogun tó gbé ogun ayé rẹ lọ gbòǹgbò ègún ìran ìran gbòǹgbò ègún ilé bàbá tó gbé ogun rẹ lọ kọ́mọ wọ́ ẹ máa kígbe ẹ̀yin gbòǹgbò èkú àti ègún
1: tẹ́
0: gbé ogun ayé mi rọ
1: ẹ wúwo lulẹ̀
0: ẹ máa wúwo ẹ̀yin gbòǹgbò
1: èpè
0: ìrẹ́ìrán
1: gbòǹgbò
0: èpè
1: ìrẹ́ìrán
0: gbòǹgbò
1: èpè
0: àbáláyé gbòǹgbò èpè ìrẹ́dẹ̀ìrán gbòǹgbò èpè àdáyébá tó gbé ogun ayé mi rọ yálulẹ̀ dágbó ní ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí ogun tó jàmí jayé mi o oni láti dàákọ́ ní ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí o ogun tó jàmí jayé mi o
1: oni láti ṣubú lulẹ̀
0: ó yá ṣubú lulẹ̀ o sọ pé
1: ẹ má ṣubú
0: ẹ̀yin gbòǹgbò
1: ogun ilé bàbá mi
0: ẹ wo mo fẹ́ kọjá ẹ̀yin gbòǹgbò
1: ogun ilé ìyá mi
0: ẹ wo lulẹ̀ mo fẹ́ kọjá ẹ wo lulẹ̀
1: ẹ̀yin gbòǹgbò
0: àbáláyé ẹ̀yin gbòǹgbò àbáláyé
1: kẹ̀jẹ̀ ń kọjá
0: ẹ wo lulẹ̀
1: ẹ wo lulẹ̀
0: tí gbòǹgbò
1: ẹ mọ̀
0: wúọ́
1: ẹ
2: Ogidi ayé mi.
3: Ogidi ayé mi.
2: Jáde mẹ́.
3: Jáde.

0: Ah,
1: Amen.
0: Oh my God.
1: Yes.
0: Inu ahama.
1: Inu ahama.
0: E kwaju abalaye.
1: E kwaju abalaye.
0: E ye ye ye ye neru abalaye. Ara ko bi ja da ma seru. Wa da le ko ru ajinimo. Wa de ne je ru anase. Sma kuda ya nata ho.
1: That wa no.
0: Wa ho bi na ye ke nata.
1: Yes.
0: Randa ba kunaya.
1: Yes.
0: Ara ko ko bi ja da na. Maru binase kaina.
1: Oh yes.
0: Mo fun ninu edi agbara. Mo jade ninu jugunjugun ase. Mo jade ninu jugunjugun ina. Jugunjugun agbara. Sa lo same.
1: Oh yes.
0: Enene ko do la. Inu ahama.
1: Onko Jesus.
0: E kanju abalaye.
1: Onko Jesus.
0: Inu ahama.
1: Onko Jesus.
0: O si.
1: Yes.
0: O si.
1: Yes.
0: Abalaye.
1: Oh yes.
0: O ya jade me.
1: Amen.
0: Jade o.
1: Amen.
0: Jade o.
1: Amen.
0: Da.
1: Amen.
0: Jade.
1: Daddy,
0: mama.
1: Oh yes.
0: And you mama we. Daddy.
1: Hell.
0: And you ni. Etia.
1: Hey.
0: Yes. Oma etia.
1: Ya ya ya ya ya.
0: Bi wona etia.
1: Olorun.
0: Akomi etia.
1: Yes.
0: Bi wona etia.
1: Adanwa yo.
0: Iyawo etia.
1: Kai.
0: Nigba o ti wole.
1: Hey.
0: Yes sir.
1: Yes sir.
0: Ile kan wa.
1: Beni o.
0: Bi obirin ba fe won me.
1: Hell.
0: Ogu aku mo lara.
1: Ayera yo.
0: Irawo inu re aku.
1: Yes.
0: Gbogbo ina tin tan lori e.
1: Yes sir.
0: O ma ku ni.
1: Kai.
0: Bo ba ti wobe.
1: Yes sir.
0: Awon ile kan wa.
1: Hell.
0: Won ke lo fi aya me.
1: Ayera yo.
0: Bo ba lo fi aya me.
1: Beni o.
0: Ko ma gun moto merin.
1: Beni o.
0: Ko to fi aya.
1: Hell.
0: O do lokada.
1: Kai.
0: Beni sir.
1: Oh yes sir.
0: Tori wa da gbogbo moto lo we.
1: Beni.
0: Mi o sere.
1: Rara o.
0: E didi le rai.
1: Oh yes sir.
0: Aran mi si eyin kan.
1: Yes.
0: Eyin wo la ran mi si o.
1: Yes sir.
0: E ma kan. E ma pariwo.
1: Beni sir.
0: Inu ahama.
1: Inu ahama.
0: O si abalaye.
1: O si abalaye.
0: Sina yo mi o.
1: Olúwa ṣe yí o.
0: Jáde mẹ́.
1: Jáde bẹ́.
0: O jáde.
1: Ká. Ká. Ká. Ká.
0: Inú àyàmọ́. O ṣì àbáláyé. Orí rẹ̀ jáde mẹ́. Jáde o. Jáde o. Ọmọ rẹ̀ jáde. Ọmọ rẹ̀ jáde. Ilé rẹ̀ jáde. Ọkọ rẹ̀ jáde.
1: Ká.
0: Jáde. Jésù olúwa wa. Abájọ.
1: Yes sir.
0: Tó fi ná kata. Kò tó rí mi. Abájọ.
1: Yes sir.
0: Ìwọ náà ni. Ẹ̀kanjú. Ọ̀dọ̀ọ̀dún. Ẹ̀kanjú.
1: Yes sir.
0: Oṣooṣù. Ìwọ ni. Gbèsè. Ọ̀dọ̀ọ̀dún. Inú àhámọ́.
1: Yes sir.
0: Òsì àbáláyé. Òsì tó le. Mama jade me.
1: Amen.
0: Inú àhámọ́. Gbèsè àbáláyé. Ẹ mọ̀ kẹ́. Sọ́gbẹ́. O ti ẹ̀dá báyìí. Inú àhámọ́.
1: Inú àhámọ́.
0: Gbèsè àbáláyé.
1: Gbèsè àbáláyé.
0: Gbèsè ègún àbáláyé.
1: Gbèsè ègún àbáláyé.
0: Tí mò ń fògo mi san.
1: Tí mò ń fi ògo mi san.
0: Ayé mi jáde mẹ́.
1: Ayé mi jáde mẹ́.
0: Inú àhámọ́.
1: Inú àhámọ́.
0: Oh my God. Ṣé kò yé yín ni?
1: Wọ́n yé mi san.
0: Inú àhámọ́.
1: Inú àhámọ́.
0: Gbèsè.
1: Gbèsè.
0: Ègún àbáláyé.
1: Ègún àbáláyé.
0: Inú àhámọ́.
1: Inú àhámọ́.
0: Gbèsè.
1: Gbèsè.
0: Ègún ìran àbáláyé.
1: Ègún ìran àbáláyé.
0: Tí mò ń fògo mi san.
1: Tí mò ń fi ògo mi san.
0: Èmi kọ́ mo jẹ́ gbèsè.
1: Èmi kọ́ mo jẹ́ gbèsè.
0: Mi ò san mọ́.
1: Mi ò san mọ́.
0: Ògo mi jáde mẹ́.
1: Ògo mi jáde.
0: Ètò sẹ́tọ́.
1: Ètò sẹ́tọ́.
0: Ètò sẹ́tọ́.
1: Ètò sẹ́tọ́.
0: Jáde wá.
1: Jáde.
0: Jáde wá.
1: Jáde.
0: Jáde wá.
1: Jáde.
0: Inú àhámọ́. Inú àhámọ́.
1: Gbèsè.
0: Ègún ìran. Àbáláyé. Tí mo fògo mi san.
1: Ògo mi.
0: Jáde wá.
1: Jáde.
0: Ètò sẹ́tọ́. Jáde wá.
1: Jáde.
0: Jáde kúrò mẹ́. Kúrò mẹ́. Ètò sẹ́tọ́.
1: Ètò sẹ́tọ́.
0: Mi ò san mọ́.
1: Mi ò san mọ́.
0: Alẹ́ mi ò san mọ́.
1: Mi ò san mọ́.
0: Sínú ayọ̀ mi.
1: Olúwa ṣe yọ.
0: Mi ò san mọ́.
1: Mi ò san mọ́.
0: Gbèsè. Gbèsè tí mi ò jẹ.
1: Gbèsè tí mi ò jẹ.
0: Mi ò fògo mi san mọ́.
1: Fògo mi san mọ́.
0: Fògo mi.
1: Fògo mi o.
0: Jáde.
1: Jáde.
0: Kúrò ní yàrá lálẹ̀.
1: Kúrò ní yàrá lálẹ̀.
0: Ká tí ń fògo rẹ san gbèsè.
1: Ká tí fògo mi san gbèsè.
0: Oh my God. Sínú ayọ̀ mi.
1: Olúwa ṣe yí o.
0: Jáde.
1: Jáde o.
0: Kúrò yàrá lálẹ̀.
1: Kúrò yàrá lálẹ̀.
0: Ká tí ń fògo mi san gbèsè.
1: Ká tí fògo mi san gbèsè.
0: Jáde.
1: Jáde.
0: Kúrò nínú yàrá lálẹ̀.
1: Kúrò nínú yàrá lálẹ̀.
0: Ká tí ń fògo mi rúbọ.
1: Ká tí ń fògo mi rúbọ.
0: Ẹ tú mi lẹ̀.
1: Ẹ tú mi lẹ̀.
0: Ẹ tú wọ lórí ọ̀rọ̀ mi.
1: Ẹ tú wọ lórí ọ̀rọ̀ mi.
0: mo gbe ina de according to mi gbe ina siwaju oluwa o se ju awon sare ru mo gbe na de o ina run yin danu woli elija wi gbe
1: di
0: emi ba se woli olohun je ki ina so kale mo ke bi omo olorun mo ke bi omo olorun
1: you know
0: so kale you know so kale ejo worun ewo yara lale lo you know ori pepe meje wo yara lale lo wo yara tutu lo wo yara ibode lo ejo mi le ejo worun
1: be
0: ina ori pepe meje adori meje egboro oluwa ewo nu ahamo lo ahamo gbese ina
1: abalaye
0: ewo ebelo etumile gege dia gbin
1: oh yes sir
0: abajo o gberun gbin e
1: tabi ese o
0: ojo wu
1: tabio
0: kilo de inu ahamo lo wa won fogu esan gbese sebe na lo gbogo waye ni o gbogo waye o bo nbe nbe bibeli wi gbe
1: yes sir
0: yo tin dele aye lo mo bisi ki o mo resi ki o de mo gbayun lori ile se mo ji o gbayun o mo gbayun kakako gbayun won gba o sinu inera sinu ikoro won ji o gbayun o gba ikoro ikoro nobody meru
1: daniwayo
0: won ji o bisi gan ise re o bisi moto melo loni ile melo loni ninu odun yi ki lo ti kojo
1: o si kankan
0: o ti ri nkan de aran mi si o bayi mo ri visa
1: ayeraye o
0: to a fe pin fun awon eyan bayi
1: o se jesus
0: visa
1: o se jesus
0: mo ri kokoro ile
1: o se jesus
0: ki wo mama yi wo ni mo ri omo
1: hallelujah
0: ibeji
1: hallelujah
0: ti won kode eyin te tewo
1: jesus
0: en to ti fogun odun le
1: o nko jesus
0: agbara to ya o lagan re
1: o nko jesus
0: agbara yen sofo dan
1: amen
0: ti to fogun odun le sowo re o ba bayi loluwa wi o ya gba gba
1: amen
0: ilesha
1: ilesha
0: ati gbogbo agbegbe
1: ibi o ba wa
0: ibi ti e ka wa wa eyin ara oke gbo
1: oke gbo
0: mi o gbagbe yin o
1: hallelujah
0: ile oluji
1: ile oluji o
0: mo da keke mi o gbagbe yin
1: o ara o
0: egbo ti oluwa fi ran mi
1: o yes sir
0: e jira yin o eyin aye koko garaji olode
1: garaji olode
0: ile ife
1: ife
0: e dira yin o
1: e jo dide
0: mi ago
1: yes sir
0: mefa ro ni on the 13
1: on the 13
0: ni padi ati bere lori oke
1: bene sir
0: ipade agbara ni o
1: bene o
0: aro lati ma bere
1: oh yes sir
0: ni ojo wednesday mo ti so fun e
1: bene o
0: mo wo aso aloku wa
1: ara
0: o si le ri telo bo ran o
1: oh yes sir
0: owo kekere ni wa fi ra o
1: owo pinne sene
0: o sa le raso inawo
1: bene
0: lati lo siku
1: oh yes sir
0: raso ogo eleyi lati wa jinja kadi ogo
1: raso rire
0: e raso ayanmo tutu
1: abesi o
0: eyin to je wiwe
1: oh yes sir
0: e se nkan tutu ri laye mo kade
1: oruko jesus
0: oba to yi temi pada
1: oruko jesus
0: ko yi tore pada
1: amen jesus kampesi olorun o
0: oba to yi temi pada
1: oruko jesus
0: ko yi tore pada
1: amen jesus
0: o ma ri agbara o
1: hello
0: asago mefa aro
1: ni o
0: e pari ati ma bere
1: ni on the 13
0: lojo wednesday
1: lo ma bere
0: o ano raso funfun
1: aso white
0: ni
1: bene sir
0: owo ti o won
1: rara ni o
0: omo oran
1: ti o won baro
0: o le ran laso sele
1: bene sir
0: a ni owo wa
1: o sa owo wa be
0: o lo ma lo fojo meta
1: ma bo
0: mo ki ori oke
1: ni lesha
0: ise woli
1: abesho
0: la fe fojo meta ta se ise woli
1: bene sir
0: arumba daleka
1: yes
0: mu
2: ilesha
1: ilesha
2: ati gbogbo agbegbe
1: ibi oba wa
2: ibi ti e ka wa wa eyin ara okegbo
1: okegbo
2: mi o gbagbe yin o
1: hallelujah
2: ile oluji
1: ile oluji o
2: modakeke
1: modakeke
2: mi o gbagbe yin
1: o
2: epo ti oluwa fi ran mi
1: o yes sir
2: e jira yin o eyin aye koko garaji olode
1: garaji olode
2: ile ife
1: ife
2: e jira yin o
1: e jo dide
2: ni ago
1: yes sir
2: mefa ro
1: mefa ro
2: ni on the 13
1: on the 13
2: ni padi ati bere lori oke
1: bene sir
2: ipade agbara ni o
1: bene o
2: aro lati ma bere
1: oh yes sir
2: ni ojo wednesday
1: wednesday
2: mo ti so fun e
1: bene o
2: mo wa so aloku wa
1: ara o
2: o si le ri telo bo ran o
1: oh yes sir
2: owo kekere ni wa fi ra o
1: owo pinne sene
2: o sa le raso inawo
1: bene bene
2: lati lo siku
1: oh yes sir
2: raso ogo eleyi lati wa jinja kadi ogo
1: raso rire
2: e raso ayanmo tutu
1: ka biesi o
2: eyi to je wiwe
1: oh yes sir
2: e se nkan tutu ri laye iwo boda yi o se nkan tutu ri laye e kan loku ni
1: ka biesi o
2: ora loku titi o ra dori bata
1: adari wa yo
2: ora loku titi aloku aso
1: oh yes sir
2: gbogbo e lo nra
1: o lo na o
2: aloku moto
1: bene sir
2: o wa ma ti moto e ti ero mi si ah emi o le gbagbe
1: yes sir
2: ojo mo lo ra aloku oko
1: ka be se o
2: mo wa gbe lo li ana
1: ojo nla ni o
2: ojo buruko esiko ru la de li ana
1: ojo ma ni gbagbe
2: mo ki ana se
1: ka be se o
2: mo ana ndun wi pe
1: ka lo
2: oko mo won ni moto
1: gbo ko de o
2: nigba ta fe mo lo le
1: oh yes sir
2: ni reverse o ba sise
1: mo ba ta
2: ji a reverse o sise
1: mo mo reverse o
2: bo la se wo ko reverse
1: adare wa yo
2: ojo buruko esiko mi mu bẹ́ẹ̀ ni mo n ka sáàmù
1: kábíyèsí o
2: olúwa
1: olúwa o
2: olúwa
1: jẹ́ kí ìyá yóò wọlé
2: jẹ́ kí ìyá ìyàwó mi ó wọlé ìyá ìyàwó mi ò mọ̀ wọlé ọjọ́ burúkú ni o
1: bẹ́ẹ̀ ni o
2: mi ò lé gbàgbé
1: ó yẹ sà
2: báyìí ni olúwa wí
1: orúkọ jésù
2: bí ìtàn mi bá yí padà
1: orúkọ jésù
2: mo sọ tẹ́lẹ̀
1: orúkọ jésù
2: ayé àlòkù jáde lára rẹ̀
1: mẹjọ
2: ó yẹ gbẹ ògo tutu
1: mẹjọ
2: gbẹ ògo tutu ẹsà
1: ó yẹ sà
2: fún wákàtí kan
1: wákàtí kan
2: ìyá níṣẹ́ ẹ lọmọ ni
1: ṣe lọ ni o
2: mo ni mo lu mo retí ẹnìkan
1: bẹ́ẹ̀ ni ó ń bọ̀ wá bá mi bí
2: òun náà ò bá wọlé
1: kábíyèsí o
2: ń bọ̀ ya
1: yẹsà
2: ló bá dédé wọlé mo ní olùwàdúrà mi ti gbà
1: ayíra yóò máa ṣe o
2: mo sáré ti mọ́tò sẹ́yìn àti iwájú
1: kábíyèsí o
2: àtúntì sẹ́yìn
1: yẹsà
2: bá ti ń tì í nìyá bá jáde wa
1: àmì jáde o
2: mo ní kílódé
1: yẹsà
2: mo ní epo yẹn ló dẹ̀gbẹ́ mọ̀ ṣé là ń ti ọkọ̀
1: kábíyèsí
2: tí ò wọ rìvásì mo káde
1: orúkọ jésù
2: ọba tó yí tẹmí padà
1: orúkọ jésù
2: kò yí tán rẹ padà
1: mẹjọ sùn kábíyèsí ọlọ́run
2: ọba tó yí tẹmí padà
1: orúkọ jésù
2: kò yí tán rẹ padà
1: mẹjọ sùn
2: ó máa ní agbára o
1: alẹ́ o
2: àtàgọ mẹ́fà àárọ̀
1: mẹ́fà àárọ̀ ni o
2: ní pàdé àti máa bẹ̀rẹ̀
1: ní ọ̀dẹ̀ 13
2: lọ́jọ́ wednesday
1: wednesday ló máa bẹ̀rẹ̀
2: o àná aṣọ funfun
1: aṣọ white
2: white ni
1: bẹ́ẹ̀ ni sà
2: owó tí ò wọ́n
1: rárá ni
2: o
1: tọ́bọ̀
2: ọ̀ràn tí ọwọ́
1: bá
2: wọ̀wá
1: ó ṣá wọ̀wá bí.
2: olùdó máa lò fọjọ́ mẹ́ta.
1: máa bọ̀
2: wọ́n jí orí òkè.
1: nílẹ̀ ṣá.
2: iṣẹ́ wòlíì.
1: kábíyèsí o.
2: la fẹ́ fọjọ́ mẹ́ta ẹ̀ta ṣe. iṣẹ́ wòlíì.
1: bẹ́ẹ̀ni sà.
2: jọ́ọ̀ṣù. àrùnbá dalẹ̀ kan.
1: jọ́ọ̀ṣù.
2: jajaba dalẹ̀ gẹ́gẹ́ bẹ́rù.
1: jọ́ọ̀ṣù.
2: ọ̀rọ̀ gbọ́dọ̀ bí jà.
1: kábíyèsí
2: o. mẹ̀rúbì náà ṣe káyìnà ẹ̀yìn tí a ṣàmìnà ayé òdì jáde lára
1: rẹ̀
2: ayé ìfàsẹ́yìn ayé òdì bó ti sá eré iwájú òdì òdì ni iṣẹ́ rẹ̀ òdì ìgbéyàwó òdì ìrìn àjò òdì àti tírávùlà ti dogun ìwọ ọmọ mbáwí ìyá bímọ
1: wọn
2: ìjọ ọláyọ lórí ọmọ ló káyọ ayé òdì jáde lára
1: mẹjọ sùn
2: máa bọ
1: ọjà máa bọ
2: wẹ́nẹsẹ̀
1: wẹ́nẹsẹ̀
2: ní orí òkè sioni
1: sioni àrẹmọlẹ́kùn
2: nílùú lẹ́sà
1: nílùú lẹ́sà
2: wòlíì ti wà lé
1: bẹ́ẹ̀ ni o
3: ó máa ní agbára tètè máa bọ̀ mẹ́.
4: yóò dára fún ọ.
5: iwọ gángan.
6: lẹ́ẹ̀rí kan.

0: to this announcement. In loving memory of a late father, grandfather, and great grandfather, Pastor Samuel Oju Oloye, 1908 to 2006. Papa, we remember you today and always. Just like yesterday, it is already 20 years since you left this sinful world to be with your Creator. We love you, but God loves you more. Continue to rest in the bosom of the Lord until the resurrection day, when we shall meet to part no more. Omoludofin ororebile, Omoludofin ujaboyede, Omolojo oshudi anoye, Omolojo oshudi anokuru, Sureo babomo. Dr. Martins Ifedayo Oloye, announcer, on behalf of the Oloye dynasty.
1: Ẹgbẹ́ àwọn àgbàgbọ́bìnrin nípínlẹ̀ Ondo, OWEC, ń ṣàjọyọ̀ pẹ̀lú bàbá wa lọ́gọ́rùn-ún ọdún 100 years.
2: Ọlọ́jọ́ ìbímọ bá ẹyọ ọkú oríire.
1: Lónìí, à ń bá aláyọ̀ ìlú ayọ̀, ayọ̀dún tó kún fọ́gbọ́n látòkè wá, ìfarajìn, ìwà adarílẹ̀rẹ̀, àti fẹ́ sí gbogbo ènìyàn. Pàrú Ben Fashion ti OFR, ju bàbá nìkan fún wa, olóòtú ènìyàn, tí wọ́n mọlúàbí wọn jẹ́ wúrí fún wa nípínlẹ̀ Ondo àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́gọ́rùn ọdún yìí, agbára yín, ìwà rere, àti iṣẹ́ takuntakun yín la ò lè gbàgbé. Tà sì ń bá yín yọ ayọ̀ ipa rere àti ìpìlẹ̀ rere tẹ́ ẹ fi lélẹ̀ fún wa. Àdúrà wa ni pé kí ayé yín túbọ̀ kún fún àlàáfíà, ayọ̀, àtìlera pípé. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè, ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rùn-ún ọdún láyé, bàbá wa Ruben Fashion ti ìgbà ọdún, ọdún kan, àwọn olùkéde, barista Jumoke Anifowóṣe, BOT chairman, engineer Febíṣọlá Adéyẹmí, president, Erelumodupe Martins, convener, àti secretary.

0: Right Reverend Prophet Gabriel Benny Omoget JP, Pastor and Spiritual Head, Celestial Church of Christ Worldwide.
1: Pete is Kwanshiloni. Ni ojo keni la osu karun odun 2026. Ni agogo meje owuro.
0: Ni awon bi ara baba wa gegege lati ilu Eko. Duro die fun ayeye ikeyin. Kukuru ni Celestial Golden City, Lagos Ibadan Express Road. Leyin eyi, la o bi ara baba wa pada si ilu Akure nibi ti a o ti se asale orin iyin fun baba wa bere lati agogo 5 irole. Nigbati Nights of Tree put your tele ile josi babawa ccc iria kari holyland parish oba ile ondo state ti ojo kan dilogo osu karun odun 2026 ni a ma se esin dagbere fun babawa ni ile josi wa na a o bere esin ni ago mewa owuro titi ti ofisi ogun ni ite leyin na ni a pade ni gbagede akede gbaturo ni ilu akure fun ijo ati ayeye ni omo sin sunre o babawa ohun national burial committee ni olukede
2: Jisade, generator tutu ko mo won le re yi. Washing machine tutu, atero amunawa solar. Jisade, o de ni ko sowo ta ma fi pari ise yi. Ma ton mi.
3: Eton ke. Gbogbo electronics tutu to won wo ni ile mi lasiko yi. Retida Property Enterprise lo se. Retida Property Enterprise Limited. Àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi. Lórí ara ọ̀tọ̀. Ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀ díẹ̀ tí wọ́n gbédé. Buy now and pay later. Wọ́n ó ti nà lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ní Retida Property Enterprise. Ìdá 40% ìpèrè ló máa san. Lórí èyíkéyìí electronics, TV gbangba, fridge, deep freezer, washing machine, kitchen equipment, gas cookers, generator, solar system, air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 40% ìpèrè ló máa san lórí ọjà. O lè máa sanwó yòókù díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù. Office wọ́n kalẹ̀ sí number 39 Odokoyi Street, Mimo Mission Trading Store, Àkúrẹ́. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08061931283. Retida lónìí. Máa sanwó díẹ̀ díẹ̀ kò sínira.
4: Bàbá kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáìjáìjáì ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹwà bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
5: Mo kí onílé, mo kí àlejò, a ní fàìsàn lògbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
6: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777.
7: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
5: Bàbá Kẹrẹwà,
6: kàn sí mi. Ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. seven. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́, ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà. Kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì, ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapérétọ̀? Tí kapérétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó máa ń fa kí kapérétọ̀ má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapérétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
8: Bàbá ń gana, bàbá kéré wà.
6: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
8: Phone number mi 08164122777.
7: Àgbo Márúgbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin.

0: ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Tonti.

0: bá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
2: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òrùn ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460649 0706460619 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rán lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun

0: bọ̀lá pọ̀ jù ṣe ni mo ní gbẹ látẹsẹ̀ dé gbogbo orí.
1: Ẹni tí ó gbẹ bí ọwọ́ tán fi ń jábẹ̀.
0: Àrùnú rẹ̀ lè tó tí ń bẹ̀ ń gidi sí ni lẹ́nu yàtọ̀ sí ẹni àdàdàmọ̀dì bí ẹni ọkọ̀ ọjàlẹ̀.
1: Àwọn ìyá kan wà tí ó mọ rárá kúra ọkọ̀ já wọn lẹ̀ ni.
0: Ọlọ́run Fẹ́mi Àjàkáyé mi Samárì ò ló ní ẹwà pàrọ̀ òòrùn rẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ẹni láàrin kuná tí ẹni láàrin odi igi àtẹwé àtàgbà tí ń sápẹ́ wòlí yìí ẹ mọ̀ bínú ẹwà wòran àwa kẹ ẹjọ́nu sí wa.
1: Ẹpẹ́ tó yí o.
0: Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà àwà bí ẹwà.
1: Àwà bí ẹwà ṣọṣọ.
0: Pàrọ̀ rẹ̀ wò mí Parunure wu mi ẹja agbo, Mr. Mario yi se bẹbẹ. Parunure wu mi ẹja agbo.
2: Ọmọ elédè pèdè, ọmọ olórin kọrin, mo tún ti gbàrà mìíràn dé o, ẹ bá mi mújó. Ọmọ elédè pèdè, ọmọ olórin ló ń bọ́, mo tún ti gbàrà mìíràn dé o, ẹ bá mi dánsíá.
3: Èmi ọmọ yín ọmọọba Adémọlá Suzy ló ń kí gbogbo ẹyin tẹ́ ń gbọ́ à ń le lórí ètò Parunure Lawa pẹ̀lú Ọlọ́run Fẹ́mi Àjàkáyé Mr. Mario Unbeatable Presenter. Ẹ kàn ṣe kinní kan fún mi, ẹ má yí kúrò ń bẹ́ẹ̀.

0: ekale
1: chido oko wa bale ale ni ton chido yi ti ko sa patention ale ni ton chido paro nu re
0: olohun ba mi file aye ro mi lorun
1: nu awa ndun
0: ati gbogbo eda ti won dara po mo mi lale oni lori ikanni alalu barika adaba na lawa 88.9 apa be na lawa o ka ile o si ka oko
1: olorun fe mi
0: aja ki ma fi akoko ina ki gbogbo eyin ololufe mi te ni anfani lati ma gbo ikanni alalu barika ye
1: olorun fe mi aja kaye
0: o wa loye sala fi ana ni mo de bayin ojo mejo da ti fi ara wa le layo ati alaafia ma tu bara wa layo ati alaafia eje ki a ma ki gbogbo awon ti won e le se lai gbere de won ti gbe se gbe won papapa a le ma dara po mo mi lori Facebook bayi e wa olohun fe mi ajakaye balawon ba me ba fi le aye ro ni lorun be de o ba fi ro re lorun wa nko
1: o fun ni ni mo o munu e ni dun araye
0: eni kan ni kini tun so yi
1: araye
0: e mo pe on to wo mi oba to a fi gogo a fi faru e na jabo oni to won o fe fi orukun are na bale e ka lele kan si
1: oni radio ada
0: be ne ko si ro nbe nítorí ẹyìn wà á kan tó pọ̀ wá a gbúdọ̀ tó fi gbogbo ẹ̀ náà tó yín létí ṣàlàfíà aládé báyìí ọlọ́run fẹ́mi ìmọ̀mọ́ àjàkáyé náà lórúkọ mi gbọ́rọ̀gbọ́rọ̀ tí ń ṣàwó gbọ́rọ̀gbọ́rọ̀ bọ̀bọ̀ tó gbọ́rọ̀ tán ti ń túta fún àǹfààní gbogbo ẹ̀ dáadáa yìí ẹ gbé mi lẹ́ má gbé mi àná àṣà tèmi òjò kúnúgbà ọ̀pọ̀lọ tèmi òjò kọ̀ọ̀kan ìdọ̀bálẹ̀ tèmi òjò ti ju àfàyàfà èmi lọ tòrí àwọn tó dán fògìrìgbè kétékétékété ni mo dá dúró láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti wáwọ́ àwọn àgbààgbà tá a ti júbà fún àti forí gba àdúrà ẹlẹ́dà mi mọ bẹ̀rù náà láńlá rẹ má jẹ́ forí gba ẹ̀kọ́ tí gbogbo ẹ̀dá tí wọ́n dara pọ̀ ọmọ mi mò ń kí lẹ́ẹ̀kan sí ojú òní tì yín o.
1: ọlọ́run fẹ́ mi àjàkáyé.
0: adéwálé michael ọba mẹ́wàá náà ni wọ́n mọ̀ sí lábàtáyé nípínlẹ̀ edo kò lè ṣe láì gbọ́ ètò yìí wòlíì david àwọn náà ti ń dara.

0: Mominsion Trading Stores wà ní number 39 ní ìdojúkojú St. John and Mary Hospital, Odo Okoyi Street, Akure. Telephone 080-33-89-4569. Lẹ́ẹ̀kan sí 080-33-89-4569.
1: Mominsion Trading Stores ní kẹ́mà lọ.
2: Ilé-ìwòsàn Lobsan Natural Health ni ẹni bèrè ọ̀nà ni kì í ṣìná fún ọ̀rọ̀ àbọ̀ràn ìtọ́jú ẹni ọ̀rọ̀ ìyànjú fún ìlera wa. Lobsan Natural Health Clinic Ajégúnlẹ̀ opposite High Court Gate Àkúrẹ́ ní bàbá wọn. Àìní ìmọ̀ tó ní fi kó ìtọ́jú ọ̀pani àìsàn tí ń ṣe ọ́ ọwọ́ ayé kọ́ o. Wá fún àyẹ̀wò ara rẹ lónìí àti ọ̀nà àbáyọ tí ènìyàn fi ń bọ́ lọ́wọ́ ikú òjijì. Oògùn tiwantiwa ti wà ńlẹ̀ fún ìtọ́jú yín. Wọ́n sì ń tọ́jú arúgbó ẹni lọ́nà ìgbàlódé. Wá wo ọ̀pọ̀ irinṣẹ́ ìgbàlódé láti US, UK, Germany, India, China, Japan, Egypt, Indonesia, Malaysia, Israel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn oògùn tiwantiwa sì pọ̀ látàwọn orílẹ̀-èdè tí wọ́n mọ̀ nípa oògùn tiwantiwa. Dr. Lobsan ti go worldwide lọ́wọ́ yìí o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, wá jẹ nínú àwọn àǹfààní yìí. Ẹ wá tọ́jú àwọn arúgbó yín ní iléeṣẹ́ yìí. Má jẹun wá nígbàkúùgbà tẹ́ ẹ bá ti ń bọ̀. 24/7 níṣẹ́ wọn. Wọ́n sì mọ̀ nípa ètò ìlera dáadáa. Ẹ pè wọ́n sóyago 080-38-17-72-68. Lobsan, ìlera rẹ ló jẹ wọ́n lò.
3: Hey, what's up, baby? From the moment that you walk

0: ana
1: e ja gbianju lati pon mi nle do ngbe nitori o ni di aba temi na fi so yi alai gban mo fe ba eni o ba loye kun iru oni tan o ni bigita lati so pe an po mi nle do ngbe oni di ti mo fi so be a je pe kan ge wa nwaju ile eni ta nso yi gbogbo igba to ba fe mu mi yo lo gbe abo lo siwaju ta lo bome abi bo ti e je rogan sama e je gbianju lati ronu lale oni kadala kayo won opolopo kọlaye fun wa ni nkan na ta nfe anything you want oya pick mark alaji olopa ileran lati ore makale oju oni ti precious williams awon na darapo omo mi lori facebook mo ri comment yen ba npin daada nitori oro ale yo koja be olorin to nkorin big daddy si ni o ti e nronu kini kan ta jo so omo yin ti o ba nko hip hop
2: so sorry baby nothing I can
1: say iwon ba gbara won ti wa jo kulabo na papo ti ra won ti won to lohun ba mi yo si se ami na si
2: o ma se bo se to I am promising you babe I would make it up just come into my arms let me give you a hug I will wipe away your tears with all
1: e gbo dada ki n to lo bi to ye ki n lo lale oni alaje se ku ẹ̀gbọ́n ma da fún ẹ̀dá ó sì da kí ẹ̀dá kan máa dájọ ẹ wá gbọ́ o kò sóhun tó burú ń bẹ̀bẹ́ ẹ bá ṣe alájẹṣẹ́kù méjì kẹ́ ẹ wá sọ pé ẹ̀yìn jẹ́ ọkùnrin ó ń gbé jẹṣẹ́ òun gbowó oṣù àbówó yìí náà ń jáde bó o ṣe lérò rántí òbí ẹ̀ní ṣe rí ọ̀la kì ń rí bẹ́ẹ̀. jẹ́ kí ìyàwó máa fọ́ ọ̀sẹ̀ kó sì máa ba fowó sí máa ṣe alájẹṣẹ́kù bó sì jẹ́ pé ẹ̀ẹ́mejì lọ́dún máa gbà láti boost owó rẹ. eléyìí kan tí ó kù ọ̀gá mi gbìyànjú fi pọn mi lẹ́dọ̀ngbẹ lọ́nà méjì kan à ń kọ́lé ọlọ́run ọba mi ní ṣe fẹ́ dá lóòótọ́ o bẹ́ẹ̀ dá ò bá sì gbìyànjú bí ọ̀la kàkà àti gbé búlọ́ọ̀kì lórí ara kọ̀ rọrùn o lè fi kọ́lé lọ́jọ́ ọ̀la dùn o bí ọmọ ènìyàn bọ́ bá fẹ́ lọ ilé ẹ̀kọ́ àbí ilé ìwé gíga owó lẹ́díkẹ́ṣọ̀ náà dì mú báyìí o ẹni bí ọba lówó o ṣeé ṣe lóòótọ́ ẹdúkẹ́ṣọ̀ kọ́ ni ẹ̀dá fi ń lówó láyé ṣùgbọ́n ọ wà nínú nǹkan tí ń ran ẹ̀dá lọ́wọ́ láti mókè bọ́ ọ bá sọ pé rárá gbogbo àwọn tí ọmọ rẹ bá bárìn lákòókò ìgbà tí wọ́n ń sọ yìí wọ́n máa rí lára àwọn tọ́lọ́wọ́n ọba mi yóò ṣe ámí sí ọ̀rọ̀ wọn o kọ́ má jẹ́ ámí sí ọmọ rẹ ṣùgbọ́n tí ọmọ rẹ bá ti mọ̀ wọ́n rí ọmọ ìrọ̀rùn ọ yàtọ̀ lẹ́ni tá ò mọ̀ rí kákòókò ń bẹ̀ wọ́n lè wá píìkì ọmọ rẹ náà lẹ́yìn wọ́n ọ̀rẹ́ mi ilé ìwé ìlàjọ lọ báyìí wá gba appointment gba nǹkan báyìí a máa ràn ní lọ́wọ́ o ṣùgbọ́n bá a bá tún jẹ́ ọ̀lẹ́ nídìí ẹ̀ ó ṣeé ṣe kí ẹ̀dá má jẹ́ ń tọ́ fẹ́ jẹ́ níbẹ̀ mo kó yẹn tì ẹ̀ wá gbọ́ o pọn mi lẹ́dọ̀gbẹ́ alájẹṣẹ́kù yìí wá sọ pé òun ò ní fọwọ́ kàn pé ọlọ́run ká sọ pé ọlọ́run ọba mi ti ṣe lé ká sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbọ́ yorùbá ayé lè yọ fún ọmọ láti lo òkè òkun ara àṣeyọrí ni òbí mẹ́ta òbí mẹ́rin ọlọ́run ọba mi wá fún ìwọ náà lágbára láti jẹ pé kí ọmọ rẹ kó rìnrìn àjò lọ òkè òkun owó tó o ti ní pamọ́ láti bí ọdún mẹ́fà ọdún márùn tó o ti ń dá ìtọ́ ọba kó pọ̀ ẹkọ tí kan bá kúrò lọ ìrìn àjò láàrin àwọn ọmọ rẹ lẹ́yìn ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ara yọ ọ̀rọ̀ mọ́ ń bọ̀ ná ṣe gbàgbé nọ́mbà mi 080-3379-3018 òun náà ni nọ́mbà mi 080-3379-3018 òun ni nọ́mbà mi.
3: Ẹyọ ṣe bọ́ ẹ big daddy c I'm dropping this for all my kids on the dance floor who love them girls with big big booty.
4: Wow, I love it. Bere male kojo.
5: Bere male kojo.
4: Nice music. Show me what you have.

tọmọ bá ti ń wọlé ìwé gíga ilé kíkọ ẹ̀dá a máa gbọ̀nà míì lọ ó ṣeéṣe kíru onítàn má rìlé kọ́ mọ́ o ṣùgbọ́n ẹni tọ́ bá ti ẹ̀ mọ́ tó rí kọ́ ọlọ́run ọba mi gbà fún ẹ jẹ́ kí n dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lálẹ́ òní ojú òní tìyín a ń lọ lónìí a padà lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run eré tá a fi ń lẹ̀ sí lápadà bára wa ẹ kọ nọ́mbà mi lẹ̀ 08033793018 òun náà ní nọ́mbà mi ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí 08033793018 òun náà ní nọ́mbà eré àti ayọ̀ tá a fi ara wa lẹ̀ sí lónìí lápadà bára wa ẹdùn ẹ jẹ́ tí n bí gí n tó lọ ṣe ń sin ajìyẹ yóò níbi tí ó ti rọ̀ yín lọ́rùn wẹ́rẹ́wẹ́rẹ́ kìtìkìtì ọ̀pọ̀ a máa di wẹ́lu ọjọ́ mẹ́jọ lọ́dà ọlọ́run fẹ́mi àjàkáyé lórí facebook 08033793018 fún ìpolówó

bí bàbá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ bá wá ń pè wọn tí wọn ò wá gbé ẹ mọ̀ wípé àwọn náà wà sùn lọ́wọ́ ni ṣe mọ̀ wípé agbúdọ̀ kọ́kọ́ gbọ́rọ̀ ọlọ́run ọba mi ná eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó ṣáájú ẹ wá máa gbọ́ mi ìṣọwọ́ àwọn ẹ̀dá kan pé ẹyin tó ń ṣe ń gbà mí a kì í fẹnu bà lórí ètò yìí ohun tó ń ṣe yíyan gbogbo ẹ̀ kọ́ la lè fẹnu bà ẹ gbọ́ mi dáadáa ohun tó ń ṣe yíyan tẹ́ ń sunkún ní kọ̀rọ̀ sunkún ní gbangba yẹn gbogbo ẹ̀ kọ́ la lè fẹnu bà mọ́ nọ́mbà tá ń fi léde yẹn ẹ máa pe bàbá fún ìtọ́ni àti àdúrà lórí ogun ayé yín yóò ṣẹ lágbára ọlọ́run ọba mi gbogbo ẹ̀ kọ́ la sọ lórí àtẹ́gùn ìdí rẹ̀ tá ń fi nọ́mbà bàbá léde nọ́mbà bàbá rè lẹ́ẹ̀kan sí 090-28-24-2487 tàbí 080-35-24-2487

Ọlọ́run fìran ló fi ń jíṣẹ́, ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn. Òjíṣẹ́ Ọlọ́run, Àyànfẹ́ Olódùmarè, Agbáwo Lee níjọ Sẹ̀lẹ̀ Prophet, Dr. Alex, Ọmọjọwọ́ JP, Sẹ̀lẹ̀ Alex. Wòlíì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣẹ́ ìyanu pẹ̀lú àmì òróró tó lágbára. Ìpẹ́ rẹ̀ ti lu ayé jára káàkiri orílẹ̀-èdè yìí kọjá

0: ìta ti ń gbọ́n látẹ̀ẹ̀kan yẹn ọlọ́run ọba mi ti ṣe bẹ́ẹ̀ ó ti fọwọ́ tọ́ wá lọ́kàn a ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ ìṣòwò àwọn ẹ̀dá kan bẹ lóòótọ́ tó jẹ́ pé ogun ara wọn ló jà wọ́n láyé bí àmọ́ wọn ò mọ̀ wọn máa parọ́ mọ́ṣó parọ́ má jẹ àmọ́ ọlọ́run ọba mi yóò gba gbogbo wa ń bẹ́ o nọ́ḿbà bàbá rè fún ìtọ́ni àti àdúrà ilé ìtógun ayé ẹni fi iṣẹ́ tẹ́dà gan yóò fi mọ̀ wípé ogun ayé ara òun gangan ogun ara òun gangan ló já òun nọ́ḿbà bàbá rè 090-28-242487 tàbí 080-35-248215 nọ́ḿbà bàbá nìyẹn fún ìtọ́ni àti àdúrà tó gun ayé ẹni fi ń ṣe tádùrà ẹni fi ń gbà tẹ́dà fi ń bọ́ nínú àrùn àtàìsàn pákà lékè làlúrí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó fi lé ayé yín lápẹtẹ fi ń sunkún kọ̀rọ̀ sunkún ní gbangba ọlọ́run ọba mi yóò gbà kó wá o bàbá àwọn olùgbọ́ àtolùfẹ́ wá ti gbé omi sí di rédíò lálẹ́ tòní ẹ fi àdúrà léde o.
1: Jehovah Jesu Christi Michael Imolu Alarun Alagbara Oluwa Aromi Lagbara Iwọ Omi Gbagbara Iwọ Omi Gbagbara Iwọ Omi Gbagbara Agbara ìtúsílẹ̀ kó wọnú omi lọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti lómi yìí ẹ ní kúkú òjijì
0: ẹ
1: ní iṣẹ́ àìsàn gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìdè bí ẹ ṣe ń lómi Oluwa kó tiyín sílẹ̀ kófòmí ìgbà yín la agbára ọlọ́run wọ́n lómi lọ kódà kófòmí jẹ́wọ́ ara ẹ̀ kódà kófòmí jẹ́wọ́ ara ẹ̀ kódà kófòmí jẹ́wọ́ ara ẹ̀ agbára ọlọ́run kò wọlé kókò kò jẹ́ olúwa
0: amí amí amí amí ní orúkọ jésù. Ẹ má bínú wípé àní lè gba ìpè mọ́ fún talẹ́ ètò ní ẹ̀dákun ẹ má bínú ni tó bá tún dọjọ́ mẹ́jọ a máa gba ìpè lórí ètò yìí àmọ́ ó tọ́ ó yẹ kẹ́ kàn sí bàbá fóunkóhun eléyìí tó bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́fẹ́ nílò láti bá bàbá sọ pàápàá jùlọ fún ìtọ́ni àti àdúrà tó gun ayé ẹni fi ń ṣẹ́ nọ́ḿbà bàbá rè lẹ́ẹ̀kan sí 090-28-242487 tàbí 080-35-248215 lóko alàgbà fcba fcba fẹmi eléyìí táwọn jẹ interpreter wa fún talẹ tòní lóko alàgbà olúwàṣẹun táwọn jọ nǹkan bíbélì wa fún talẹ tòní lóko engineer káwọdé fọlárin mórí yín bẹyẹn dúró ore o lóko mr ogunbadéjọ látàkùngbà àkókò tẹ dórí mrs kemi kúkọ yìí títí dọjọ mẹjọ tán tún máa pàdé lórí ètò alálùbáríkà ìṣẹlẹ alex safa lórí rédíò àdàbà ìmọyájọ owó ebenezer ló kọ mi àlàáfíà fún yí àlàáfíà fẹmi náà àdúrà gbogbo wa yóò gbà ó òdì ọjọ mẹjọ.
2: bó o bá ti rìnrìn ìrìn tó o ti gbìyànjú títí tí kò tí ì bọ́ sí ìrìn rẹ kù sọ́nà kan ṣó o ti dé celestial church of christ calvary parish similoluwa olókun àgbálùkù arigidi àkókò níbi tí olúwa ti ń lo òjíṣẹ́ rẹ̀ fún ìran yìí prophet dr alex ọmọjọwọ jp tí gbogbo èèyàn mọ̀ sí sẹ̀lẹ̀ alex ó yá mbẹ́ àkókò tiẹ̀ dọ́là darapọ̀ mọ́gọ́ra àwọn èèyàn níbi àkànṣe àdúrà tó wà fún gbogbo ẹ̀dá káàkiri àgbáyé ká pé àkórí rẹ̀ ní àtúnyàn ògo ọ̀jọ̀jọ̀ tuesday ni ètò àdúrà yìí mọ̀ ń wáyé lago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán wa kógo tiẹ̀ náà fọhùn lókè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run àlàyé rìn níbi ìsìn ọjọ́ ìsinmi wa fún ìsọjí láàrin ìlú tàbí ìsọjí nínú ìjọ ọlọ́run ẹ lè mọ̀ pé bàbá wa nínú olúwa yálà fún àdúrà àlùyọ àánú àṣeyọrí ìgbéga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo olóṣèlú àti gbogbo ẹni nàga bí gíga ọlọ́run ní ń bá ní ṣe kò fẹ́ rèlú ọba nírọ̀rùn ẹni wọkọ̀ wọmọ wáyà wá bùjókòó ayọ̀ mọ́ fòyà wá síwájú olúwa jésù kristi olúwa ń dúró de gbogbo èèyàn bẹ́ẹ̀ fún àdúrà máa pe wòlíì alex ọmọjọwọ sórí nọmba yìí 08035248215 08035248215

0: Gbogbo ọta lé ní Madẹ́yìn lójú ẹ̀mí mi. Fò sókè lẹ́ẹ̀kan. Ẹ̀ka! Ẹ̀yin ọfà tó fẹ́ ba tí mo wá sí láyé jẹ́. Ẹ jáde lára mi! Wà gbé ẹsẹ̀ báyìí. Wà já sọ́tún sósì. Ọfà tó fẹ́ ba tí mo wá sí láyé jẹ́. Ofa jade oya oya oya oya tanele tanele
1: ofa to be pa to ba se laye te
0: bi mo se gba dura se adura lo ngba yi
2: jade jade jade jade jade jade
1: jade
0: gbogbo ofa
1: jade jade jade jade se ko
0: di imalade
2: I'm preparing seriously.
0: Mama, where then we go?
2: I will drag you to that glory.
0: A rumor by
2: we will be frightened.
0: Say what? Oto sesi anwo bi e won oni le sesi e.
2: What they did your parents say?
0: Gbogbo ti won ran si e ton dajo lalamu.
2: Everything set for you to be your future.
0: Meta ni ami.
2: We just feel them.
0: Ina jo lara re.
1: Hey!
0: Ibi tó ti kóra wọn jọ.
2: Kóra
1: wọn jọ.
0: Láti bá mi jà.
2: Láti bá mi jà.
0: Èdè ayédè. Lọ bẹ́lẹ̀ láàrin wọn.
1: Lọ bẹ́lẹ̀ láàrin
0: wọn. Oya oya oya oya oya oya.
2: Ibi tó ti kóra wọn jọ. Láti bá mi jà. Èdè ayédè. Lọ bẹ́lẹ̀ láàrin wọn. Olúwa.
0: Ọ̀tá ti fẹ́ yẹ ẹ̀yẹ́ mi o.
2: Olúwa.
0: Ẹ̀yin ọ̀tá mi ẹ forí gbárí.